torí pé a rí ìgbé ayé tó dára lò lọ́dọ̀ ọba tó ni wá òun náà la ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ láàárọ̀ tòní. ẹ̀yin sọ pé àárọ̀ bó o ṣe bóru la wà ẹ́ ilẹ̀ ti mọ̀. pẹ̀lú eléyìí náà ni mo fi ń kí yín lórúkọ ọlọ́run ọba eléyìí tó tún fún wa ní àǹfààní aláìlẹ́gbẹ́ láti tún pàdé ara wa ìyẹn lóòrọ̀ tòní. agbára wa kọ́ mímọ̀ ṣe wa kọ́ àánú ọlọ́run ni gbogbo wa rí gbà o. fún ìdí èyí ẹ̀jẹ̀ á dúpẹ́ fún. èmi ní tèmi mo sọ pé ọlọ́run ó ṣe o. mo dúpẹ́ oore rírí oore àìrí. mo dúpẹ́ nítorí pé ibi tí ojú mi tó òun jà fún mi ibi tójú mi ò tó òun jà fún mi. ó sì ń jà fún àwọn olólùfẹ́ mi náà.

0: àwọn tá jọ má ṣe ní ìlú Ìbàdàn Lekko
1: Baba ti sunle baba ki mu re o omo la to
0: Àwọn tá jọ má ṣe ní Abé Òkúta àwọn ti wa ní Jẹ̀bú
1: Mo tún wá kan dọ́dọ̀ yé Ṣé dúpọ̀ Isaiah ni mi bọ́ láti kọ́ fún yìí mo ti dé Baba sunle baba ki mu re o
0: Àwọn tá jọ má ṣe ní ìpínlẹ̀ Kwara
1: Ṣebí lú lọ́nà la
0: Àwọn ti Port Harcourt, Imo, Ebonyi, Enugu.
1: Isaidi, Isaidi Osuba. Bi ọrọ mama mi ni Olatokun o mama mi. To so pe aṣẹṣẹ won odogbo.
0: Àwọn ti Kaduna, Kano, Sokoto, Gombe, Nasarawa, Taraba, Jigawa.

0: tàbí jẹ náà dá mọ. Ó dẹ já ṣe báyìí kásáré lọ sí abala Ongo Viral láàárọ̀ tòní. Mariam Opeyemi Ali, níbo ni nǹkan dé dúró lábala Ongo Viral?
1: Ẹyin tèmi, ẹ káàbọ̀ sí abala Ongo Viral tòní. Orúkọ tèmi ni Mariam Opeyemi Ali. Ṣé rí Ongo Viral tèní ní ìpele méjì ló bá wa lé ni?
0: Ìpele méjì?
1: Ìpele méjì ni. Ṣé wá rí lákọ̀ọ́kọ́? Gbajúgbajà òṣèré onítìátà kan ló ṣe ẹbí ọmọ tuntun, ìyẹn Latif Adédi méjì àti ìyàwó ẹ̀ mọ́bí ń pé kò kí ń ṣe ọmọ ẹ̀yọ̀ kan náà bí o, bẹ́ẹ̀ ni kìí ṣe méjì. Ọmọkùnrin làǹtìlanti mẹ́ta.
0: Ìbẹ́ta
1: nìyẹn. Bẹ́yìn dẹ̀ ṣe mọ̀ pé ó ti tó bí ọdún márùn-ún sẹ́yìn sí tán ti ṣe ìgbéyàwó, ṣùgbọ́n tí Ọlọ́run ò tí ì dá wọn lóhùn nípa ọmọ. Ẹ mọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti ń sọ pé látọjọ́ ìtẹ́ ti ṣègbéyàwó, ṣẹ́ ní bímọ ni, ṣé kò sọ́mọ ni, bó ló ṣe wá jẹ́, ó ti ń pẹ́ jù. Ẹ mọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn oríṣiríṣi ló ti ń lọ, ṣùgbọ́n ẹ̀yin onísùúrù lọ́lọ́run wa. Ọlọ́run ti padà ṣe tán fẹ́, kó wá fún wọn ní ìbẹ́ta làǹtìlanti ọkùnrin.
0: Ìbẹ́ta làǹtìlanti.
1: Ìbẹ́ta ni o.
0: Ó ga Ongo Viral lóòótọ́.
1: Mo mọ̀ pé yín náà máa ti rí fọ́nrán ẹ̀ lóríṣiríṣi lórí ìtàkùn ayélujára.
0: Bọ́n ṣe ń gbọ́mọdé gbogbo ẹ̀ lárí. Bọ́n ṣe ń gbọ́mọjọ́ gbogbo ẹ̀ lárí. Bínú wọn ṣe ń dùn gbogbo ẹ̀ lárí.
1: Inú wọn dùn gan. Èmi náà bá wọn yọ o, torí ẹni bá bóní ire yọ, ìrètí ẹ̀ náà lè dé.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé wá rí ẹ̀yin èèyàn wa náà? Tẹ́pẹ́ yín náà ń kojú ìṣòro kan tàbí òmíì, mo gbàdúrà pé Ọlọ́run á bu omi tútù sí ibi tí bàtà ti ń ta oníkálukú wa lẹ́sẹ̀.
0: Àmì àmì.
1: Ṣé wá rí abala kejì Ongo Viral tòní? Wọ́n ní ti gbajúgbajà olórin kan tí ó lọ ṣeré boxing, ìyẹn fẹsẹ̀ ẹsẹ̀ kíkan.
0: Ìdíje ẹsẹ̀ kíkan nìyẹn.
1: Ìdíje ẹsẹ̀ kíkan pẹ̀lú kata efe. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, kata efe nà pọ́tébù. Ìyá yìí pọ̀. Ó pọ̀ làpọ̀ jù.
0: Àṣẹ ìyá kékeré ni àbí nílá àbí
1: ní ìdí ọmọ. Ìyá kékeré o, ìyá nílá ni tó kó fún ní kòbàkòbà ní gidi. Ẹ̀yin náà máa ti rí fọ́nrán ẹ̀ lórí ìtàkùn ayélujára lóríṣiríṣi náà ṣe fọ́nrán ọ̀hún tó jáde síta gan tó kó fún pọ́tébù gẹ́gẹ́ bí ó nà tó yẹ pé. Ṣùgbọ́n kí wá ló lè fà tí pọ́tébù fi wá jẹ́ ìyàtọ̀ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ kata efe? Ọkùnrin ẹgbẹ́ ẹ̀ ṣáà ni ṣẹ́gun lánìí kò ní tó ni àbí agbára ni ò sí fún.
0: Oṣù wa.
1: Torí ó fi wá nà tó bẹ̀rẹ̀ yẹn, ṣùgbọ́n kata efe ló padà gbégbá orókè níbi ìdíje fẹ̀ṣẹ̀ kíkan yẹn. Àmọ́ ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́ jìn, ẹni tó sì kò sínú ẹ̀ náà kò dá lápá. Bí kata efe ṣe gbé gbóróké níbi ìdíje fẹ̀ṣẹ̀ kíkan, òun ni wọ́n tún kí pọ́tébù ku ewu ọmọ.
0: Àtọ̀
1: láti tóun tún bí
0: wọ́n jìyà gbé nù.
1: Wọ́n jìyà gbé ni Ọlọ́run bá fi ọ̀rọ̀ ọmọ rẹ̀ ṣe.
0: Kò jù báà náà lọ.
1: Kò jù bẹ́ẹ̀ lọ.
0: Ongo Viral lóòótọ́. Tẹ́mi náà bá ní mi ò rí àwọn fọ́nrán irọ́ ni mo pa. Àwọn fọ́nrán yẹn kódà ó jàbí ìjì ní àwọn ìtàkùn ayélujára gbogbo. Eléyìí tó jẹ́ pé oníkálukú àwọn èèyàn náà ni wọ́n ń rí bí wọ́n ṣe ń kí Latif Adédi méjì àti mo bí ń pé ìyàwó ẹ̀ pé wọ́n kú oríire wọ ọmọ. Bẹ́ẹ̀ náà ni kálukú àwọn èèyàn sọ pé pọ́tébù ó pọ̀ o, ìyá yìí pọ̀ o, àná yìí bò ní o, 360 tọ́nì ni o, gbá kan ni àwo ni o. Àmọ́ ṣá gẹ́gẹ́ bó ṣe sọ pé ẹni tó pẹ́ kòtò kò gbẹ̀jẹ̀, ẹni tó bọ́bẹ̀ náà kò dá lápá. Bí kata efe ṣe gba ife ẹ̀yẹ, bẹ́ẹ̀ náà ni pọ́tébù náà bí ọmọ tuntun. Ẹ rí pé Ongo Viral lóòótọ́.
2: Bó
0: wá ni Mariam, ṣé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wọn ó tún rí Ongo Viral tó tún gbóná yakin bí eléyìí?
1: Lágbára Ọlọ́run, ojoojúmọ́ ni nǹkan ṣẹlẹ̀ lórí ìtàkùn ayélujára, wọ́n á tún gba Ongo Viral mí lọ́tún lọ́tún.
0: Ìyẹn ní back to back ni
1: màá máa fún wọn, màá máa já wọn tán.
0: Ó kárí.

0: wọ́n dẹ̀ fowó sí mi ní ṣe ìlà sí.
1: Tẹ́rí akíndé bó ṣe ń dé òjìdé.
2: Ẹ̀yà ìdè olú ayé mi wá.
0: Ṣé rí sọ̀rọ̀ sókè ti àárọ̀ yìí?
1: Ní tẹ́rí akíndé bó ṣe ń dé òjìdé.
2: Ẹ̀yà ìdè olú ayé mi wá sí o.
0: Gbogbo ẹ̀yin tí Ọlọ́run fún ní ọgbọ́n, ìmọ̀ àti òye, ó ní mo tún pè sí láàárọ̀ yìí o.

0: ṣáko nìkan ni ọmọlúàbí splash 105.5 fm n ó sọ gbogbo ẹ bí kò ṣe kú bí ọbẹ ṣe bẹ.
1: ọbẹ tí ẹ ní ẹ kì í ṣe lé ọmọ
2: ọmọ bá kọjá bí máa òye.
0: Aderunke Sunshine.
2: Ayikiwo ṣáti máa òye.
0: Thank you so much, my darling sister.

ó yẹ kọ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí sílẹ̀ o torí pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òun lẹ́ fi darapọ̀ mọ́ wa bí àkókò bá tó àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà rèé o 070-6949-3000 àti 0701-4475-770.

mọ́kó tó di wípé wọ́n lọ sókè òkun ṣe mọ̀ pé ilẹ̀ yìí ni wọ́n ti kọ́kọ́ pàdé ara wọn. Arábìnrin tó jẹ́ ìyàwó arákùnrin yìí ó ti wà nínú ìbáṣepọ̀ kan tẹ́lẹ̀ tí ìbáṣepọ̀ yẹn dẹ̀ yọ ọmọ ṣùgbọ́n ìbáṣepọ̀ yẹn kò yọrí sí ìgbéyàwó.

má gbàgbé pé ìyàwó òun ti bí ọmọ kan o. Wọ́n dókè òkun, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa. Ọkọ ríṣe, ìyàwó ń rọ́wọ́ mú, àwọn méjèèjì ń ṣe dáadáa.

wá ní kọ́kọ́rọ́ kan eléyìí tó bẹ yín ajá jẹ́. Ṣé ẹ gbàgbé pé ìyàwó ti bí ọmọ kan tẹ́lẹ̀ rí fẹ́ nìkan kó tó di wípé wọ́n wá sókè òkun.

0: fàyè mi.
1: Mo sọ fún yín pé kọ́kọ́rọ́ kan obìnrin ajá jẹ́ nínú ìgbéyàwó yìí o.
0: Mo ra bàbá fọlọ́rẹ́.
1: Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti wá jọ bọ́ọ̀dì sókè òkun tí wọ́n ti jọ ń gbé gẹ́gẹ́ bí lọ́kọ-láyà táàrin wọn ń dùn tó ń dán mọ́rán. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé arákùnrin yìí ṣàlàyé pé ọmọ títí tòun gangan ìyàwó òun ò tí ì bí fún òun.

0: bẹ̀rẹ̀ sí ní gbìyànjú láti rí dájú pé ọmọlábìnrin yìí ó bí ọmọ títí tàwọn fún àwọn náà ẹ mọ̀ africa man now àwọn máa nílò pé káwọn náà ní ọmọ tiwọn.
1: mo ti ń bá mi ṣe.
2: àwa ò lè sọ bó ti bá wa ṣe.
0: kò dàbí àwọn aráàlú òyìnbó pàápàá jùlọ àwọn òyìnbó tí wọ́n lè ní wò ó a máa fẹ́ra wa ṣùgbọ́n àfẹ́ ọmọ.
2: ó lè sọ bó ti bá wa ṣe.
3: àpò lórí ìraya lórí ọmọ.
0: wọ́n á sọ pé ìfẹ́ nìkan ló jà ju àwọn òfọ́mọ àwọn òyìnbó ní máa ṣe.

láti gbà tó ti wá wà lórí ẹ̀mí àwọn pé kí ìyàwó yìí kó bí ọmọ fún àwọn làwọn ti wá tẹsẹ̀ bọ ṣòkòtò bí òun ni ó ṣe rọmọ bí.

0: láti ilé ìwòsàn kan dílé ìwòsàn kan láti ilé ìwòsàn kan dílé ìwòsàn kan nílé ẹbí tí wọn wà lọhùn.
1: Akọrin sí bàbá o máa tún wà kó sókè.
0: Kódà gan wọ́n tún ní kìí ṣe ti ilẹ̀ òkèrè nìkan làwọn fi ṣe o. Àwọn tún fohùn ṣọwọ́ sí ilẹ̀ wa ní Nàìjíríà ń bí pé ẹ dákun o. Gbogbo àwọn nǹkan tí ìyàwó àwọn bá lè lò tó lè mú kí ọlẹ̀ ayọ̀ kó sọ nínú ẹ̀ àwọn fẹ́.

wọ́n ní kódà gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ti ìbílẹ̀ wọ́n fi ṣọwọ́ sáwọn ìyàwó àwọn lò ó ẹ wo ibi pẹlẹbẹ náà ni ọbẹ̀ fi lélẹ̀.

àwọn ti ẹ lọ sí ilé ìwòsàn kan nílé òkèrè lọ́ọ̀ níbi tí wọ́n ti ṣe àyẹ̀wò kan àyẹ̀wò alágbára ni. Wọ́n dárúkọ àyẹ̀wò náà ṣùgbọ́n èmi ò ní láǹfààní àti sọ lórí ètò yìí. Mi ní láǹfààní. Àyẹ̀wò tí wọ́n lọ ṣe nílùú ọba nítorí kálẹ̀ ronú ní kálẹ̀ rọmọ gbẹjọ́ wọ́n ní àyẹ̀wò yẹn àbájáde rẹ̀ sọ wípé arábìnrin tó jẹ́ ìyàwó àwọn yìí òun ni ó jẹ́ pé bóun mo ṣe lè gbé kiní ọ̀hún kalẹ̀ tó lè yí ẹ̀yìn èèyàn

bí ká sọ pé àwọn èròjà tó yẹ kí ó ṣiṣẹ́ fún kí oyún ó lè tètè dé, wọ́n ní ìwọ̀n rẹ̀ kò kún tó. Bí ká sọ pé low fertility. Ṣé tí mò ń sọ ti ń yẹ yín? Ṣó ti ń yẹ yín?

kò ní dùn mọ́ àwọn nínú kí àwọn ọmọ àbúrò àwọn tún máa sọ pé ọ̀nkú lágbájá tó sì jẹ́ pé àwọn náà ti tó bàbá fọ́mọ. Àwọn sì ti gbìyànjú wọn ní ká má parọ́ àwọn ti gbìyànjú.

wọ́n ní ká mọ̀ sí parọ́ ọjọ́ ti wà lórí àwọn bíi kàlẹ́ndà aláfọwọ́ yí o. Kódà wọ́n níyàwó àwọn náà ti ń dàgbà.

arákùnrin yìí àtìyàwó ẹ ilẹ̀ ọba ni wọ́n wà báyìí o ilẹ̀ òkèrè ni wọ́n wà ìlú òyìnbó ni wọ́n wà arákùnrin yìí ń béèrè fún àmọ̀ràn pé ìgbésẹ̀ wo ni kóun wá gbé báyìí torí pé ó wù òun láti jẹ́ pé kóun náà ni ọmọ bíbí tòun tí ó jẹ́ tòun tí ó jẹ́ pé ẹ̀jẹ̀ ń lélẹ̀ yìí tí ó fi ọkàn òun balẹ̀ wípé gbogbo ìrìn àjò tó ń bá ọmọbìnrin rìn òun rìn lásán.

0: ṣe ojú òpó lẹ̀ báyìí fún àmọ̀ràn ẹ̀yìn èèyàn wa pàápàá jùlọ láti gba arákùnrin lámọ̀ràn ìgbésẹ̀ wo ni kó gbé o ṣé ìyàwó mi ìlànà àbáyọ ni àbí láti lọ gba ọmọ tọ́ nílé ọmọ aláìníyá kẹ́yàn sì sọ di tiẹ̀ ilé tó ń pè ní kẹ́yàn adopt ọmọ àbí àwọn ìlànà ìgbàlódé kéèyàn lè láǹfààní àti ní tiẹ̀ àbí kí wọ́n tún tẹ̀síwájú nínú ṣíṣe àwọn àyẹ̀wò àti lílo àwọn oògùn eléyìí tí ó mú kí ara ìyàwó wọn ó bọ̀ sípò. ẹ lè fi àmọ̀ràn tiyín náà sí ìtàkùn ẹ̀já facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí.
1: nítorí àbúròṣe
0: wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹni tó lọ̀rọ̀ yìí wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́

àìsàn ló wà wọn ni kò só ogun ọmọ tí yorùbá bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ohun tí wọ́n gbìyànjú àti sọ ni pé ohun tó ń ṣokùnfà ìrọ́mọ bí àrùn tàbí àìsàn máa ń fà á ní ọ̀pọ̀ ọgbà bẹ́ẹ̀yàn bá ti wá gbìyànjú láti tọ́jú ẹ̀ ó di dandan kan náà mú ṣí ẹ mọ̀ dé o ẹ̀yin èèyàn wa ẹ mọ̀ dé wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn (0706949-3000) àwọn nọ́mbà méjèèjì yìí tara sòsé òun náà ló wọ ìkànnì ọmọlúàbí (+105.5FM) àwọn èèyàn méjì náà ti pè wá wọlé nísìnyí tí wọ́n ti jẹ́ ká mọ̀ wípé ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà kí wọ́n má kánjú àti rírú ẹ̀rí lóòótọ́ ọlọ́gbọ̀n ọdún ọlọ́gbọ̀n ọdún èmi ti rí ìyá tó jẹ́ pé ó ti di ẹni 50 tó sì wá padà finú ṣoyún tó fẹ̀yìn gbọmọpọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà la sì tún rí àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n ti wọ 60 tó lọ́run sì tún padà ṣàánú wọn ọlọ́run tó ṣàánú àwọn eléyìí náà yóò ṣàánú ẹ̀yin náà

ẹ wá já padà sórí ọ̀rọ̀ tí bàbá wa bàbá Sójà láti Adaba lé tí wọ́n sọ wípé bí wọ́n bá lè gbìyànjú láti wá sí ilẹ̀ baba ńlá baba wọn tí sòrí léde wa Nàìjíríà oní eléyìí mú wá onítọ̀ mú wá oníwájú mú wá ẹlẹ́yìn mú wá ní àwọn nǹkan tó lè ṣe ìtọ́jú ara obìnrin yìí àwọn nǹkan ìbílẹ̀ tó jẹ́ pé yóò mú kí àwọn nǹkan tó lè di ọmọ lára rẹ̀ kí ó gbéwọ̀n dáadáa wọn ni àkílódé tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run á ṣìnà fún wọn yóò ṣàánú wọn.

kódà ẹ mọ̀ wá já fi ṣe ti bàbá wa ṣe yìí àti bàbá wa ó sojà nìkan ṣe ẹ já tún gba ìpè míì láti àkàtà àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ìyẹn níkànnì ọmọlúàbí lórí ètò tá a pè ní àgòláàjìn 0706949 3000 àti 0701 44 75 770 ẹgbẹ́ ọ̀lẹ́ ẹ̀kan sí 0701 44 75 770

ìjọba bíṣọ̀bù akínṣọlá láti ìjẹ̀bú fẹ́ wọn ní àìrí ọjọ́ mùsùlùkùn ọjọ́ ń lọ. Bẹ́ẹ̀ lóòótọ́ arákùnrin yìí náà sọ mọ́rọ̀ pé ọjọ́ orí ti ń dàgbà ó ti ń dàgbà. Kódà wọ́n láwọn làkọ́ bí àwọn òbí àwọn gbogbo àwọn àbúrò wọn ni ọlọ́run sì ti yọ̀ǹda ọmọ fún. Ṣé ẹ wá rí àmọ̀ràn tí bàbá wa láti olómi ọlọ́run kẹ́mi tí wọ́n gbà wá? Òun náà ni wípé gbogbo ìgbésẹ̀ tí arákùnrin yìí bá fẹ́ gbé kó kọ́kọ́ lọ gbàdúrà sí. Ó fẹ́ fẹ́ ìyàwó míì ni o, ó fẹ́ dúró pé kí ìyàwó òun rọ́mọ bí ni o, ó fẹ́ lọ adopt ọmọ ni o, ó tún fẹ́ tẹ̀síwájú nínú lílo egbòogi ni o, ó tún fẹ́ lọ ṣe àyẹ̀wò nílé ìwòsàn ni o. Wọ́n ní ohun gbogbo lọ́dọ̀ tàwọn kó kọ́kọ́ fi àdúrà bẹ̀rẹ̀ bí ìgbà téèyàn fi ẹrù tẹ́lẹ̀ àgbo téèyàn fẹ́ sè bẹ́ẹ̀ ni.

omi gbóná gbọdọ̀ pẹ́ lẹ́nu ọwọ́ gbọdọ̀ pẹ́ ní sáà kéèké. Ọjí ọmọ wẹ́ẹ̀sì ló sọ bẹ́ẹ̀ o. Wọ́n ní kíákíákíá ni kí wọ́n lọ fẹ́ obìnrin kan pamọ́ sí kọ̀rọ̀ ọbì kan bóyá ó ṣe é ṣe kíyẹn ó lóyún fún wọn kó sì bímọ. Ìbéèrè tí wọ́n á bí wọ́n ni pé bí ọdún mélòó ni kán fi lè yàn náà bí ọdún mélòó. Oní wọn fi sọ wípé eléyìí ò tún sọ̀rọ̀ a ní sùúrù pẹ̀lú obìnrin kankan mọ́ ní kíákíákíá òun náà ni kí wọ́n gbé ìgbésẹ̀ yẹn.

0: Babawa Oyeṣọlá láti Soka in ti àwọn sọ ni wípé kí wọ́n sì ní sùúrù díẹ̀ náà kí wọ́n tún tẹ̀síwájú nínú ìgbìyànjú wọn tí wọ́n bá tẹ̀síwájú kò sí nǹkan tó ṣòro fọlọ́run láti ṣe ọlọ́run tó ṣe é tí wọn ò fi tí rí oyún látijọ́ yìí wọ́n á padà ní oyún wọ́n sì padà bí ọmọ tí wọ́n fún wọn. Bàbá wa Alhaji Abdul Fatai Badmus ni a ti adábàálé bàbá ní àwọn kankan míì wà tó jẹ́ pé ògùn òyìnbó lè mọ̀ yanjú ṣùgbọ́n títì ìbílẹ̀ ó yanjú wọ́n ní tán bá lè wá láti ibi tí wọ́n wà àtọkọ àtìyàwó kán wá wá sílẹ̀ yìí nítorí pé ògùn ọmọ ni ò sí ṣùgbọ́n àrùn ni tàbí àìsàn ni ògùn rẹ̀ wà bí wọ́n bá lè tọ́jú ara wọn àwọn méjèèjì àtọkọ àtìyàwó wọn ní akílódé ọlọ́run ó ṣàánú wọn. Hello, ìpè kan ló tún wọlé o, hello, ẹ káàárọ̀ sà.
1: Ó dé padà ni, ọjí náà ni
0: ó padà. Ọjí ló tún dé padà.
1: Ìpòkẹ́tọ̀ ọ̀gàn, àṣírí wà lọ́wọ́ obìnrin gan. Bẹ́ẹ̀ ká tọrọ wa, àṣírí wà, ẹ wá wo obìnrin tó wà lọ́wọ́ yẹn. Mímì hospital ti wọ́n bẹ̀yẹ, iṣẹ́ wọ́n tọ́jú yọ̀ bẹ̀yẹ, ó kó náà ju ti bíbá yìí lọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Bàjẹ́ kò sí kí lọ́ fẹ́ wá àwọn ìkọ́ṣẹ̀lẹ̀ náà ń fi lọ sọ́wọ́ yẹn ni. Ìkọ́kọ́ wà fẹ́ tó ṣẹlẹ̀ sí èèyàn tó súnmọ́ mi gangan láti 2022 láti 2002. Kí bá sọ wípé wúmọ̀ àyàn ṣì wà lọ́kọ̀ dìsín kò bímọ o. Kò bímọ ẹ tó súnmọ́ mi ẹ jẹ́ mí ni o. Bọ̀ kí ni tó ṣẹlẹ̀ ni pé nígbà sísìn wọn ó lóyún gbà yẹn ó lọ ṣe díẹ̀ sí. Wọ́n ṣe dàdá wá fẹ́tílẹ̀ ọmọ
0: yìí.
1: Ìjẹ́ mẹ́gbẹ́ kò tí ó bá ń ṣe pé báyá àwáta jẹ́ ìyẹn nígbà ẹ̀ tá a mọ̀ sí. Kí ni ẹ̀ á fẹ́tílẹ̀ ọmọ ẹ̀?
0: So ó ṣeé ṣe kó jẹ́ pé irú àṣírí bẹ́ẹ̀ wà pẹ̀lú arábìnrin tá a sọ nípa rẹ̀
1: lónìí. Kò nílẹ̀ fún títà náà.
0: Ó ti yé mi, mo ti fan tí mo fẹ́ fàyọ. Láti Ìjẹ̀bú Ifẹ̀. O ni bàbá wa Bishop Akinṣọlá ti pè wá àmọ̀ràn táwọn mu wá ni wípé ọjọ́ ń lọ àárọ̀jọ́ múso lókùn kí arákùnrin yẹn kó lọ fẹ́ ìyàwó míì kó lè rí ọmọ tiẹ̀ náà. Bàbá wa wáìwà láti olómi Ọlọ́run kẹ́mi ní táwọn sọ ni wípé kó tó di pé yóò gbé ìgbésẹ̀ àti fẹ́ ìyàwó kankan kó kọ́kọ́ lọ bèrè sí kó ṣàdúrà sí kó bẹ Ọlọ́run kó lè rí ìtọ́nisọ́nà lórí ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí.
2: Láti fọmọ ẹ̀ṣẹ́ sọ lẹ́yẹ tá a wá yìí o.
0: Ó ti di dandan kí èmi àti arákùnrin yìí ká sọ̀rọ̀ lábẹ́ aṣọ nígbà tí ètò yìí bá parí bẹ́ẹ̀ni.
2: Ó ayé máa jẹ́ kí láti máa ṣayé yìí sí òye yìí.
0: Àwọ̀ wa máa palẹ̀ mọ́ lórí ètò báyìí ní wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́. Miriam Sayedare gbére pápápá Sayedagbére.
3: Ẹyin tèmi ó di ọjọ́ mẹ́jọ lórí ètò àgọ́lájì.
2: Inú bẹ̀rẹ̀ sí àìjẹ́fọ́sù.
0: 08167782354 08167782354 nọmba tó wọlé sọdọ tèmi nìyẹn. Ẹja ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ká pàdé ara ọba di ní ọjọ́ mẹ́jọ o. Aminat Adetun Badmus orúkọ tèmi mọ́tàlá yín tó ṣe bẹ́ẹ̀ tó ṣe dáadáa mò ń kí yín pé ká tún pàdé láyọ̀ àti àlàáfíà bó ba di lọ́jọ́ mẹ́jọ ó dàbọ̀.

0: sórè bára lórí yẹ.
1: Ó lọ mú agbára kún agbára ni.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà. Ojú ọ̀run ṣú dẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o. Ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mọ̀wọ́ ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀rọ̀rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ̀ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
2: Yes, oh, this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh, yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, oh.
4: Turmeric.
2: Correct. What a ton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Ṣo ti ṣetán láti jẹ ìfà? Gbádùn oúnjẹ rẹ pẹ̀lú Coca-Cola tó wọyín tó tún tutù dọ́kàn. Láti fi 600,000,000 naira ṣèfà jẹ, èèyàn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń di ọlọ́lá lójoojúmọ́. Pẹ̀lú ẹ̀bùn 500,000,000 naira lọ́sọ̀ọ̀sẹ̀. Láti jẹ tàbí kópa nínú ìfà rẹpẹtẹ yìí, ra Coke, Fanta, Sprite tàbí Schweppes Onígò tàbí Oníke. Ṣe àyẹ̀wò QR code tó wà lórí ìgò tàbí ara ike Coca-Cola náà kí o sì tẹ kóòdù tó gbé jáde. Àǹfààní ńlá rèé láti di ọlọ́lá tó ń jẹ ìfà tí ìfà náà ò sì ní ìpalára. Ra Coca-Cola, yẹ kóòdù ara rẹ wò kó jẹ ìfà rẹpẹtẹ. Ìlànà àtàdé ń wà o.
6: Dangote salt give food ogbonge taste. Plus, it carry the Dangote name, who I trust. My people, time don't reach to shine eye when you reach your salt. Oh.
7: Dangote salt. Choose quality. Choose Dangote salt.
8: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù méje. Owó tó ju 500,000 naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60+ ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rèé láti rẹ́rìn-ín músẹ́. Káàṣe fún olórí ire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
9: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
10: Power Oil.
11: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: Splash FM 105.5.
1: Ìrọ̀rùn máa fẹ́, ìrìàlú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sọ bí, àkókò ìrì òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù Dr. SMO Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run, Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Mufuwa pe Ìpínlẹ̀ Ògùn, Àpọ́sù, Oya.
2: Gbogbo ẹ̀yin tẹ lógo, ibo lẹ́wà, ẹ kàn náwó síwájú báyìí. Mo sọ̀rọ̀ bí ikọ̀ àti ìrìnjú Ọlọ́dúnmọ́rì. Bí ìwọ bá gbàgbọ́ ní orúkọ Jésù ti Nasareti, mo pe ògo rẹ níbi tó wà, oya kó jáde wá. Wà rọ́gùn ẹ̀ ló dalẹ̀. Ẹ̀yin màmá tí Ọlọ́run fún ní àwọn ọmọ ológo ẹ̀yin dà. Mo dúró bí ikọ̀ àti ìrìnjú Ọlọ́dúnmọ́rì. Mo sọ tẹ́lẹ̀ ògo ọmọ rẹ máa sojú rẹ. Ògo ọmọ rẹ máa sojú rẹ. Ògo ọmọ rẹ máa sojú rẹ. Wà á jẹ́ ní ògo náà. Ọmọ rẹ gbogbo rẹ jáde. Orúkọ rẹ á jáde. Ipá àti agbára tó yọ ọmọ rẹ lẹ́nu ó gbiná lónìí. Àwọn tí lẹ́pà ògo ọmọ rẹ̀ wọ́n máa ṣubú.

0: ọ̀dọ́ yìí ẹ gbọ́dọ̀ fọ̀rọ̀ ayé ṣeré tó bá wà lẹ́kọ̀ọ́ tó dẹ̀ ń gbọ́ mi tó wà lẹ́kọ̀ọ́ wọ mọ́tò lọ síbi kan pè ní aboru sọ pé mo lọ sí pipeline aboru pipeline kò sẹ́ńtì ọmọ bẹ̀ fíìdì ńlá yẹn ibẹ̀ láti pàdé o àti ṣèkálánà òní agbára òní máa lé gàṣà má jẹ́ kóhunkóhun ọjà ojúọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ làwọn èèyàn ń sọ ẹ̀rí tán sọ pé ọmọ àwọn ó gbà wọ́n lọ sí london ẹ̀yìn abiyamọ àwọn kan sọ testimony pé ọmọ àwọn ó gbà wọ́n lọ sí amẹ́ríkà ó gbà wọ́n lọ canada wọ́n dẹ̀ ń wòran àdúrà náà gbàdé bẹ́ẹ̀ fọ́tò tiẹ̀ táwọn ọmọ máa kọ́ pọ̀ ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ báwo ni màmá ẹ̀ ṣe rìn tó náà dára uk.
1: orúkọ mi ni ọmọlọlá jacob mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba ẹ̀mí ẹni tí àbáta tí a fi máa ra àtùpà mo dúpẹ́ nítorí pé nígbà tí mo mọ bàbá ṣe bí ọba mo bẹ̀rẹ̀ sí ní rí ìrànlọ́wọ́ mi ò lérò ẹ̀ ọmọ mi ti get the admission ó dẹ̀ ṣàṣeyọrí lẹ́yìn yẹn mo lọ sí uk mo lọ lo oṣù mẹ́fà kí n tó lọ ọmọ sọ wípé mo pé mo máa dúró síbẹ̀ pẹ̀lú ọmọ àwọn máa wá sí nàìjíríà wá ṣe nǹkan wọ́n dẹ̀ fèmí àtọmọ yẹn sílẹ̀ fún ọ̀sẹ̀ méjì mo pé ọlọ́run bàbá ṣe bí ọba mo ní mi mọ èèyàn kan ní ìlú òyìnbó mo ní ṣùgbọ́n ìwọ ọlọ́run ṣe bí ọba darapọ̀ mọ́ mi kó ń lọ láyọ̀ kó ń bọ̀ láyọ̀ màá mú ẹ̀rí wá èdè ẹ̀rí mi lélẹ́yìí.
0: ẹ gbọ́ bíbélì ni bíbélì wípé ọmọ ni ní olúwa ọmọ inú sì ní èrè rẹ bí ọfà ti rí ní ọwọ́ àwọn alágbára bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ẹ̀rí ìbùkún ni fún ọkùnrin náà tí àpò rẹ̀ kún fún wọn. gbẹ́bísà àwọn ọmọ rẹ yìí ọlọ́kàn mọ̀ọ́mọ̀ fún ọ gẹ́gẹ́ bí ẹ̀bùn jésù korúkọ wọn ní kúrọ́bà nìní ìtumọ̀ ti ṣe ẹ̀bùn fún ọlọ́run kúrọ́bà nìní ìtumọ̀ ti ṣe ẹ̀bùn fún ọlọ́run àwọn ọmọ rẹ ẹ̀bùn ni wọ́n láti gbogbo rẹ jáde àwọn ọmọ rẹ ògo ni wọ́n láti gbogbo rẹ jáde ibi tó ṣe làálàá jẹ́ àwọn ọmọ rẹ ló bá ti sókè sí ayé ari ó ní ìdíkọ sáré kọ gbàdúrà màmá yẹn ó gbójú wo ara ẹ ó gbójú wo àwọn ọmọ ẹ orípo ogun ìpọ kì í ṣogun tó ń lè dájà kò sọ pé ìbàdàn jìnnà ó wá wòlíì rí níbi tó ti máa rí wòlíì kẹjẹ tó fojú kan wòlíì sí òrírí oníwòlíì sọ pé ọ̀rọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ gbẹ́kẹ́ni ọ̀rọ̀ ẹ gbọ́ ìyẹn ni pé kò lè dógun yẹn jà kò lè dádùúà yẹn gbà àwọn abiyamọ kan ni wọn wá gbàdúà ní aboru lánàá wọn ì gbọ́ sọjí ṣe bí ọba kẹmọ́dé bẹ́ẹ̀ wọn mọ nǹkan tó rí bẹ́ẹ̀ wọn mọ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọn fi ara rẹ ṣeré wọn jòkó sílẹ̀ wọn jòkó ti ọjà lákòókò àdúà àdúrà ló ń gbà agbára ò kì í gbà agbésọjí ká ọmọlé ìwọ tajà lọ gbọmísà mọ fi ọjà lẹsẹrẹ o mọ fi tó ní sàwádà nígbà tí màmá yẹn dé ìbàdàn ó fojú kan wòlíì látẹnu ọmọ yẹn ẹgbọn tó tẹlẹ.
2: ọtún ayọ̀ ológun lolúwa mo yin ọlọ́run ṣe bí ọba lógo mo dúpẹ́ mo yin lógo nínú ìjọ mo dé ìjọ yìí ní 2021 mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run ṣèyàrùn nínú ayé mi ó dúró tì mí bí akọni ẹlẹ́rù kò jẹ́ kójú ó tì mí kò jẹ́ kí n tẹ́ ní gbogbo ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo lọ sí ìbàdàn ní 2023 mo ní mo fẹ́ rí bàbá ṣe bí ọba àtẹ̀mí àtàwọn ọmọ mi wọ́n dẹ̀ gbàdúrà fún mi wọ́n gbà mí mọ́ra wọ́n ní màmá wà jẹun ọmọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ọ̀rọ̀ yẹn ó dúró àwọn ọmọ mi wọ́n dẹ̀ gbọ̀wọ́lé wọn lórí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ṣe bí ọba ohun tí mò ń gbàdúrà sí ohun tí mò ń wọ̀nà fún mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ọmọ mi tó jẹ́ àkọ́bí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ó lu àlùyọ ó dẹ̀ ìlú òyìnbó.
0: Gbé ọwọ́ ọ̀tún ẹnìkan sórí ọwọ́ ọ̀tún ẹnìkan gbé sórí sọ pé ẹlẹ́dàá mi o ẹ̀rí tèmi dá jẹ́ ní ẹ̀rí olúwa ṣàánú mi jẹ́ ní ẹ̀rí in the name of Jesus wà ní testimony one day testimony in the name of Jesus. Mo expect eleni lagbara lorun 4 days love the program we on Wednesday ojo Thursday o pari awa pade ni soru o ma lagbara ni gadu ni ojo Friday is soru barami fun mi e gbo mi sir ti o ba wa leku awon program we ma bi sere eni kan ri mi gbo ibo lo wa ogo re jade lagbara lorun loni ninu ibadan apata soka lagbara lorun ipade wa laaro yi e mo gbagbe apata soka won ni program laaro yi ma miss e be si ni awon eniyan to ba nlo ti ru awon adura won yi ire won o ki seyi won mo gbadura bi oluwa ti nbe ti emi e wa ni waju oluwa eni ti e le duro ogo re a jade apete na won ti program laaro yi olulọyọ o dago meta to ba tiro le loruko Jesus kwara do gba e ka bere pe se ma wa ki program lola Wednesday mo ma wa because me wa last week so mo ma wa the program ni ola ni agbara lorun mo ti kede tele pe aso white la ma wo si ipade ola Wednesday ni ibu Ibadan ipade agbara lati se bi oba ta ba pari un pada si aburu eni kan ri mi gbo loruko Jesus o ma ri anu gba amen eni ta so pe daddy mi o ti get address yen ta ma ti pade ni aburu eni wo to ba ti lo to ba ti nbo so pe o n lo si aburu to ba ti de aburu so pe aburu pipeline feed laye e ma gbe wa o ma da agbara loruko Jesus wari anu gba mo ni wara anu gba mo ni wara anu gba ma juwe e ko ta daada laaro la loruko Jesus ogo ra jade wa ologo ra jade wa ogo ra jade wa pe ma se bi oba ma se bi oba ma se bi oba ejo lojo obi oni oni wede and fast je gbadu afun ase tenu mi jade loruko Jesus ayo ibuko ogo asiyori ko wonu aye re amen ko gbe yawo re amen ogo ra jade amen wara anu gba amen wa de se bi oba amen happy birthday and happy wedding anniversary loruko Jesus e ma ri anu gba amen je wa won celebrant oruko won wa nbi number 1 Mary John happy birthday to you okay Olamilekan happy birthday to you Olalere happy birthday Ademola Omolara Serifat happy birthday to you Temi Tope Opeyemi Oladeji ati Mrs. Atenda Esther happy birthday to you Lawa Olaniyi Komolafe Mary Omotola Florence Bolale Adisa ati John Dunamis loruko Jesu e ma ri anu gba amen ogo nya jade amen irawo nya tan amen wa de si bi oba amen so pe ma rogolu o fe bless apere agbo e gbogbo to ba diyan lowo ko ni die lowo so ri pade ta se ni aburu yi ke se pade de wa bo o ni awon nkan to lu wa so mo le ti kede e tele tori ti e lu wa ti ran wa be wa ko gba e to re ko gbo e ko jade o ni se lasan amen mo lo ni se lasan amen wa ra anu gba amen mo expect e gbogbo eyan mo olorun to olorun ran lowo to ma buku fun ise yi mo so fun wa pe oni on the 5 ko make sure pe o san re majemo e ko pe 5000 pere ni mo gbadura fun eni kan iwo to ti settle ati iwo to ma san loni loruko Jesu aye re ma dide so pa aye mi a dide oni ni ojo karun osu woli ojo karun osu karun eni kan ri mi gba o ire re to ba sonu o ya gba pada majemu to gbe iri owuro kale oni mo ro mo pelu majemu ipe mi majemu ororo mi gbogbo eyin te so re majemu ati te ba sanu ni abi lola mo gbadura ogo re a jade wa wa de se bi oba mo bless apere agbo e mo ri bonu bo je Jesu o ya gba gba ko ra anu gba Jesu oluwa wa amen mo ju senekan idaloju pe

0: ń sún ọkọ ìrẹsì jọlọfù lọ sí ìpele ìgbádùn tó ga. Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá, jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.

0: ìjà akẹ́kẹ́ gẹ̀gẹ́ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣẹ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúrúkú mọ́ nínú. Ìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0807 112 4000. Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: So this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
7: S-E-L-A-R-I-E. Celery.
6: Bros, you want to know salary? Okay, spell turmeric.
8: T-U-R-N-E-R-I-C.
6: Yes, so.
8: Turmeric.
6: Correct. What a ton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
9: Here you go there.
10: Mom, you didn't add milk.
9: No need to. Taste it and see why.
10: Wow, but how?
9: Is it milky?
10: Yes.
9: Is it creamy?
10: Yes.
9: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
10: I love it, Mommy.
11: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
12: Milo!
13: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí òdúkọ àti iyọ̀.
14: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
13: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
14: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
15: Splash FM 105.5. Splash FM 105.5.

0: FM Media Akẹ́kẹ́ Gẹ̀gẹ́. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì nàìjíríà èso kábéèjì kárọ́ọ̀tì lẹ́tùsì àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: ó ní láti jẹ́ méjèèjì ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́ ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí lónìí jẹun tó dáa.

0: ojú máa yọ ojú máa dùnú ojú máa ṣe lógo àwọn mr ayinde eruwa àti wà lẹgbẹ mi kò sì ti fi ṣe èèyàn ọmọ wa náà ni èèyàn wa náà ni.
1: Mama ti sáré gbàgbé pé
0: ṣé kí sọmọ wa ni ṣe fọmọ eruwa ẹ ni
1: kò mà pẹ́ tí wọ́n yọ ọ̀ṣun náà yọ
0: ìkànnì story story story o story story story
1: ọmọ táwọn bí òní tán
0: o wọlé kéne ẹ ń jò náà wá ni ṣe bí eruwa lókè mbẹ
1: ọpẹlọpẹ babangida
0: 1991 ni kí ni ṣe sórí náà ní ìtàn ni kí la bá ń bọ̀ ń bẹ̀ lẹ́yìn ẹ̀ náà láàrin wípé kí ni fi ṣe what are you tell us.
1: aṣáà kí bàbá ń gidá.
0: àwa náà dúpẹ́ lọ́wọ́ rẹ̀
1: ìyún dúró bá kẹ́
0: ṣùgbọ́n abẹ́wà náà ṣáàlẹ̀ wà lẹ́rù wa.
1: wọ́n gbọ́ kò yé mi tó.
0: kúlẹ̀ ọmọ ní fowó ṣe lórúkọ tèmi ojúlówó ní ìka ìpìrìsẹ́ntà yìí náà ni
1: tí
0: fúnta dọ́rọ̀ yìí lágbé wá fún yín láàárọ̀ yìí ọmọ nàìjíríà àdàbọ̀lẹ̀ ṣe ti gbọ̀ yín àwọn tó máa ń jẹrìí yín méjèèjì náà tún rèé àti gbédè bàtí mọ́ gbédè gbogbo gbà ẹ fọkàn balẹ̀ oorun àbẹ́bí
1: méjèèjì
0: two of the above
1: gẹ́gẹ́ bí ọmọ ènìyàn
0: ó dà bẹ́ẹ̀.
1: tó ojúmọ aláyọ ẹ káàárọ ẹ káàbọ sórí àkọtún ti fún tẹdọrin lóòrọ tó ní òní jẹ ara ọtọ nínú ọjọ àkànṣe ni ọlọrun tóbi pọ ọjọ karùnún lónìí nínú oṣù karùnún
0: bẹẹ
1: ni ọdún 2026 èyí tó wá lágbára jù ń bẹ ni wípé ọjọ yìí jẹ ọjọ tí ó lè má fi ṣèrántí ọkọ pàtàkì nínú àwọn tó ti darí orílẹ̀-èdè nàìjíríà rí tó dágbére fáyé olóògbé umar musa yaradua ti ọ lọ tá a bá wò ó tá a bá kà mí ní méjì báyìí láti ọdún 2010 ó ti lọ bí ọdún 16 báyìí ti yaradua tí ó ti dágbére fáyé ó sì jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn adarí orílẹ̀-èdè
0: tí ọ̀pọ̀lọpọ̀
1: èèyàn nífẹ̀ẹ́ sí tí wọ́n sì yé sọ̀rọ̀ rẹ̀ ní dáadáa. Kí Ọlọ́run kó túbọ̀ bá tẹ̀ sí afẹ́fẹ́ rere.
0: Ẹ
1: káàárọ̀ o ẹ kú ọ̀yẹ̀ tó là péréngédé tí fún tẹ̀dọ̀ ìròyìn náà rí kí ló dé.
0: Kí ló pọ́lẹ̀ rí?
1: Fún tẹ̀dọ̀ ìròyìn náà ló dé lóòórọ̀ tó
0: yìí. Kí ló ṣẹlẹ̀ kí ló pọ́lẹ̀ rí?
1: Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ Adé òsì lórúkọ mi. Ẹ bá sọ lóyún rè ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjé ẹ̀fọ́ papọ̀ jọ.
0: Ọkùnrin ni o.
1: Bẹ́ẹ̀ ni
0: gbogbo
1: èèyàn ló
0: bẹ̀rẹ̀. Eru wa láti bí o tí a bá mọ̀.
1: Eru òjòkó agbẹ́gbẹ́gbẹ́ náà kílé àkọ́ gàgà àti ìfọ́lẹ́rù àgbẹ̀ ní dájà wa.
0: Pàṣẹ olóko ni.
1: Kì í wo fún mi.
0: Wọ́n lódò ọba ọmọ tẹ́nígbọ́lá ọmọ tẹ́nígbọ́lá ìwọ́n tí o nílẹ̀ kò tí o ní gángọ́rẹ́ ní wẹ́wẹ́ ìwọ́ lálálá bí délé ni ìwọ́ ọmọ.
1: Ọpẹlọpẹ pé wọn fi kọrin.
0: Ìgbà Pàṣẹ ga kọrin. Tí ó kìwò ó ní ọpẹ́ ẹ̀mí lámẹ́rì ìka o ìbá sí látù tó ń kí.
1: Ó ń kí.
0: Ìbá sí látù tó ń kọrin.
1: Mo ti wá jẹyọ. Ẹlẹ́jẹ́ ṣe bẹ̀.
0: Ẹlẹ́jẹ́ lọ sórí àkòrí yẹn gangan. Ókè o àwọn ògèrè orí ìròyìn eléyìí tí a bẹ̀rẹ̀ sí dàbọ̀lẹ̀ fún yín láàárọ̀ yìí lórí òbí wa ni òbí kékeré ń ké àti kwakwazo. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ yàrá ti sọ̀rọ̀ o wípé wọ́n dẹ pàkúté ni fún òbí àti kwankwazo pẹ̀lú ìdájọ́ alágbára tó wáyé o àmọ́ síbẹ̀síbẹ̀ pàkúté tẹ́ dẹ fún àwọn méjèèjì yìí wọ́n yẹ rí ẹ kódà wọ́n yẹ ẹsẹ̀ wọn ò kó sí o ìdí rèé tẹ́ bá rí i wípé wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti adc wọn ò fẹ́ kí pàkúté ẹ̀ka ètò ìdájọ́ kó má wọn lẹ́sẹ̀ ni o.
1: ṣé wọ́n níbi náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ tẹ rí yẹn ò gbọ́dọ̀ tán lè kán ná.
0: bẹ́ẹ̀ ni.
1: lóde fẹ́ fún ti gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè south africa ìpẹ̀yàrun àti ìkórira ẹ̀yà ní orílẹ̀-èdè south africa tó ti ń wáyé ọjọ́ pẹ́ bó bá lè dé àárọ̀ díẹ̀ bó bá rọ̀ dé àtúnlé kokoko bí ojú ẹja ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti yarí tán o lọ́nà wo gan-an ni wọ́n fẹ̀hónú hàn lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó ń wáyé sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní orílẹ̀-èdè south africa ìròyìn tó ń bẹ ní ojú ìwé 39 ìwé ìròyìn the nation ló gbé jáde ní òwúrọ̀ tòní bákan náà lójú ìwé kẹta ìwé ìròyìn the nation káàsà wọn ni ẹgbẹ́ òṣèlú pdp wọn ni ó tán bí ọ̀tán ohun ti n tana lodun egun omo alagba yo pada fora ka je
0: olohun
1: won ni won ti owo killer nko makinde ati turaki to je pe igbimo to nbe labe isakoso ele ti won fi wa nkale tele to fi nsakoso lapodo to to je ti fidi e won ni won ti wogile eyi te se na ni njohun o to bayo o to ge alubata e darin oju we keta we in the nation ona ni iroyin yen wa adc so ogulun tu oro gbin peter obi ati kwankwaso nitori kini ile yo gbe mi eja rokobo mi
0: ko si ti bi se yan na
1: oju we kini o san doju we keji
0: eye
1: in the nation na lo gbe yan na
0: okay akori mi temi na tun la nfani lati ri lagba bi o won ni te ba ri ti rogbori yen sele ninu egbe oselu lup nnpp e ma wa lo sotu e ma wa lo sosi idari egbe oselu apc awon gangan nirugi woroko ti danaru aro woroko ti dobe enu ti won o fe je ki awon egbe oselu alatako ki won fedo lori orunro debi ti won pada sope yemi lodun 2027 buba galadima loso yi to si odi mima fun wa ama o opelero
1: nam
0: opele ogun
1: baba yin je
0: eo won ni lowo lowo yi igo ti wike
1: okay
0: ninu egbe oselu ti pdp won lori awon ko iseda awon ko ìṣẹ̀dá òní já wọn gbàgbà kúgbà ìlànà ẹ bá ní pé àwọn ìgbìmọ̀ afúnṣọ́ tó jẹ́ ti fìdí ẹ kalẹ̀ àmúṣeyà fìdí ẹ nínú ẹgbẹ́ òṣèlú ti pdp wọ́n ní níbo náà ti ṣerú ẹ̀ kò jọ lákéde ibi tí ó padà jọ lóko ayọ́ ẹ ṣàgbéjáde ọjọ́ tí ètò ìdìbò abẹ́nú ọ̀bá wáyé.
1: ó dáa tó èmi náà tún tajú kan mò ń wo ìròyìn kan ní apá ọ̀dọ̀ mi ń bí báyìí o ní ìwé ìròyìn vangard ló gbé ìròyìn yẹn jáde níbi tí wọn ní àwọn kan tí wọn jẹ ohun pímọ ọtẹ tí wọn gbé bìrìkòtò bìrìkòtò láti ìhùwà ibi kan kí ni ìwà ibi náà ìdìtẹ̀gbàjọba ṣe mọ̀ pé ọwọ́ tẹ̀ wọ́n wọ́n sì gbé wọn rí ilé ẹjọ́ nígbà tí wọ́n dé ilé ẹjọ́ wọ́n ṣàpàtẹnu jẹ́wọ́ pé lóòótọ́ ni àwọn fẹ́ láti dìtẹ̀gbà ìjọba kúrò lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu kábíyèsí olódùmarè ẹ tún wá máa gbọ́n tí vangard sọ ń bí o nnpc ló sọ̀rọ̀ nnpcl
0: nnpcl
1: nnpcl
0: tiwa kan náà
1: nigerian national petroleum company limited wọ́n sọ̀rọ̀ kan o wọ́n ní àwọn iléeṣẹ́ kan tó jẹ́ ti orílẹ̀-èdè china wọ́n ní àwọn náà ni wọ́n máa ṣiṣẹ́ wà yíò ní àwọn ẹbu ìfọpo wa ti ń bẹ ní wọrí àti eléyìí tó wà ní port harcourt iṣẹ́ kí ni wọ́n máa ṣe ń bẹ̀
0: iṣẹ́ fẹ́ bèrè gan ni
1: ẹ iṣẹ́
0: wo ni wọ́n ṣe ń wọrí
1: àbọ̀ ejò egbénusà àbọ̀ ejò egbénusà tó bá tó àsìkò láti mú ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ dandan ni kẹ́ ẹ gbọ́
0: ọpẹlẹ ẹbu ìfọpo tó wí là ó ṣé ẹbu ìfọpo pupa àbí ẹbu ìfọpo èwo
1: ẹ ṣe epo pupa ni ẹ fi ń ṣọra jẹ báyìí ti.
0: no ti wọrí lọ wí o ẹ mọ gbàgbé o
1: wọrí àti pọta kọ
0: àti pọta ṣé kì í ṣe epo pupa ní ṣe mẹ.
1: yàrá ìṣòbò.
0: èmi náà ń wo náà mo ń wo náà pé ìjì ò jẹnu
1: òun náà mo ti sọ
0: ọgbọ lè jẹ po bóò ni ó ṣe jẹ po ọdọ o ìròyìn eléyìí ti jó di mímọ wípé orí adé ò ṣe rí fín o olùbàdàn ò ṣe rí fín bẹ́ẹ̀ náà ni olùbàdàn ò ṣe fi tayín níbikíbi ọ̀rá o wọ́n ní àwọn èèkan ọmọ bíbí ilẹ̀ ìbàdàn kan ti bẹ̀rẹ̀ sí nílùú aago ìkìlọ̀ jáde sí etí gbọ́ àwọn olóṣèlú kan wípé ẹjẹ́ amọ̀ntà ń ṣe o olùbàdàn ò ṣe rí fín o olùbàdàn ò ṣe sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ sì ni àpèrè olùbàdàn ò ṣe fi ṣe àfàlà pínpín ìròyìn yẹn ìwé ìròyìn punch fún tòní gangan ló gbé bẹ́ẹ̀ tí mo bá wo ojú àkòrí lápá bíi òun náà ló ń sọ̀rọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú ti apc ńpínlẹ̀ ọ̀yọ́ wípé àwọn kanrinkanrin sankosanko kan tí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ọ̀yọ́ kan gbàgbàgbà wọ́n ti ní orí àwọn òní jẹ́ ìṣẹ̀dá àwọn òní jẹ́ àwọn ó gbàgbàkúgbà kan toju awon eyan won lebo ki won si teyin gberu awon lo li lana avenoko famoye kale nibo ni ati seru e ani njo ma ku apa ni bi o ma ku yanyan kosi tojo o be si ni oro jade lapa be yen bayi na ni oro so wi pe ku orire o ajadi oguto ibo won fun ni ami eye eleyi to danto to si to yaranti dada fun oloselu to gbonje fe gbegba wo bo pelu ipatakuta kun eleyi to ti ko lagba oselu ni ipinle oyo ta wa yi
1: to eja roju oja kare epo lowo nigba ta ba daride awa bere si ni mu awon iroyin na lekun rere nbi ta ti gbara ka si da agba wo wa nkale baba laje baba loja
0: la agba wo ogun
1: agba wo agba wo firi yoyo bo atrawaye ofere gege
2: Aisha, inji o ti gbo ni pe eto gateway. Wo gateway.cchub.africa. Gateway, rara o, kini o je? Eto ofe ni eyi ti Mastercard Foundation ni ifowosowopo pelu CC Hub gbe kale. Lati tun awon odo lowo, paapa julo fun awon odo birin lati so ise imo ero di ise gidi. Eyi dun gbo pupo sugbon o fe ruju die.
3: Kori be o, ti o ba ti ni imo ero tele, eto na yo fi kun akosile imo ti o ti se akojopo re, ti yo si fun ni ore ofe ati anfani miran. Ti iwo ba sese bere, o le ni imo ero nipa digital market. Graphic design, UI US design, video production. Ti o si ma pe sewo fun okoda o le bere bayi ni gateway.cchub.africa.
2: Duro gbogbo yi ni a o ko lofe. Be ni patapata.
3: Bi o ba ni era yara bi asa lapamowo tabi era yelu jara o le lohun elo tech up.
2: To tun mo si wi pe ko si awijare.
3: Rara ati rara.
2: O da be ni asale yi na ni ma fi oruko sile.
3: Kan si gateway.cchub.africa lati fi oruko sile. Ofe lo bade.
4: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
5: S-E-L-A-R-I-E. Celery.
4: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
6: C-U-R-M-E-R-I-C.
4: Yes, so
6: turmeric.
4: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
7: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
8: Power Oil.
9: Di ta fi seto to ye ta si tun gbadura lojojumo fawon omo wa
10: onidi
9: ta fi tara sasasare ati je ati mu lojojumo
10: onidi
9: be lo nidi ta won omo Nigeria fi nigbagbo to rinle ninu ogun M&B paracetamol the red one jagola bi abara pupa lojojumo
10: onidi
9: logan ni gbara riro yo lago ara ni kia kia ka le gbe igbe aye ti ko niro rara ni gba ku gba tara riro ba fe yoju pere ogun M&B paracetamol the red one jagola bi abara pupa ni ko fi da pada sibi to ti wa M&B paracetamol jagola bi abara pupa dara fun atebi re o si ma ni irora ati awon ojojo kekeke wole lowo kan para re o ba ta ponpon leyin ojo meji tete kan si dokita re M&B paracetamol o ma fun ni itura lagan lowo kan.
11: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
12: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.
13: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
6: tó tó arére o gbogbo ẹ̀yin ọlọ́jà pàápàá jùlọ àwa tá a ní ṣọ́ọ̀bù láwọn ọjà tí ń bẹ nílùú ìbàdàn àǹfààní ọ̀tún ló tún wọlé dé o tá a pè ní solar for business yóò ní fún àwọn olùtajà tó ní ṣọ́ọ̀bù ní solar ọ̀fẹ́ àwọn aṣojú wa yóò sì wáyé ogbó ohun èlò ẹlẹ́tíríìkì tẹ́ ń lò nínú ṣọ́ọ̀bù yín yálà freezer fáànù tẹlifíṣàn hair dryer clipper àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti mọ gbèdéke irú solar panel tó lè gbé àwọn nǹkan wọ̀nyí tí wọ́n sì gbé wá fún yín lọ́fẹ̀ẹ́ àwọn òṣìṣẹ́ wa wọ́n máa wá sí àwọn ọjà wa bí ọjà olódún lágelú ọjà lálùpọ̀n ọjà àgbàgì ọjà ọjọ́ ọjà ṣáṣá ọjà mẹ́níyà kíyẹlé kátú market ọjà ológun ẹrú ọjà pẹtẹ ọjà new garage àti àwọn ọjà wa yòókù bákan náà ẹ̀yin tẹ́ ní shop tàbí plaza lẹ́gbẹ̀ẹ́ àwọn ọjà wa gbogbo ẹ̀yin náà lè jàǹfààní yìí o ẹ wá gbọ́ o yàtọ̀ sí àwọn nǹkan ẹlẹ́tíríìkì tí àwọn agent wa ti wá ṣe àkọsílẹ̀ rẹ̀ àbí èyí tẹ́ ti upload sórí site wa ẹ gbọ́dọ̀ fi nǹkan mìíràn solar installation yìí o ó sì jẹ́wọ́ pé ẹ máa ra owó sórí solar yìí tẹ́ ó sì máa gbádùn náà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni láti forúkọ sílẹ̀ ẹ kàn sí setstartgroup.com/sfb tàbí kẹ́ máa pe 0911-040-4332 tàbí 0815-684-1993 àǹfààní ọ̀tún rèé o fún gbogbo àwọn ọlọ́jà àtàjèrè fún gbogbo wa o.
14: You don't see how our primary health center don't change.
15: Change? Abeg, leave matter. Last time where I go there, they talk say no bed, no medicine.
14: Now before be that, oh. Now we don't better. Nurses boku, ward clean, even water they run.
15: You mean now?
14: Yes, so. I even carry my pikin go for immunization yesterday. Everything smooth.
15: Serious? You mean now?
14: Who be this mina where you dey call? Are they tell you?
15: Okay. Oh, I don't hear. I go check my own primary health center tomorrow. Time don't reach to know waiting then they do there.
14: Now so.
16: Everywhere for Nigeria, government they fix our primary health care centers, better staff, drugs, and clean environment. They like Ngozi, know your health center. Trust your health center and go your nearest health center.
17: This message now from the National Primary Healthcare Development Agency, NPHCDA.

0: ẹ ṣeun ọmọ Nàìjíríà, ẹ kulẹ̀ o, ẹja tẹ waju torí wípé ti fútẹ̀dọ̀ ròyìn gba wájú kan Èdùmàrè náà ló sì jó rí bẹ́ẹ̀.
1: Adúpẹ́.
0: Kì í ṣe ọmọ nìyàn pínpín, torí tó bá jọ ọmọ nìyàn ni wọn ní dáúlà yẹn ti tó. Ọlọ́run tí sì ń sebẹ̀ òkú òní di àrú ẹ̀. Amen somebody.
1: Amen. Amen.
0: Adúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run. Ẹ já lọ sí ọ̀kàtà ìròyìn tó ní ṣe pẹ̀lú òbí wọ́nne, òbí kwekwere nkwe, òbí kwankwaso ìsókè. Iná ń jẹ́ báyìí, òbí kwankwaso òkè ìsókè. Ìsókè, you get okay?
1: Okay.
0: Wọ́n ní àwọn alámojútó ti rí sí ìgbìyànjú ìtẹ̀síwájú ti òbí kwankwaso òkè movement. Malam Jabril Ismail Yaro. Ibrahim Yaro lọ́mọ̀ ti ṣe àlàyé ní ẹ̀kọ́ kẹ́kẹ́ àwọn nǹkan tó rọ̀ mọ́ ìgbìyànjú àti ìgbésẹ̀ ti Peter Obi àti akẹgbẹ́ rẹ̀ Rabiu Musa Kwankwaso tá fi gbé pọtimọ́tò wọn kúò nínú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC tí wọ́n ń tọ́ka rẹ̀ sí àwọn kùdìẹ̀kudiẹ tó ń ṣẹlẹ̀ lábẹ́nú o nínú ẹgbẹ́ òṣèlú ti ADC. Bẹ́ẹ̀ sì ni bí Ọbásanjọ́ ti lé ni títa ìdédé jà àmọ́ olè ti lé ti ń jà wọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ó ní ọwọ́ títa tó ní agbára gan nínú púpọ̀ púpọ̀ àmọ́ ọ̀rọ̀ yìí ní ẹ̀kọ́ kẹ́kẹ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post bó ti gbọ́ wọ́n ní Yaro ó ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí i wípé lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò nǹkan bá wọn fínra o. Kò sí ẹgbẹ́ òṣèlú àwọn tí ò ní ìdojúkọ kan tàbí omi ìṣòro kan tàbí omi tí wọ́n ń yan bí gúgúrú ní orí iná lọ́wọ́. First of all, introduction lọ́tẹ̀lé wọ́n ní lákọ̀ọ́kọ́ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé ní Nàìjíríà tá a wà yìí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ń kojú àwọn ìṣòro lóníranran nígbà tí ẹ da ọ̀pẹ̀lẹ́ ẹ̀ bólẹ̀ gbọ́n wọ́n bá ní ha ntí ọ̀pẹ̀lẹ́ sọ ń bẹ̀ ẹni pé ọwọ́ ṣàkóso ti ń bẹ lóde lọ́wọ́ yìí wọ́n bà níbẹ̀ torí àwọn gangan náà ni ẹ ń ti inú òkùnkùn tafà sí inú ìmọ́lẹ̀ tí ó fẹ́ sí ẹgbẹ́ alátakò kankan nílẹ̀ yìí tí ò ní ìdojúkọ kan tàbí omi ó tẹ̀síwájú wípé àwọn alágbára ti ń bẹ nù ṣàkóso lókè power of the top lókè lọ́hùn lábújá àwọn gangan ní ẹ̀bẹ̀ ní ẹ̀yìn gbogbo àwọn rògbòdìyàn tó ń bá àwọn ẹgbẹ́ òṣèlú alátakò fínra lọ́ọ́lọ́ yìí ó ní àmọ́ o pàkútí ẹ̀ka ètò ìdájọ́ tí wọ́n dá kalẹ̀ òbí wa ne àti kwakwazo wọ́n yẹrí wọn wọ́n sì yẹsẹ̀ wọn pé eléyìí ò ní mú wa ó léwu púpọ̀ tá a bá dúró wọ́n yà tètè bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ lọ́ọ́lọ́ báyìí ó ní tá a bá ní ká wo àwọn ẹ̀ka ìdájọ́ wa àwọn ilé ẹjọ́ gíga wa high court ẹ dákun ta ni ń bẹ ńbẹ ṣe bálàkóso kan ni ti ń bẹ níbì kan nàìjíríà yìí tí ó jẹ́ pé bọ́bá ti sọ̀rọ̀ ní tó bá wí náà lábẹ́gẹ́ ṣé bẹ̀ ńlá wàá ti sẹ pé àárí ìdájọ́ òdodo gbà wọ́n ní àwọn ò lè rí o nítorí ìdí èyí òbí àti kwakwaso o for òbí k for kwakwaso ó di ok movement wọ́n ní làkà sọ̀rọ̀ ni.
1: Tó ó dá ẹjẹ́ kí èmi náà kí n gbéra pa pàápàá òkè yẹn dẹ̀tún á fẹ́ ṣe bí ẹkún
2: mẹ́sẹ̀ ẹ̀ ṣe
1: ẹ̀ òbí kwakwaso òkè no lele òkè na
0: ọpẹlẹ náà ìsókè
1: ẹjẹ́ ká tẹ̀síwájú ẹjẹ́ ń lọ sí ọ̀dọ̀ iléeṣẹ́ tí ó jẹ́ ti elétò epo rọ̀bí ilẹ̀ Nàìjíríà. Nigerian National Petroleum Company Limited tá a mọ̀ sí NNPCL wọ́n ní àwọn náà ni wọ́n ti ṣe ìbuwọ́lu àsọyé kan tó jẹ́ àdéhùn alásọyé kan ni pẹ̀lú àwọn iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ méjì tó wá láti orílẹ̀-èdè China fún ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti ìtẹ̀síwájú tó ti gbọ̀rẹ̀rẹ̀ ìmúṣẹ́ṣe àwọn ẹbu ìfọ́pọ̀ wa tó ń bẹ ní Warri àti Port Harcourt tí í ṣe olúùlú ìpínlẹ̀ Rivers lọ́hùn-ún nínú ọ̀rọ̀ tó bòde lọ́jọ́ ajé Monday ẹni tí í ṣe ọ̀gá àgbà lẹ́ka ti ìbánisọ̀rọ̀ fún àjọ ọ̀hún fún iléeṣẹ́ náà Andy Ode ló sọ̀rọ̀ wípé àdéhùn ọ̀hún náà ni ó jọ di ìbuwọ́lù pẹ̀lú iléeṣẹ́ Sanjiang Chemical Company Limited ati Zincheng Industrial Park Operation and Management Company Limited o soro oni adewon hun ati eto gbogbo isowo po yi na ni oni gbagbo o pe yo ma lo ona fun ati jo sise papo ati ijo se dede ise papo ni ifoso opo lawon eka bi gbogbo ti o mu ki awon ohun gbogbo tin be ni ebu ifopo ohun ko le ma sise gan ni pataki lati ti le buse gbogbo awon atunse atunto to nlo lowo ko fi le du wi pe ebu ifopo na wa yi o yo sese wa ma pese epo fun wa won ni adehun alajo fowo si alajo buwo lu ohun na ni o waye ni Jackson City ni China ni ogbon ojo osu kerin odun ta wa yi o le ti atiri Bashir Bayo ojulari ti se oga agba leka ti ti ile ise ohun ti NNPC group ani tonti alaga ti Sanjiang Chemical Company yun Guangjian Zong ati alaga ti ile ise Zincheng Industrial Park Operation and Management Company Limited eni ti oruko re se Bill B oni ni abe adehun alafo so po fun telu yi oni awon alajosepo wa ti le China na no ma se ati leyin fun orilede Nigeria o lati ri pe won buse gbogbo ibi ti won ba ise de fun ebu ifopo na ko le ba din ti yojo ma sise papo lasiko kan na ti yo si ma sise de ogongo le ti oni ma je pe won tun ni negba odun to nbo a tun tun kankan se nbe ta tun fe tun kankan se gege bi eti ta ti fi ngbohun oro lojo to pe ta si fojuri oni awon ajose ohun na ni o tun mu ki won na ye ki won si gborere igbinoju lati ri pe awon ebu ifopo na ni o ma pese awon epo to mo gara le ti o si ma lo ni ibamu pelu iru epo ti won lo lawujo agbaye gbogbo nkan won ye we na ni o tubo ma je ki owo ma rogun ko si ma sun abo si inu asun ijoba orilede Nigeria
0: okay
1: ara be na ni won sireti wi pe yo tubo ma se atileyin fun idagba soke ati itesoju ati imugboro ba awon ilese wa gbogbo to tun be labe awon ilese ba won yi ti o je pe won pese afefe gasi atawon nkan mi to jomo ti robi yato si epo bentiro nigba ti nsoro leyin ibuwolu ohun ojulari na ni sapojuwe adehun to waye yi gege bi ifitan bale kan to ni agbara leyin opolopo osu ti won ti wa lenu idunadura se bayi ni ka se se nkan bayi la se ko te wa lorun to e ja se bayi okay ele da bayi eyin na nkan lapo odo tin e ye die a le ye e ja mu bayi ko to de wi pe won pada mu ori oko so odun ojulari ewe na lo n toka o oni se wa re adehun to jo wa yi o oni oni se ki se ade ni pinpin adehun o be na si ni yo ma ni se pelu ajoso ati atunjo so idunadura olore kore ni o ma waye nipa re oni ebu ifopo ti nbe ni Port Harcourt terium ibuolu fun Aisha tunse ati gbende re na lo waye ni odun 2021 le ti si se pe owo ogba na ti won gbe le lori o n lo bi billion kan o le edegbeta million dollar to si je pe ile ise kan ni orilede Italy lohun ta mo si Saipem ati awon alajosepo won kan na ni won gba ise ohun o pe ki ebu ifopo na ko le ma pese epo fun wa lojo oko abi oko o le rugbadimewa egberun agba lojo ni igbagbo pe yo ma pese fun wa ngba na to ro mi la re je o
0: ima mo bere lo re lekan pe bi pe ebu fopo wo se po pupa abi pe wo
1: gari sobo nigba na ni sugbon ni
0: si nigba yen
1: 2021 ni ti gba yen
0: sugbon nigba yi nko
1: nigba yi o o ti yato koda gan China ni won ti so
0: rele na ti to ba de
1: o soro nta so Nigeria
0: olohun o je ki o wa si mo se
1: amen
0: eh ogoda si
1: agogo igbala

ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Tó arére o gbogbo ẹ̀yin ọlọ́jà pàápàá jùlọ àwa tá a níṣọ́ láwọn ọjà tí ń bẹ nílùú Ìbàdàn. Àǹfààní ọ̀tún ló tún wọlé dé o. Tá a pè ní Solar for Business. Yóò ní fún àwọn olùtajà tó ní ṣọ́ọ̀pù ní Solar ọ̀fẹ́. Àwọn aṣojú wa yóò sì wáyé gbogbo ohun èlò ẹlẹ́tíríìkì tẹ̀ ń lò nínú ṣọ́ọ̀pù yín, yálà freezer, fan, television, hair dryer, clipper àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti mọ gbèdéke irú solar panel tó lè gbé àwọn nǹkan wọ̀nyí tí wọ́n sì gbé wá fún yín lọ́fẹ̀ẹ́. Àwọn òṣìṣẹ́ wa wọ́n máa wá sí àwọn ọjà wa bí ọjà olódo lágelu, ọjà lálùpọ̀, ọjà àgbàgì, ọjà ọjọ́, ọjà sasa, ọjà mẹ́níyà, kíyẹlé kátú market, ọjà ológun ẹrú, ọjà pẹtẹ, ọjà new garage àti àwọn ọjà wa yòókù. Bákan náà ẹ̀yin tẹ́ ní shop tàbí plaza lẹ́gbẹ̀ẹ́ àwọn ọjà wa gbogbo ẹ̀yin náà lè jẹ àǹfààní yìí o. Ẹ wá gbọ́ o, yàtọ̀ sí àwọn nǹkan ẹlẹ́tíríìkì tí àwọn agent wa ti wá ṣe àkọsílẹ̀ rẹ̀ àbí ìtẹ́ ti upload sórí site wa, ẹ gbọ́dọ̀ fi nǹkan kan mí kún solar installation yìí o. Ó sì jẹ́ wípé ẹ máa ra owó sórí solar yìí, tẹ́ ó sì máa gbádùn náà. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni láti forúkọ sílẹ̀, ẹ kàn sí setstartgroup.com/sfb tàbí kẹ́.

0: tí ó tó ara rẹ o gbogbo ẹyin ọlọjà pàápàá jùlọ àwa tá a ní ṣọ láwọn ọjà tí ń bẹ nílùú ìbàdàn àǹfààní ọ̀tún ló tún wọlé dé o tá a pè ní solar for business yóò ní fún àwọn olùtajà tó ní ṣọ́ọ̀pù ní solar ọ̀fẹ́ àwọn aṣojú wa yóò sì wáyé ogun ohun èlò ẹlẹtíríìkì tẹ́ ń lò nínú ṣọ́ọ̀pù yín yálà freezer fan television hair dryer clipper àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti mọ gbèdéke irú solar panel tó lè gbé àwọn nǹkan wọ̀nyí tí wọ́n sì gbé wá fún yín lọ́fẹ̀ẹ́ àwọn òṣìṣẹ́ wa wọ́n máa wá sí àwọn ọjà wa bí ọjà olódo lágelú ọjà lálùpọ̀n ọjà àgbàgì ọjà ọjọ́ ọjà ṣáṣá ọjà mẹ́níyà kíyẹlé kátú market ọjà ológun ẹrú ọjà pẹtẹ ọjà new garage àti àwọn ọjà wa yòókù bákan náà ẹ̀yin tẹ́ ní shop tàbí plaza lẹ́gbẹ̀ẹ́ àwọn ọjà wa gbogbo ẹ̀yin náà lè jẹ àǹfààní yìí o ẹ wá gbọ́ o yàtọ̀ sí àwọn nǹkan ẹlẹ́tíríìkì tí àwọn agent wa ti wá ṣe àkọsílẹ̀ rẹ̀ àbí ìtẹ́ ti upload sórí site wa ẹ gbọ́dọ̀ fi nǹkan kan mi kún solar installation yìí o ó sì jẹ́wọ́ pé ẹ máa ra owó sórí solar yìí tẹ́ ó sì máa gbádùn náà ẹ bá ṣe fẹ́ sí ni láti forúkọ sílẹ̀ ẹ kàn sí setstartgroup.com/sfb tàbí kẹ máa pe 0911-040-4332 tàbí 0815-684-1993 àǹfààní ọ̀tún rèé o fún gbogbo àwọn ọlọ́jà àtàjèrè fún gbogbo wa o.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so
3: turmeric.
1: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onion, celery, and turmeric. My game changer.

0: kan ẹ káàbọ̀ padà láti ojú ọjà àti fún tẹdọrọ ìntẹ̀síwájú ní kan ní splash 105.5 FM the integrity station.
1: Bó ti rí nìyẹn o.
0: Values. Ẹ já lọ tààrà báwọn sọ́dọ̀ ọmọ ọba Kọ́lá Musbaudeen Asàtọ́lá Asánìkẹ́.
1: Okay.
0: Ọkan nínú àwọn tó ń léwájú tí ó ń fẹ́ láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé ìgbésẹ̀ kọjá bẹ́ẹ̀ lásán pé ọ̀rọ̀ ẹnu. Wọ́n ni náà ló ń ké sí gbogbo ẹni tí ń bẹnu ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣáájú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027. Ìpè àwọn ará iwájú ìgbà ni wọ́n fi àwọn nǹkan kan lélẹ̀ tó jẹ́ kò ṣe é mà ní tí èèyàn bá fẹ́ ṣe àṣeyọrí nínú ìṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà fún ìlọsíwájú kí ló dé tá a pa ìṣe wọn tì tá a yàbàrá tá a ṣe nǹkan míì tó wù wá tí ò sì pé wa. Ó ń tọ́ka ọ̀rọ̀ bẹ́ẹ̀ nílùú Ìbàdàn lọ́jọ́ Àìkú Sunday lẹ́yìn eléyìí tó darí dé láti Àbújá tó sì ń sọ̀rọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC tẹ́ rí wọn o a ní láti ṣọ́ra púpọ̀ fún ọ̀rọ̀ òṣèlú obowode òṣèlú dìbò kó síbẹ̀ ká wá padà sí ìlànà eléyìí tí ó bá ẹgbẹ́ tó sì tọ́ láwùjọ fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè níbi tá a bá gbé ń ṣàkóso. Àṣàǹkẹ́ náà ló sọ̀rọ̀ o wípé àtọ́ ẹ rí nǹkan bí òun ṣẹ̀ṣẹ̀ gba fọ́ọ̀mù òun ti ra fọ́ọ̀mù náà o fọ́ọ̀mù ìdàníyàn láti díje dupò àti fọ́ọ̀mù tí ó jẹ́ tó jẹ́ ti oní ìforúkọsílẹ̀ pé àníṣẹ́ mo fẹ́ sáré ìje díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ṣùgbọ́n o ṣé rí gbogbo ohun tí mo ṣe yìí ó kúrò ní ọ̀wọ́ pé kéèyàn ó kàn sọ pé à ń fẹ́ díje dupò lásán ó ní mo lọ láti lọ rèé gba àwọn fọ́ọ̀mù yìí ṣùgbọ́n mo tún wá ń ṣe bẹ́ẹ̀ láti tún fi ránra àmì létí ohun tí àwọn àgbààgbààgbà ni àwọn adarí wa tí wọ́n ṣe pẹ̀lú àwọn ènìyàn nígbà náà gẹ́gẹ́ bí májẹ̀mú ti ń bẹ láàrin wọn èyí gan ni tá a nílò láti ṣe wọn ni ọ̀dọ́ olóṣèlú ọ̀hún ló ń dárúkọ olóyè Ọbáfẹ́mi Awolowo olóyè Bọ́lá Ìgè Alhaji Lam Adesina àti sẹ́nẹ̀tọ̀ Abiola Ajimobi gẹ́gẹ́ bí àwọn èèkàn pàtàkì kan tí wọ́n ní àwọn ìgbésẹ̀ àti ètò eléyìí tó gúnrégé tó sì dúró re tí wọ́n fi ń ṣàkóso onírú nǹkan báwọn èyí náà ló yẹ ká tún máa ṣàmúlò bí ìlànà láti fi yàn ta ló tọ́ gan sípò nínú ẹgbẹ́ òṣèlú APC nínú àwọn ipò kípò tí wọ́n bá fẹ́ jẹ láti ṣèjọba ní pàtàkì ní pàtàkì pàtàkì wọn ni òun náà ló wá ń rọ àwọn tí wọ́n jẹ́ adarí lásìkò yìí tí wọ́n ń bẹ láyé tí wọ́n sì tún wà láàyè wípé àwọn ìlànà ìtẹ̀síwájú amúdàgbàsókè bá ti ẹgbẹ́ yìí tó ní òun náà ló yẹ ká tẹ̀lé ó ní nítorí náà ń kọ o mo rọ̀ yín o mo ké sí yín mo pè yín níjà ààrẹ Bọ́lá Tinubu olóyè Bísí Àkàndé olóyè Ṣẹ́gun Ọ̀ṣọ́bà wípé ẹ túbọ̀ dákun dábọ̀ kí ẹ túbọ̀ fi ẹsẹ̀ ìṣèlú àti ìṣèjọba yín múlẹ̀ kó dúró gbọ̀ngbọ̀n fún ti ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ká wá lè ṣe bẹ́ẹ̀ ká fi yanjú gbogbo rigbòrìyẹ̀ àti gbogbo aáwọ̀ gbúngbùngbùn tó kàn lè tajú yọ níbìkan tí a di wàhálà káàkiri tí máa mú kí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí náà rẹ̀ ó máa jó àjórẹ̀yìn àṣàǹkẹ́ sọ̀rọ̀ sọ́wọ́ iwájú o wípé ẹ rí ni ìṣe ìjọmọlúàbí àti ìwà ẹ̀tọ́ àwọn adarí tó jẹ́ aláṣẹ la nílò lásìkò yìí ká lè bá a dènà gbogbo nǹkan tí ó máa mú wa yà kúrò ní ojúpọ̀nà tá a fi máa rí kọ́sọ́ngbó ó ní eléyìí sì lè jẹ́ ewu ńlá púpọ̀ fún ẹgbẹ́ òṣèlú wa ní ọjọ́ iwájú wọn ni ó wá ń pè ṣàkíyèsí pé má gbàgbé òun gan fúnra òun àkọsílẹ̀ ń bẹ nípa kí èèyàn jẹ́ olódodo àti olóòótọ́ ìfaramọ́ ìtẹ̀síwájú ó sọ̀rọ̀ ó ní òun fúnra òun náà lòún parapọ̀ pẹ̀lú àwọn kan láti jọ ṣe ìpolongo fún ààrẹ Tinubu ńgbà náà kó tó di pé olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àti àwọn tó kù bẹ́ẹ̀ kí kálukú wọn kí wọ́n tó máa kéde àníyàn wọn nígbà náà àṣàǹkẹ́ náà ni ó wá ń kọmi ní o wípé ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ohun tójú wọn ń rí lásìkò yìí ó ti kọjá bẹ́ẹ̀ kọ̀ dáa tó òdì òdì ní gbogbo nǹkan ń wá sí kò sì yẹ kí èyí kó máa rí bẹ́ẹ̀ o ó ní láì tọ́ka ní pàtàkì àwọn nǹkan kan àbí ẹnìkan nígbà kan lásìkò kan tó lè máa fa nǹkan kan o wọn ni àṣánikẹ́ náà ni ó mú ọ̀rọ̀ náà wá bí ìkìlọ̀ léyìí tó sì ń lo orúkọ ààrẹ tinubu wípé ẹ jẹ́ kí á lo èyí lásìkò yìí kájọ foríkorí kí a sì ṣe ń tó tọ́ ṣe ẹ má gbàgbé pé àwọn kan ni wọ́n dìbò fún wa a sì gbọ́dọ̀ bára wa jẹ́ níwájú wọn ẹ jẹ́ kẹnu wọn kò kílé wọn ó tò kílé ó yé dàrú mọ́ ẹ já wo àwọn tó ti lọ tí wọ́n jẹ́ pé ká ṣe ìjáṣíwájú ni wọ́n ń rò fún ìṣèjọba àti ìlú àti ẹgbẹ́ kí aláàdé tí tí wàá fẹ́ máa wá lódì lódì àṣánkẹ́ náà ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí fún tẹ̀dọ̀rọ̀ ìníbẹ̀lẹ̀ ti gbọ́.
1: wọ́n ní ẹ̀kan lọ́ṣẹ̀lú ní ìpínlẹ̀ ọ̀yọ́ wa ń bi kódà tó tún jẹ́ ọ̀kan gbòógì nínú ẹni tó léwájú o eléyìí tó fi fẹ́ràn láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ambassador olúfẹ́mi àjàdí ògúntóyìnbó òun náà ni ẹ mọ̀ ti bu ọlá fún báyìí o pẹ̀lú àmì ẹ̀yẹ eléyìí tó gàgàrà tí wọ́n fi mọrírì rẹ̀ lágbárin òṣèlú pàápàá pẹ̀lú ìgbìyànjú tó ń sà gẹ́gẹ́ bí ẹni tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì tún gbàwó bọ̀ eléyìí tó sì tún tayọ pẹ̀lú ìdásí ìgbìyànjú tó ń sà lágbárin òṣèlú ti ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni ibi tí ẹ ti ń bu ọlá fún èyí níbi ètò 5th city people political award fún àwọn ẹ̀kan olóṣèlú tí wọ́n gbóúnjẹ fẹ́gbẹ́ tí wọ́n sì tún gbàwó bọ̀ níbi ètò yìí eléyìí tí àwọn lóko lẹ́kì láwùjọ orílẹ̀-èdè nàìjíríà ti kákàkiri àgbáyé tí wọ́n ti pé jọ lọ́jọ́ kẹta oṣù karùn-ún ọjọ́ ìsinmi sunday ní ethel hall tó ń bẹ ní kudirat abiola way oregon road ní ìkẹjà ní ìpínlẹ̀ èkó ní ètò yìí gangan lọ́mọ̀ ti wáyé wọ́n ní àjàdí ẹni tí wọ́n ṣojú fún o láti pàṣẹ àwọn ikọ̀ tó ń rí sí ọ̀rọ̀ bó ni ìròyìn àti àwọn ètò lónìrànran tí máa jáde láti ẹ̀kẹ́tọ́ ọ̀dọ́ rẹ̀ wọ́n ṣe àpèjúwe ìmọrírì ambassador olúfẹ́mi àjàdí ògúntóyìnbó fún ipa takuntakun tó ń kó ní agbọn òṣèlú ní ìpínlẹ̀ ọ̀yọ́ tá a wà yìí gẹ́gẹ́ bí ó ti ń ṣe àlàyé fún ìdúróṣinṣin àti ìtẹ̀síwájú sí i pẹ̀lú àfojúsùn ìlọsíwájú dáadáa gẹ́gẹ́ bí adarí rere ó ṣe àlàyé o gẹ́gẹ́ bí wọ́n ti ń gba àmì ẹ̀yẹ yìí lórúkọ rẹ̀ wípé àmì ẹ̀yẹ yìí kì í kàn ṣe wípé àṣeyọrí lásán o ó ní ṣe rí bí ìgbà tí wọ́n bá rin ní kàkẹ́ ìkàkí àti túbọ̀ máa tẹ̀síwájú sí i lórí ìgbìyànjú gbogbo eléyìí tí òun sà ló jẹ́ o àjàdí ògúntóyìnbó ẹni tó ń ṣàlàyé wípé ìpele eléyìí o àmì ẹ̀yẹ tí wọ́n fóun yìí ìpè ní láti túbọ̀ tó tẹ̀síwájú sí i lórí àfojúsùn òun eléyìí tí òun ní kí àwùjọ ilẹ̀ yìí kó ba lè da kódà kó tún fi lè kọjá orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí a wà yìí ó wá ṣe ìlérí o wípé òun ò ní tẹ̀tì bẹ́ẹ̀ sì ni òun ò ní wararo òun ò ní dúró òun ò sì ní dáwọ́ dúró o lórí ìgbìyànjú àtúntí máa ṣe àtìlẹ́yìn tó gbangba fún ọmọnìyàn ìgbáyégbádùn tó mú yẹ́ẹ̀sì fún àwọn ọmọnìyàn kí àwọn náà ó lè ṣe dáadáa àti ipa tí òun ó tún máa kó o lórí ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ní àpapọ̀ gẹ́gẹ́ bí ó ti ń ṣàfojúsùn láti dupò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ yìí wọ́n ní ó ṣe ìlérí sí i wípé ṣé rí o ìgbìyànjú òun yìí eléyìí tí òun ní yìí kéékèsè wípé tìfẹ́ tara ẹni nìkan àǹfààní tí òun ní tóun sì ń wò wípé bóun bá tún jù ú sí apá ibẹ̀ yóò lè wúlò fún ogunlọ́gùn àwọn èèyàn àwọn ọ̀dọ́ àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ àti èrè ìjọba tí ó máa bá wọn aráàlú ní ẹsẹ̀ kùkú àjàdí ògúntóyìnbó wá ṣe ìlérí o gẹ́gẹ́ bí ó ti ṣe ń dúpẹ́ pé òkun lọ́wọ́ àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí ìyẹn city people magazine eléyìí tí wọ́n kà á yẹ láti gbé àmì ẹ̀yẹ lé lọ́wọ́ o nínú ọ̀rọ̀ tiẹ̀ àwọn elétò ìyẹn city people political award yìí gẹ́gẹ́ bí wọ́n ti gbé oríyìn fún àjàdí o bó ti gba àmì ẹ̀yẹ náà ní tẹ̀rìntòyè àtìdìnnítìdùnná lọ́wọ́ wọn gẹ́gẹ́ bó ti tún ṣe ń ṣe ìlérí láti túbọ̀ máa tẹ̀síwájú sí i lórí ìdàgbàsókè òṣèlú ní ìpínlẹ̀ ọ̀yọ́ tá a wà wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kankan gbòógì tí ó jẹ́ òpó tó dilẹ́mú lágbà òṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́ èyí tí a wà yìí wọ́n wá kí púpọ̀ ku ọmọ akínṣe o gẹ́gẹ́ bí ó ti ń gbìyànjú sí ìdàgbàsókè ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ o.
0: Ọkẹ́nà alága ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn oníròyìn tí ó jẹ́ ti àjọ oníròyìn lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Comrade Akeem Babatunde Abbas wọn ni náà ni ó ti darapọ̀ pẹ̀lú àwọn èèyàn jàǹkàn-jàǹkàn tó kù láti kí ambassador Láyínká Agboola àti King of Boys tó ti tẹni tí ṣe olórí ikọ̀ káàfàtà fún Parrot Extra Media Network fún ti ayẹyẹ orí kádùn ọdún kọkànléní ọgọ́ta èyí tí ó wáyé gangan lọ́jọ́ tòní ọjọ́ tó lápẹẹrẹ ni ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún tá a wà yìí o. Nínú ọ̀rọ̀ ìkíni kú oríire orí kádùn ọ̀hún Comrade Abbas náà ní tọ́ka o wípé ẹni tí ṣe aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ tí wọ́n ti gbé ń tẹ magasíìnì ti Parrot Extra wọn ni òun náà ni ó jẹ́ ẹnìkan tó ní àfojúsùn tó sì ní ìfojúsùn lórí ohun tó ń ṣe gẹ́gẹ́ bí òǹtẹ̀wé láti bí ọdún 22 tó ti wà lẹ́nu ẹ̀. Ó wá ṣe ládùúrà wípé kí ẹ̀mí gígùn àti ìmísí ní ọ̀pọ̀ kó túbọ̀ wà fún àti ìdáàbòbò látọ̀dọ̀ elédùà kó túbọ̀ wà fún ìmísí látọ̀dọ̀ elédùà fún ìjẹ́ akin àti akínkanjú gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ àti oníròyìn ti ṣe. Nínú ọ̀rọ̀ rẹ̀ iṣẹ́ tó fi jẹ́ tó fi rán wọn ni náà sí ambassador Agboola wọn ni ẹnìkan tí òun náà tún jẹ́ èèkàn pàtàkì lára àwọn tí ó ń fẹ́ díje dupò ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti díje dupò gómìnà barrister Akeem Àgbájé náà ni ó kí iléeṣẹ́ Parrot Extra Media Network àti ẹni tó ní gangan fúnra rẹ̀ tí í ṣe ọmọ ọlọ́dún tòní ọlọ́jọ́ bíi tòní gangan Ọláyínká Agboola wípé ó kó àfọmọnìyàn ṣe ó sì kó ìfọkànsìn ó ní ó jẹ́ olólùfẹ́ olódùmarè olùfẹ́ ọlọ́run ni ó sì jẹ́ afẹ́nifẹ́re tòótọ́ bẹ́ẹ̀ sì ni èmi gan lè wí bẹ́ẹ̀. Wọ́n ní barrister Akeem ló tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tó fi sínú àkámọ́ pé ẹ̀gbọ́n Agboola is a man I respect so much ó jẹ́ ẹnìkan tí mo bu ọ̀wọ̀ fún púpọ̀ ó sì jẹ́ aṣojú rere bẹ́ẹ̀ ni ní ilé ẹ̀kọ́ wa àrítọ́kaare ló jẹ́ fún ilé ẹ̀kọ́ tá a ti jọ jáde Lágelú grammar school ní Agungun Ìbàdàn ó ní ó jẹ́ ẹni àmúyangàn inú mi a sì máa dùn ní gbogbo ìgbà nítorí ó jẹ́ èèyàn rere ó sì jẹ́ akínkanjú ènìyàn ó tún wá jẹ́ olùfojúsùn tààrà sí ni tó bá fẹ́ ṣe. Nígbà tí ń gbé òṣùbà kárí láé tí sì ń kí ọlọ́jọ́ òbí náà ambassador Agboola fún ti ọjọ́ òbí rẹ̀ tòní alága ti àjọ iléeṣẹ́ ti tescom ní ìlú Ọ̀yọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ abilékọ olúbùkọ́lá àjọkẹ́ ọ̀làdìpọ̀ nínú ọ̀rọ̀ tiwọn eléyìí tí ó di fífi léde o látọ̀dọ̀ ọ̀mọ̀wé ọ̀làtúnjì ọ̀làdùn ni ó sọ̀rọ̀ ọ̀ni ẹni iyì ọmọlúàbí pàtàkì òun náà ni Ọláyínká Agboola ṣe nínú ọ̀rọ̀ ti ẹ̀wẹ̀ elder Jide Adémóyè ti iléeṣẹ́ Cornell Travels òun náà gbé òṣùbà kárí láì fún ambassador Ọláyínká Agboola fún ẹnìkan tó jẹ́ olùfarasìn olùfarajìn ìfẹ̀mísìn pẹ̀lú sí ohun tó bá ń ṣe lára àwọn tí wọ́n kí Ọláyínká Agboola wípé òkú ayẹyẹ orí kádùn àwọn èèyàn jàǹkàn-jàǹkàn ọ̀kan pàtàkì lára àwọn ilé-ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ honorable Ramota Òkè Mákindé bẹ́ẹ̀ náà ni alàgbà Gbọ́lá Ahmed Adédọjà lẹ́ni tó fi ilẹ̀ Gẹ̀ẹ́sì ilẹ̀ London lọ́hùn-ún tó ṣe bùgbé o àti ẹni tí í ṣe olórí ikọ̀ ti iléeṣẹ́ ti You Fit Fly and You Fit Homes Limited evangelist Ajibọ́lá Ògúnkẹ̀yẹ́dé mẹ́nàlárí barrister Wale Michael ti iléeṣẹ́ Online Dynamics àti honorable commissioner fún ètò nǹkan àmúṣagbára ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n Dahood Kẹ́hìndé Ṣàngódòyìn mẹ́nàlárí mọ́gàjí Bashiru Akande ti iléeṣẹ́ Opulence Creations abilékọ olúwatóyìn Yínká Agboola ẹni tí í ṣe aya bàbá fúnra rẹ gangan ó náà kí baálé wọn o láti orílẹ̀-èdè canada lọ́hún ó ní you are my crown divinely granted me by god adé orí mi èyí tí a fi lé mi lórí láti ọ̀dọ̀ olódùmarè látọ̀run wá ó ní ó ṣe adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ elédùmarè tó tún dá ẹ̀mí king of boys sí Ọláyínká Agboola orí kádùn
1: pàdí ni
0: kọkànléní ọgọ́ta lóbi kèrè mi o kọjá ṣerégidé ìgbọ́dún ọjọ́ kan ni láṣẹ lẹ́dùmarè.
1: àmì àṣẹ ẹdùmarè ọlọ́jọ́ òbí òní ìgbà ọdún ọjọ́ kan náà ni ó máa jẹ́ o
0: fún
1: láyínká agbọ́lá
0: agbọ́lá
1: ọmọdé àná ni o bàbá sì wà ń ta o ẹ fọkàn balẹ̀ o àjọ àjọ one street ni this our friend now
0: ọmọdé àná bàbá ṣé kò sí bẹ́ẹ̀ ṣe dàgbà tó ọmọ náà
1: ló ń gbọdọ̀ ọmọ náà ni na wọ́n ta yóò tọ́lá mi
0: ẹ káàbọ̀
1: bákan náà ọmọ ọlọ́jọ́ bí òní olúwa ṣeun ọbálànà rédíò gudi
0: gudi
1: òun náà ń ṣe ọjọ́ òbí lẹ́ni àtòun àti ọláyínká agbọ́lá lẹ́jọ́ ń ṣe ọjọ́ òbí papọ̀
0: ẹnjẹ lẹ́ńtíìsì ni
1: ẹ ṣeun púpọ̀ ẹdùmarè yóò bá ní dá gbogbo yín sí o lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ní fọlápìtánú ayé ọlá wa yóò máa dáa ju òní lọ bóni wa yóò ti ṣe dáa ju àná lọ láṣẹ lọ́wọ́ ọlọ́run kúnlẹ̀ ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsèǹtà yín náà ni àwọn ọmọ dìde fúyẹ́ àbáyí lórí ti fútẹ́dọ̀ ó dorí gbàǹkọ̀gbì ìròyìn láago méjì o.
0: ìrèké oníbùdó dáago méje alẹ́ lórí ètò tá a pè ní lájùlé ìtàn títí ìgbà náà ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lorúkọ mi ọkan ṣoṣo àjànàkú tẹgbà gbòjì ẹfọn òpapọjọ à ń kiyin o ẹ má gbàgbé pé aago méjì lórúkọ òun.
1: aago mọkànlá ní àárọ òní aláyínká náà
0: aláyínká agbọlá bẹẹ ni o
1: àkànṣe ní tààrọ yìí
0: àkànṣe ní tààrọ yìí
1: àwọn èèkàn tí wọn wà lórí ètò rẹ láàárọ yìí náà la rí barista yọlá ọládòkun senator mansurat sumanu bishop adémọlá muradeyo bẹ́ẹ̀ náà la rí sa mú ìwà ige àti ọ̀nàrẹ́bù yínká omíkunlé ìkànnìlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ni ọ̀nàrẹ́bù tajudeen adigu adeniyi atu bẹ́ẹ̀ náà ni olúwa ṣeun akínọlá ti kànnì wá ń bí òun náà mọ̀ wà lórí ètò láàárọ̀ yìí láyínká agbọ́lá fúnra rẹ̀ náà ni yóò darí ètò láàárọ̀ yìí bákan náà àwọn ọmọ dìde nu kọ́ yìí
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: kádà gbogbo ẹ̀ sí àyà
0: ẹ̀mọ́ tẹ̀ fẹ́ sọ pé peace mama wà lóru àbí bẹ́ẹ̀ kọ́
1: peace mama wà lóru alábọ́rùn ẹ ṣeun.

0: 105.5 FM, the integrity station.
1: Onyxbet, where sports come alive. Join the game on promo on the site or app. Win an iPhone 16 and cash prizes up to 750,000 naira. Enter promo code Nigeria on and boost your game. Onyxbet, game on, together in the game. Bet responsibly. 18 plus. T's and C's apply.
2: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
3: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.

0: tintinuwa láwùjọ ìròyìn rí ìdárayá nílẹ̀ yìí adérúnkè adéṣọlá olórí sport máa ń gbowó débẹ̀ anytime anyday. Jáwọ́ sí on Sports FM 105.5 Ìbàdàn. Àwòdì tó rí bára lọ rí yẹn ni lékílèké tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o. Olórí sport tún ti padà dé lápọ̀tún ẹ ò ní ìwò tán.
1: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sport Ìbàdàn Kama Vinga Mututide láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìbẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kankújẹ, ẹ ní gògì àárẹ̀, ẹ ní máa yan fónà, ẹ wọ ẹ̀ ní ṣàwúre igi ẹ̀ wà níbọ̀ sí òkùnkùn ààyè. Òkè ẹsìn galu ẹ má fọ ẹja mura wa.
0: Dédédé mo tún gbé dùn. Ìbàdàn Kama Vinga tó ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹtì Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

kí a wọ́n tilẹ̀kùn wọn mọ́rí wọn ni kó mọ́ sá lọ. David Moye ó ní ó ti pẹ́ gan mà ní Mikela Teta. Ó ní kó tó dọ́dọ̀ rẹ̀ ìwọ Pep Guardiola ó ti láǹfààní láti gba ọ̀dọ̀ òun kọjá. Ó ló ti gba ọ̀dọ̀ òun kọjá. Iṣẹ́ dáhùn lára ikọ̀ Manchester City. Àwọn iṣẹ́ Arsenal àwọn iṣẹ́ burúkú yìí. Èkíní ọ̀hún ó fẹ́ dì wọ́n délẹ̀ tán. Àbọ̀ síbẹ̀síbẹ̀ náà ó tún padà dì wọ́n ni torí pé bí ìgbà tí èèyàn bá kọ pé lé wúrà ẹ mọ̀ mẹ́ta mẹ́ta ni lẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ kan. Ó ti yé eyín náà. Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ó ti wá gba sùúrù báyìí láàrin ikọ̀ ti Arsenal àti ikọ̀ ti Manchester City. Àfi bí ìgbà tí ọ̀gẹ̀dẹ̀ bá bọ́ sínú ọsọ́ ọlọ́gbọ́n àti onífarabalẹ̀ nìkan ló lè mú gbogbo rìgé sí àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti Chelsea tí wọ́n gbá fún olùkọ́ni Liam Rosenio. Ó ti padà dàlé wọn lórí ẹ̀ǹdẹ̀ rúlérú tọ̀ fúnra oníkọ́. Fúnra oníkọ́ Chelsea ló ń fi ẹnu ara rẹ̀ ó fi ń pekú. Taiwo Awoniyi ó ṣe yìí tán ìwọ ọnu ọlọ́ọ̀nù. Wọ́n bá ń bi yín pé orin ewì ń bo ló ti ń wá ní ìkànnì Splash FM 105.5 ní látẹnu síkírú àyìndí ojú ìtèrè. A kú ojúmọ́ re eléyìí tó mọ gbogbo wa lónìí. Lónìí ọjọ́ karùn-ún kọ́ ìyẹn nínú oṣù karùn-ún ẹ̀ẹ̀rùn ọdún yìí kò ní rún gbogbo wa táyà tọmọ tọkọ pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ ọba mi ìdùnnú. Lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba Babátúndé ọmọ Ọláwúwo Alex Ferguson ìyàgùn tá sọ́ lù.

bákan náà Desmond Adégbóyè ga ọ̀gá wa àjọ wà ní Emmanuel má bínú orí béèyàn bínú orí tó lọ fi fìlà dé ibi láì fi dé orí bí ìgbèyàn tán rẹ̀ jẹ́ Emmanuel má bínú orí lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ máa gbádùn mi yẹn lápọ̀dọ̀ tí ń bẹ̀ Adéròǹkè Adéṣọlá olórí ọ̀sán ìyá Kílíàn ó ní atọ́kùn ètò yìí àmọ́ fún ìdí kan ó ń lè mí ṣe wà ń bí síkírú àyìndì ojú yìí tèrè ọmọ ọmọ àkítí korí ní ìgboro ọdẹ òun ó ń lè mí ṣe wà ń bí pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi Èdùmàdì Adéròǹkè Adéṣọlá nǹkan kan ò ní ṣe ọmọ fún aburú ò ní ṣẹ̀mí rẹ fún mi bí nǹkan ṣe máa jẹ́ nìyẹn ẹ̀yin tí wàá bá a bá ń sọ nípa ti káàṣì ẹ̀ ìyẹn láàárọ̀ tòní daily payment ẹ máa ń gbẹnu sí yẹn àwọn èèyàn máa tún láǹfààní láti gbẹnu sí *347 yẹn náà ni o *347*1004*1# ní ìkànnì splash fm *347*1004*1# àbí kẹ́ ẹ gba ojú òpó ti ayélukára yẹn wọlé www.kashe.ng www.kashe.ng àǹfààní ń bẹ láti bá bẹ̀ yẹn wọlé ṣé ẹ gbàgbé pé bá a bá ń sọ nípa iléyà cashpoint ẹran àgbò kan ẹran àgbò ọ̀hún ẹran àgbò iléyà ilé ọ̀gá tó Abdulkadir Adirodu wọ́n jọ ṣe déédéé ni ẹran ọ̀hún ga tó àgbò ní kì í ṣe màálù o torí pé bá a bá ń sọ nípa iléyà cashpoint àwọn èèyàn máa gbẹ́nu sí o iléyà cashpoint alágbó gbà oní mílíọ̀nù gbà oní 500,000 naira máa láǹfààní láti gbà ṣé ẹ mọ̀ pé ní May 1 ìyẹn bá a bá ń sọ nípa workers day ìyẹn àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ nìyẹn àwọn èèyàn bíi mílíọ̀nù ilé ti ń lọ bíi ogójì mílíọ̀nù lọ́nà ogójì làwọn èèyàn láǹfààní láti gbẹ́nu sí gbàgbé 60 million naira ti April 40 àwọn lọ́tẹ̀ yìí another 40 million naira tún ti wà nílẹ̀ ìyẹn fún ti cashpoint yẹn nínú oṣù tá a wà torí pé every friday cashpoint máa láǹfààní láti wáyé bó ṣe máa ń wáyé yẹn ìyẹn ọ̀tọ̀ ó yàtọ̀ sí iléyà cashpoint o iléyà cashpoint níbi tí ẹran àgbò kan ó ti dúró yọ ga pa báyìí yọ ga pa bí ìgbèyàn bá gara tán bá a bá ń sọ nípa iléyà cashpoint ó mílíọ̀nù máa gbà ní 500,000 máa gbà ó ń 250 ó ń 200 ó ní 150 ó ní 100 ó kéré jù nìyẹn báwo èèyàn ṣe máa gbà nìyẹn ìyẹn náà tọ kò dí daily payment lọ́wọ́ irú tààrọ̀ yẹn tún láǹfààní láti gbẹ́nu sí *347*1004*#. Lẹ máa fi gbẹ́nu sí yẹn ó yá pápápá bá a bá ń sọ nípa ètò já wọn sí lẹ́tọ̀ já wọn sí ni òun náà lẹ ti ń gbọ́ yẹn mo mọ̀ pé tó bá ti ń kọ ọba tó ń kọ alágbẹ̀dẹ dandan ni kẹ́nìkan ó fẹ́ náà mo mọ̀ pé yìí ti wa Adéròǹkè Adéṣọlá lẹ̀ ń retí àṣìṣọ́ àmọ́ àtẹ̀kọ́ àtomi ẹ̀kọ́ ń yọ mi orí ẹ̀dànù ò mọ́ mu ni ẹ jẹ́ ń gbanú àwọn díje líìgì àgbà ọ̀jẹ́ ilé wa wọlé pàápàá jùlọ ìdíje ti nnl orí pé tá a bá ń sọ nípa ìdíje ti nnl super four ó ń lọ lọ́wọ́ ó ti ń lọ lọ́wọ́ báyìí bá a bá ń sọ nípa ìdíje líìgì abala kejì torílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn nnl ó ti gbìnàyá láti àná léè tó dẹ̀ jẹ́ pé àwọn ọkọ̀ lóríṣiríṣi wọ́n ti ń fojú ara wọn rí màbo torí pé lánàá nínú ìdíje ti nnl super four tó ń lọ lọ́wọ́ yìí ikọ̀ ti sporting lagos ó fi àjẹ ranches b àmì ayò kan sódò ló bá dé bákan náà ikọ̀ ti doma united òun náà láǹfààní láti fi àjẹ ikọ̀ ti inter lagos àmì ayò kan sódò òun nìyẹn náà bá dé kò sí ìfigagbága lẹ́ni tó bá ń di lọ́la ló máa tẹ̀síwájú ranches b òun àti ikọ̀ ti sporting lagos ìyẹn lọ́la doma united òun àti ikọ̀ ti inter lagos lọ́la làwọn fẹsẹ̀wọnsẹ̀ yẹn máa wá ẹ má gbàgbé pé owó kan tó ń lọ bíi 16 million naira ó ní àjọ ilé tó ń darí ìdíje ni wọ́n gbé

0: Because it is Splash. Splash 105.5. Ilé tó kalẹ̀ sínú ọgbà ilé funfun Báláú lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ta lọ ta lẹ̀tọ̀ ọ̀tá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ fọ́ísà o. Ẹ lè wo wà ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tí iléeṣẹ́ wa ń bí. Splash 105.5 Ìbàdàn ní Facebook nìyẹn o. Bákan náà ní TikTok àti Tijani Olókun Dana Sport Actor ní TikTok náà. Ẹ jẹ́ àtẹ̀sọwọ́ iwájú. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀, ṣùgbọ́n kí n tó tẹ̀ ọwọ́ iwájú lápá ti Barcelona yẹn. Ẹ̀wọ̀n ti ń súnmọ́ àsìkò tí wọ́n yẹ koto káàṣì ẹ̀ o. *347 *1004 *1#. Tàbí www.cashier.ng. Nọ́mbà tó fi ń plé káàṣì ẹ̀ yẹn. Àǹfààní méjì ní tíkẹ́ẹ̀tì yẹn ní òfun o. Yàtọ̀ sí pé yóò fún ọ láǹfààní àti kópa nínú ti kòtòtòjú ẹ̀ ojoojúmọ́. Yóò tún fún ọ láǹfààní àti kópa nínú ti Layer Cashpoint. Ìwọ́ ti rí àwọn àgbò tó ga tó màálù. O ti rà àgbò tó ga tó màálù. Irú àwọn àgbò yẹn làwọn èèyàn ó jẹ ní Layer Cashpoint àtowó. Bẹ́ẹ̀ bá lọ jẹ àgbò ní ìsìn tó tún jẹ 500,000 mọ́. Bí gbogbo ayé bá sọ pé ẹran wọn, ìwò kan ẹran wo ló wọn? Kọ ẹran wọn bo. Ndí mo ti so mẹ́kù lè. Àpò ráìsì mo fi tilẹ̀ yìí. Ata ló lọ bí ilẹ̀ bí ẹni. Gbogbo àwọn tí ó tó mọ̀ ládùúgbò tí wọn kì í kí ọ tẹ́lẹ̀. Oníkálukú àwọn kí ọ. Bàbá Ahmed a sì kú ìnáwó akú òmúra ọdún o. Bàbá Alágbájá akú òmúra ọdún o. Ọdún ó yàbò. Mọ̀ mi. Àjọmọ́ kírun mọ́sálásí ni bí ẹ̀yin ọ̀dọ́ yìí yẹn gangan mò ń gbé. Ń sọ fún ọnu pé bó bá zẹ̀ tán ilé òun ò lọ fà ẹ̀yin ọ̀dọ́ yín. Ibi tó gbé ń jọdún wá ní sọ fún ọhún. Ọlọ́fà ẹ já tẹ̀sọ́wọ́ iwájú. Ikọ̀ Barcelona ń jódi mímọ̀ yìí pé ńgbà tí ikọ̀ ti Inter Milan ti jódi mọ̀ pé àwọn ò lè gba ìlànà tí Barcelona ó fi sanwó lórí ti Bastoni àbí láti dínwó kù. Àwọn tún ti gan ni agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn kan fún ikọ̀ ti AS Roma. Bàbá sọ nípa Ever Ndika. Ẹni ọdún 26 ni 26 years. Eléyìí tún dínwó. $35 million ní kọtí ẹ̀sùnmà ni wọ́n ń béèrè ẹ̀hún kí irú ohun $35 million ní ìsìn. Bíyàn bá sì fóun $20 million pé $15 million yòókù. A mọ̀ san díẹ̀ díẹ̀. Nàìjíríà bá wulẹ̀ náà pa bóyá bíi 25 àbí 30. Ó lè ṣeéṣe kó ń gba owó ń tiẹ̀. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Lénìí wọ́n ní ìpàdé kan fẹ́ wáyé. Wọ́n yọ mítì yẹn plan ni o. Ṣùgbọ́n àwọn àti fi mú finlẹ̀. Ìlú Lisbon, ìpàdé yẹn onídàákọ́ńkọ́ ni. Àwọn mẹ́ta péré ló fẹ́ wà nù ìpàdé ọ̀hún. Ẹni àkọ́kọ́ ni ó ṣe Mourinho. Ẹni ẹlẹ́ẹ̀kejì, òun náà ni agbẹnusọ Mourinho, George Mendes. Ẹni ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni Florentino Perez. Wọ́n láwọn mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n fẹ́ ṣe ìpàdé pọ̀. Lójúpọ̀nà bí olùkọ́ ni ó ṣe Mourinho. Bí ó ṣe finú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Benfica lẹ̀. Mọ́ bọ̀ nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Madrid. Ayé ọgbọ́n ni pé lénìí, òun náà ni wọ́n pe àmọ́ ìpàdé yẹn sí ní Lisbon ní orílẹ̀-èdè Portugal. Bí nǹkan bá tún ṣe ń lọ, nígbà bá tún yọ gbọ́ nípa ìpàdé ọ̀hún, àtújá yín tán. Àní Florentino Perez ń jó di mímọ̀ pé ṣe olùkọ́ ni ó ṣe Mourinho ni wọ́n sọ ní gbogbo ibi tóun lọ pé bẹ́ẹ̀ bá fẹ́ yẹ kí ikọ̀ yìí padà sí ikọ̀ tí ó wà tẹ́lẹ̀ tí máa ń gba líìgì tí máa ń gba Champions League. Olùkọ́ ni ó ṣe Mourinho lẹ́ lọ fún. Dá gbọ́ tán ní Florentino Perez ti ń wí káàkiri pé ṣe ròyá pé lójú lásán náà ni òun fẹ́ gba olùkọ́ ni ó ṣe Mourinho. Ohun tí wọ́n sọ ni òun ti di ojúlé, òun là ń lo láti ojúlé kan sójúlé kan torí olùkọ́ ni yìí náà ni. Ẹ bá wa yẹ̀ wò ṣé olùkọ́ ni wo lágbà tí nǹkan fi padà. Wọ́n ní Mourinho ni wọ́n ń sọ. Torí ẹ̀ náà ni Florentino Perez náà lòun náà ṣe dúró lórí ẹ̀. Nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool, Yami Carragher sọ nkankan. Ẹ jẹ́ abábẹ̀ yẹn wọlé lọ́sàn-án yìí. Agbábọ́ọ̀lù fi kọ ti Liverpool tẹ́lẹ̀. Ó jẹ́ odi mímọ̀ yìí pé ìkẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool yìí mọ̀jágbó sí mbẹ̀. ikọ yìí kì í ṣe pé ikọ yìí náà wá kì í ṣe pé ó pọ̀ tó bẹ́ yẹn nǹkan mẹ́ta péré ni wọ́n nílò sáà tá a wà yìí ti bọ́ náà kì í ṣe pé sáà yìí ti bọ́ kò sí nǹkan kan mọ́ ṣùgbọ́n láti jẹ́ pé kí sáà tí ń bọ̀ kó dáa ju sáà tí a wà yìí lọ ìkẹ́gẹ́ agbábọ́ọ̀lù ti liverpool wọ́n nílò agbábọ́ọ̀lù mẹ́ta lákọ̀ọ́kọ́ wọ́n nílò replacement mohamed salah ti ń lọ àlà àwa náà mọ̀ yùn ẹlẹ́ẹ̀kejì liverpool nílò midfielder tó jẹ́ number 6 dm nìyẹn ẹlẹ́ẹ̀kẹta liverpool nílò right fullback wọ́n wá ń bilé rẹ̀ pé jeremy frimpong kò ní à jeremy frimpong àbíkílẹ̀ pé àṣírà ọjà ni kì í ṣe irú player tí ikọ̀ liverpool nílò pẹ̀lú style tí wọ́n ń gbà leléyìí pé ikọ̀ tí bá ń play pẹ̀lú wing back ó ní ó yẹ kó gbèrú jeremy frimpong àwọn ikọ̀ tí wọ́n ń lo mẹ́ta lẹ́yìn ṣùgbọ́n ikọ̀ tó bá jẹ́ pé mẹ́rin ni wọ́n ń lò lọ́wọ́ ẹ̀yìn jeremy frimpong yìí ṣe fún irú ikọ̀ bí agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ pé liverpool wọ́n sì nílò right fullback tó jẹ́ natural right fullback tí ì ṣe wing back ẹ̀jẹ̀ àwọ̀lé lápá abilọ́sàn yìí lójú tí ẹ̀yìn fi wò ó ya lè sọ pé mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni liverpool nílò láti sọ pé liverpool nílò defensive midfielder pẹ̀lú ryan gravenberch ṣé ṣe àṣìṣe ni tí yami karaga tó sọ yìí àbójúwò lẹ fi wà liverpool nílò jù bẹ́ẹ̀ lọ akudede wòye ọ̀gbẹ́ni dìkù láàyè dé ojú ìtèrè.
1: Akudede wòye atọ́kùn akudede wòye gbogbo ẹ̀yìn ara lé. Akáwọn tiwa.
0: Ìmánúẹ̀.

0: ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́wàá tí ò ní sí láburú kankan.
1: Tí olórin bá jẹ́ yọkan táwọn tí ń gberin tán bá tó bíi mẹ́wàá.
0: Bẹ́ẹ̀ni.
1: Láyé ìgbà wọn.
0: Tágbà ń kọrin lẹ́kọ̀ọ́. Àgbà tó ń gberin
1: lẹ́yìn gbogi ráyè.
0: Lẹ́kọ̀ọ́.
1: Èyí tí gbogbo wọn pẹ̀lú gbogi ráyè ò fi wà súdíò kan náà.
0: Bẹ́ẹ̀ni.
1: A lè fi elégbè kọ̀ọ̀kan.
0: Sí súdíò kọ̀ọ̀kan. Pe elégbè kan súdíò kan. Olórin náà súdíò kan.
1: Bẹ́ẹ̀ni. Tí wọ́n dẹ̀ mọ gbọ́ gbogbo nǹkan tó ń sọ.
0: Tí àgbà ń sọ.
1: Bẹ́ẹ̀ni. So bó ṣe rí nìyẹn.
0: Ṣùgbọ́n àwọn àgbà ò lo style yẹn gbé.
1: Lọ láyé ìgbà yẹn wọ́n mọ kó wọn papọ̀ ni. Onílù kan gan le lo microphone bi mẹ́wàá. Onílù mẹ́wàá le lo microphone kan.
0: Níjọ́ ni njọ́ oní tí mo àgbà sọ wọ́n sọ story kan fún mi.
1: Okay.
0: Wọ́n níjọ́ kan tí wọ́n kó gba àwọn elégbè síbì kan. Wọ́n ní bẹ́ẹ̀ni kan ṣe fi afẹ́fẹ́ lẹ́nu. Tí wọ́n rìn kọ́dù orin lọ.
1: Afẹ́fẹ́ wá jórí lọ.
0: Afẹ́fẹ́ ti bí tó fẹ́lẹ̀. Nígbà tí olórin kọrin lọ táwọn gbogbo. Gbogbo àwọn ò lè. Àzágbà náà ló fẹ́.
1: Ló fẹ́ gan lẹ̀.
0: Àgbà ló fẹ́. Àwọn náà wọ́n sọ fún mi o. Àgbà kí àwọn èèyàn. Àbẹ́yìn kọ́ lẹ sọ fún mi bẹ́ẹ̀.
2: Orúkọ tèmi ni Abdulwasim Muhammadu Yusuf Akorede Babakilakun. Àmọ́ kẹ́yìn tí wá káàkiri àgbálẹ̀ pé akúṣẹ́ látàárọ̀. Àlùbáríkà tó pọ́nlọ́ fiṣẹ́ nìkan kan orílẹ̀-èdè Nàìjíríà lọ níjọba jẹ. Lẹ́jọ́ba yín rò. Torí
1: ngbọ̀rọ̀ bá ti jó tọrọ
0: ìwé ìdájọ́ kò wulẹ̀ nílò ká lọ jìnà
2: gbogbo wọ́n sì tún máa ń sọ̀rọ̀ àwọn yorùbá tó wọn pè é pé ọmọ ò lè bá pélé ìyá kò sàsọdá
0: láìláì kò lè sàsọdá
2: gbogbo wa tó hun pátá ọba ńlé ni.
0: Yín kọsẹ́ lọ́wọ́ bí ọkùnrin mọ̀ kọsẹ́ lọ́wọ́ ẹ̀ bí
2: tóbi
0: ìwo ni pèlé ìyá
2: rẹ̀ lé ìbá ni àjẹbí
0: lé ìyá
1: sọ́dọ̀ ìyá rẹ̀ ló ti wá kọ́
2: sẹ́
0: Alaji Wale ewu mbẹ.
2: O sẹ o sẹ nkan o nẹ. Alaji Bidini Wale Bidini. Bidini ni Saudi.
0: E ja wo nti Yami Karaga so yi. O ni Yeremi Frimpong yi se pe asira oja ni. Pe Liverpool si ni lo right full back. Won ni lo DM midfielder. Won de ni lo replacement Mohamed Salah po ti tan.
2: Saudi ta ba wo gara lapo te mi ro pe o ri meji so. Níbẹ̀ ní opinion tèmi o sì àpò opinion tọ̀dọ̀ ti ẹni.
0: Bẹ́ẹ̀ni.
2: So lápọ̀dọ̀ tèmi Gravenberch sí ó sì mẹ́rìtì DM tiẹ̀ tó sì ó ṣe dáadáa kó a lè sọ pé òun ṣe láàkì nǹkan tó yẹ kó ní. Kò tán sọ̀rọ̀ right full back Jeremy Frimpong ò kìí ṣe right full back òun ṣe full back wing back ni ó ti máa ex rẹ̀. Láti wá sọ bẹ́ẹ̀ pé style táwọn ń gbá. Frimpong ò lè gba tabawo náà ti play ẹ wọn ti try rẹ lọpọlọpọ gba so kò ráwọn nǹkan yẹn sí lápá abẹ láti sọ pé òun àṣẹrọ ọjà ni ó rí sọ àyàfi tá bá pààrọ style tá ń gbá bá tá náà bẹ̀rẹ̀ sí ní play irú style irú bẹ amorim tí ó lo center half mẹta tá lo àwọn player back lateral left full back ẹ ní méjèèjì ní wing back so èmi rò pé ìgbà yẹn ni irú Frimpong tó lé ẹgzẹ nínú ọkọ yẹn so tó bá dẹ sọrọ pa Mohamed Salah gbogbo àti wà pé Salah ti kéde pé òun lọ lópin sáà yìí gbogbo ayé ló wulẹ̀ mọ̀ pé dandan ni ká wá replacement tó súnmọ́ èyàn ò lè rí tó dàbí Salah bọ̀ èyàn kẹ́ tó bá lè gbìyànjú tán rí nǹkan tó súnmọ́ mo rò pọ̀wọ̀ nǹkan yẹn náà méjèèjì yẹn èmi sáré pé right full back àti àyè tí Salah ń gbá ìyẹn right winger so èmi rò pé méjèèjì yẹn priority ni fún kọ Liverpool ìkan tómi yóò pé ó yẹ kó fi kun tí ò fi kun lápọ̀dọ̀ tèmi ni àyè tí Virgil van Dijk gangan gbá.
0: So ti nílò èèyàn níbẹ̀ ni.
2: O ti nílò replacement ìrìn gbogbo ohun táwọn náà fi ń jà ó ti fẹ́ jóná mọ́lé tán díẹ̀dẹ̀díẹ̀ ló kù tábà wọ́n ń sáàyè sìn ẹ̀rọ wọ́n ń sáàyè pọ̀ gan ju bí sáà márùn sẹ́yìn lọ so àwọn gan ti kò sí much mọ mo lè sọ pé Ibrahima Konate gan ni ó kù tó ń gbé wọn tó ń ṣàwọn rough job tó yẹ ká jọ máa ṣe so lápọ̀dọ̀ tèmi òun gangan ó nílò replacement ju Gravenberch lọ so àyàfi tó bá jẹ́ pé bóyá Karaga ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ pé bóyá Gravenberch fẹ́ lọ o
0: báyọ̀
2: kó gbogbo fẹ́ lọ o so mo rò pé ìyẹn so wọ́n dẹ̀ nílò àti tie down sobo slide torí mo rò pé ní sáà yìí sobo slide ni best player ikọ̀ Liverpool
0: kò fẹ́ síbi tí wọ́n fẹ́ lọ́mọ òun sí
2: kò níyàn nú ó play right back náà so tó tún ṣe dáadáa so lápọ̀dọ̀ tèmi o aye ti Van Dijk igba ton ba ti e ti le kuro nbe won ni lu enter under study e to summer level e bi ti nkan ba ti pada si to le play laye so lapodo temi
1: lapodo ti temi emi ro pe ta ba nso nipa free punk eleyi ti o wa lara awon ton kon de mi nipa pa julo le ton na ka si wi pe isowo gba ball iko ti Liverpool o da be ni pe ko ye to nkan temi kan ri si oro yen ni pe teyan ba wo ati ma se bo agba ball yi o se dada ninu ko ti Bayer Leverkusen ki won to lo gbe awon scout wa ti won study player ko to di pe won fun boya coaching crew ni o abi awon ball to fe lo fun agba ball ko ti won wa fun won ni report nkan kan na na ma so fun won nipa awon agba ball pe oke agba ball yi da o nkan bye bye lo ni lowo ko to di pe won lo gbe agba ball won ati analyze pe ibi ti o fe ma play yi o le play sibe so kini mo fe fayo ni bi be ni pe oluko ni lo ni lo ise seri ko si agba ball kan papa julo agba ball to je yi pe won lo gbe wa nigba ti oluko ni ti gba se already o oluko ni gangan lo lo gbe wa nigba to ngba se ti a wa gba agba ball yen tan ko si excuse mo wi pe iru agba ball be o da pe ko da to abi pe ko le play aye kan to ko ye ko je pe style kan na na ni oluko ni o ma ma lo oluko ni na gbodo ni ogbon ati nu da mi pe okay to ba je pe agba ball yo improve le ri aye ona wo ni mo tun le gba lo ta ba wo lati gba ti oluko ni Anslot to ti gba se ko ti Liverpool e je ka so agba ball to improve ti o improve londa oluko ni yi pe agba ball wo la le so pe nigba ti oluko ni ide o lo improve pe oluko ni lo yo quality ara ijade ta ba wo ko opo ninu ko ti Liverpool so lapodo ti temi ati Gravenberch ati Rimpong yo mo ro pe awon mejeji yen o mi emi o le condemn won mo ro pe replacement ti won need ki de se pe replacement won le ri Mohamed Salah replace o ninu ko ti Liverpool won le ri replace sugbon eyan won kan le gbe agba bo pe okay ko na wa gba ko na wa ni be yen ko kini won na le offer iko Liverpool nkan to kan niyan bo pe lati replace Mohamed Salah mo ro pe already won ti sise yen lare na ni easy act lo gbe won le ma jo gba yi kan na sugbon the same thing na ise na le fe kan wa se o won de le deliver ikitike to tun da be ni pe o gbianju lati fe se iru nkan ba yen o da pe ifarapansin ti je ko se kini so lapodo ti temi won kan ni lu agba ball lowo waju yen to je pe consistency e ma wa okay bi ti Mohamed Salah sugbon ko se po ma replace Mohamed Salah kan ma fokan si yen
3: oju oja ni isin sugbon ka to lo oju oja so ti play cash e baba nde lawa yi ko to cash e o *347*100*1# oni o ti play cash e ti pe e je cash e so ti gbianju tosan e play tosan abi e ti play ti ti splash eyin bayi ba se n loju oja baba de ka wa yi ko to ifigabaga laarin ikogbe agbabolu ti Arsenal ati ikogbe agbabolu ti Atletico oluko ni Arsenal lawon ole daze eyin ololufe o ti dodo ti yin na o Atletico ele yi o gbo nkan kan o jinja wa po e pariwo ti o yato sawon ariwo te ti pa seyin o brazi wa gege bi o si jodi bi monu e ja loju oja baba de ki lo le sese ko sele nu fi gabaga ohun Julian Alvarez ti o gba fi gabaga bi melo kan fun leyin gba ti won ti ta omi koju ko Arsenal o ti fit o gege bo se jodi bi monu Ademola Lukman na o na ti duro dede bi nkan se rinu a loju oja baba de ka te waju e ku kale.
4: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
5: Aisha, njẹ o ti gbọ nipa eto gateway? Wo gateway.cchub.africa. Gateway rara o, kini o je? Eto ofe ni eyi ti Mastercard Foundation ni ifowosowopo pelu CCHub gbe kale lati tun awon odo lowo, paapa julo fun awon odo birin lati so ise imo ero di ise gidi. Eyi dun gbo pupo sugbon o fe ruju die.
6: Kori be o, ti o ba ti ni imo ero tele, eto na yo fi kun akosile imo ti o ti se akojopo re, ti yo si fun o ni ore ofe ati anfani miran. Ti iwo ba sese bere, o le ni imo ero nipa digital marketing, graphic design, UI/UX design, video production. Ti o si ma pese wo fun o koda. O le bere bayi ni gateway.cchub.africa.
5: Duro gbogbo eyi ni a o ko lofe. Be ni patapata.
6: Bi o ba ni era yara bi asa lapamo wo tabi era yelu jara, o le lohun elo tech up.
5: To tun mo si wi pe ko si awijare.
6: Rara ati rara.
5: O da be ni asale yi na ni ma fi oruko sile.
6: Kan si gateway.cchub.africa lati fi oruko sile. Ofe lo bade.
4: Country people,

0: abi bo lo di fe ka se si bayi
1: guguru gan good to wa
0: lare bo ni
1: baba wa
0: ki lo poko re lekan na
1: baba nje ope ni o bodo fo
0: soro jare yo ko la ma npe lekan na
1: omo yoruba ni o mo ba se npe ni lo ko to to
0: o ni lare
1: o ni olare waju olare waju kini
0: ogunmefun
1: iyoku oye ni
0: ogunmefun
1: a de soro pe adewusi la nje
0: iro emi bo fun logunmefun si
1: Mr. Block. Mr.
0: Block.
1: Mr.
0: So,
1: okay, Mr.
0: Cow ni
1: wa ma je bayi. Mr. Kunle Anifowose Ogunmefun. Cow.
0: Iro. Olari waju Adewusi Ogunmefun.
1: Yo le dun. Yo le dun. Ko le je o wa. Wa o ko ko le fine. Mo cow yen lo agba ogun 35.
0: Da gba.
1: Abi
0: jo ri boyen.
1: Agba o.
0: Awo ti koju so ko to be.
1: Cow yen lo fine.
0: Ko to be ko gbin.
1: Cow
0: yen gbin.
1: Káwọ yẹn ló dùn.
0: Ọgbin kò gba nọ́ọ̀kù sẹ́nu. Ẹ kí là ń ṣe náà.
1: Ṣé bàbá ṣe lè pamọ́ ń gbèrè sí bọ́ ń sìn yín.
0: Kí là ń ṣe lónìí o, ìkó mọ́ là ń ṣe. Ẹ kú ewu ọmọ o.
1: Owó jàre
0: ọmọ o. Ọlọ́run ọlọ́run dà sí o. Kí ló kọ ọmọ báyìí?
1: Wọ́n lẹ́yìn ta ò kò lẹ́bí.
0: Ìwòlo tún gbòòlo tún lọ ìtòkì
1: ọlọ́run. Wẹ́lẹ́ la gbọ́ àdúpẹ́.
0: Àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run.
1: IVF àti straight.
0: Ìjọ ọlọ́run sá ti sọ
1: ọmọ. Wúbẹ́ àkùn ọlọ́run gbogbo ẹ̀.
0: Wà láì súnmọ́ mi láì. Ẹni tí ò tí ì bínú
1: òbí tiẹ̀. Èèyàn lè fẹ́ bí àpọ̀.
0: Kò ṣeé ṣe.
1: Ibi ó rí ó gbà jáde.
0: Torí táwọn kan bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀.
1: Ògbọ́n má dénú.
0: Yorùbá lé o. Yorùbá ní àròjinlẹ̀ gan o. Tí wọ́n bá fẹ́ dé nǹkan tó jẹ́ pé ó ń tọ̀ ọ́n tí ò ní rí ibi yẹn sí. Wọ́n wà ní tọ̀. Àìbá mọ̀ o. Ìbáàjẹ́ ni tí wọ́n gbin bí. Abẹ́ni tí wọ́n fi adẹ báyìí gbẹ̀bí kúrò nínú rẹ̀. Tọ́ba wa jẹ́ wípé bẹ́ẹ̀ náà ni wa ní lágbájá báyìí tó ń ṣe báyìí.
1: Pé o sáà ti gba inú obìnrin jáde.
0: Inú obìnrin ni ọkùnrin o sáà ní ẹbí ọ.
1: Ẹ bá ti fẹ́ ṣe bí yín
0: lẹ́lẹ́. Ìwọ ibi kọ́ tí wọ́n bá fẹ́ fi ta kókó mọ́lẹ̀ wípé.
1: Òkè
0: ó ń tàn ún.
1: Mo ti báyìí pé.
0: Ó wà ní. Ìwọ ló tún wà.
1: Kí ló kọ ìsọjí aláyọ̀.
0: A sì tù ú.
1: Ìrìn àjò ẹ.
0: A sì tù ú. Kúlì ọba nífọwọ́ ṣe lórúkọ
1: tèmi. Ó ti padà ra textbook yẹn lọ́wọ́.
0: Ó ti ra.
1: Ìwọ ni mo ló ti padà ra lọ́wọ́. Wú o lè ra. Ẹyin lẹ ń ṣe ìwé.
0: Wàhálà ọ̀rọ̀ ẹ sùn mi.
1: Bàbá ẹ lẹ ń ṣe ìwé
0: o. Ọ̀rọ̀ ẹ sùn mi. Kúlì ọba nífọwọ́ ṣe mò ń jẹ́ ojúlówó ní ìka ìpèsẹ́ńtà yín náà ni tá a bá ń ṣe é báyìí àrà náà la fi ń dá òkúnlé ni mò ń jẹ́ ẹ káàbọ̀ sórí àkọ̀tun gbáǹkọ́gbì ìròyìn fún ti ọ̀sán òní. Àánú Ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ tí ò lẹ́gbẹ́ tó fi máa bo ẹ̀tọ́ nípa jẹ̀wúrin lọ. Ìdùmàrè yóò máa dáàbò wá o lẹ́ni àti lọ́jọ́ gbogbo.
1: Àmì àṣẹ Ìdùmàrè torí pé abínú ẹni ò fẹ́ kí ibi ó tán
0: lẹ́ni
1: ẹni ibi ò sì ní kàn wá.
0: Àṣẹ wá.
1: A ní ríbi lókè yín ẹ̀yin náà ẹ̀ ní ríbi lókè tọ̀hún igbó rere ni gbó kéékèé ṣe ibi kọ́ mọ́ lọ báhùn. Torí pé lójú adẹ́tẹ̀ wọn bíi kógun ó wọ̀lú kó lè rí èèyàn bá gbé nígbó ni. Alágbẹ̀dẹ kì í fẹ́ kógun ó tán bíi idà bí àdá lọ́fẹ̀mọ́ ọ̀rọ̀ tàǹjẹ́ntì ẹ̀kọ́ fẹ́ rọkọ́ téèyàn fi roko jẹun. Ẹ káàbọ̀ sí gbáǹkọ́gbì ìròyìn lọ́sàn-án tòní àtúgbèdé lákọ̀tún ìkànnì ọmọlúàbí yín rèé splash 105.5 FM the integrity station promoting right values. Ọlọ́yẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùsì lórúkọ mi ẹlẹ́fẹ́nsó lóyìnrí ọ̀kan ṣọ àjànàkú tẹ́gbàágbòdì ẹ̀fọ́ papọ̀ jọ gíàkóstà gíran global radio king of skoro continental and intercontinental ẹkú kalẹ̀.
0: Ọ̀kẹ́ yìí ẹ máa darapọ̀ pẹ̀lú wa náà láwọn ojú òpó tiẹ̀ ti ń tẹ̀lé wa lágbọ́n Facebook. A wà ń bẹ̀ digbí bẹ́ẹ̀ ti ń já sí apá bẹ̀yẹn náà ẹríbiire já sí ni. Lágbọn ojú òpó Facebook tẹ ti ń tẹ̀lé wa. Ẹjẹ́ wa lọ sórí àwọn ìṣẹ̀lẹ̀ tó di gbàǹkọ́gbì gẹ́gẹ́ bí a ti ń kọ ìròyìn náà jáde. Lọ́wọ́ yìí àkọlé ìròyìn àkọ́kọ́ tí a rí gẹ́gẹ́ bí gbàǹkọ́gbì fún ti ọ̀sán yìí. Wọ́n ní òṣìṣẹ́ iléeṣẹ́ ológun kan náà ni ẹ̀mí ti bọ́ lẹ́nu rẹ̀ báyìí nígbà tí ẹlòmíì náà tún farapa o nínú ìkọlù ìṣẹ́bùrú ẹni tó wáyé ní ìpínlẹ̀ ti Imo ní ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì yìí ló ti ṣẹlẹ̀.
1: ó dáa tó lọ́dọ̀ tèmi ń bí ìtàkùn aburú àwọn ajẹ́rangbé tó fẹ́ lọ́ má gbé àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ń ṣòwò ẹran wọn. wọ́n ní ó fẹ́ ṣe àkóbá ó fẹ́ sanwó dóńgbèsè ó fẹ́ sanwó di alátàárágó ṣùgbọ́n adúpẹ́ o àwọn ọlọ́pàá náà ló mú wọn ọwọ́ tẹ̀ wọ́n ojú olóko àwọn ọlọ́pàá ló bá tó wọ́n yà á mú àdá tó mú hàn lágúdá wọ́n yà á fi bẹ́ẹ̀ ó di hàn o bẹ́ẹ̀ ni ọwọ́ tẹ àwọn ẹni afurasí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fẹ́ hùwà láabi níbo ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ sokoto ló ti wáyé wẹ́rin punch ló punch ẹ̀ lọ́sàn-án tòní.
0: ọ̀kẹ́ o ajá tún wo ìṣẹ̀lẹ̀ kan léyìí tí wọ́n ní ó wáyé láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ ogun. lọ́wọ́ yìí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti bẹ̀rẹ̀ ìgbìyànjú o láti ṣe àwárí àwọn amòkùnṣìkà tí wọ́n ṣiṣẹ́ láabi tí wọ́n gbẹ̀mí arákùnrin kan bẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì tó ṣẹlẹ̀ yìí. Èdùmàrè kó má jẹ́ bá wọn ṣìrìn káàbọ̀ ọlọ́run kó kẹ̀dẹ̀ má dájú lórí wa ń gbogbo ìgbà.
1: àṣẹ o. tó ìròyìn kan náà lélẹ́yìí tí punch gbé jáde lọ́sàn-án tòní ilé ẹ̀kọ́ ń bẹ fún ẹni gbogbo tó bá ń wá ìmọ̀ ìmọ̀là bá nílé ẹ̀kọ́ tọgbọ́n tòun tó yé bá a ṣe ń lò ṣẹ̀mí ayé láwùjọ àwọn ènìyàn tí wọ́n ní ọ̀làjú ìmọ̀ láṣẹ ní fásitì láṣẹ nílé ẹ̀kọ́ gbogbo ìṣe kódà tó yẹ dórí girama gbogbo báwọn.
0: bẹẹni
1: ìmọ̀ ló ṣe pàtàkì ìmọ̀ náà ló kúkú lẹ̀sìn bẹ́ẹ̀ ò bá nímọ̀ àbí bá ń gbé ẹ̀sìn nígbèkúgbé alákatakítí ni irú wọn dà.
0: bẹẹni
1: wàyí o gbogbo ẹni bá bímọ kó tọ ihu bímọ stars nítorí òní ní kọ́kọ́ nítorí fùtúre àjọ tí gbógun ti gbígbé àti ìlò oògùn olóró tá a mọ̀ sí ndlea lọ́wọ́ ṣìkú wọn ti tẹ àwọn mẹ́fà kan o tí wọ́n ní wọn ò ṣàìní nǹkan ṣe pẹ̀lú gbígbé àbí ṣíṣe òwò oògùn olóró ní agbègbè ilé ẹ̀kọ́ fásitì ti bayero lọ́run ní ìpínlẹ̀ kánò ẹ̀kọ́ ìròyìn yẹn ó ń bẹ nínú ìwé ìròyìn punch lọ́sàn-án tòní ẹ ó sì gbọ́.
0: ókè o ajá wo ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì kan tí ó ṣẹlẹ̀ lórí afárá Tunbridge Bridge tó ń bẹ ní ìpínlẹ̀ èkó wọn ni èrò lóbìnrin kan mà dágbére fáyé nígbà tí àwọn èèyàn mẹ́rin míì tí àwọn náà tún fara pa nínú ìṣẹ̀lẹ̀ àkọọ́lẹ̀ gbàǹkangbì yìí bẹ́ẹ̀ náà ni àtúgbọ́ o ní ìpínlẹ̀ ti plateau wọ́n gbẹ̀mí èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìkọlù tuntun àyànrà míì tó kẹ̀dẹ̀ tún ṣẹlẹ̀ kí ló dé. Èdùmàrè bá ní dáwọ́ ọrú ẹ̀ dúró láwùjọ yìí.
1: ó dá ẹjọ́ lọ sí ìpínlẹ̀ akwa ibom níbi tí wọ́n ní ọwọ́ ti tẹ àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ kan lóbìnrin àtàwọn mẹ́ẹ̀ẹ́dógún míì lọ́kùnrin tí wọ́n ní wọ́n fura sí wípé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bírímù bírímù. ìwé ìròyìn punch ló gbé jáde ní ọ̀sán tòní bó wọ́n ṣe rìn tó fi jẹ́ pé ọwọ́ pálábá àwọn ségi fẹ̀kàntẹ́lẹ̀ náà ìgbẹ́ni irú wọn sùn wọn mérídélé àní gbogbo ẹni bá bímọ kó tọ ni. ìwé ìròyìn punch ló gbé vangard gbé kan tiẹ̀ èèyàn mẹ́rìndínlógún ni wọ́n rán lọ sí ọ̀run àṣántẹ́ o nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù kan tó wáyé ní àwọn abúlé kan ní ìpínlẹ̀ katsina àti ìpínlẹ̀ plateau lágbègbè wọn ń bẹ̀ bó o ló ṣe ṣẹlẹ̀ gangan náà tó fi jẹ́ pé odi ń di ẹ̀mí èèyàn mẹ́rìndínlógún ní láti bọ́ sí i nítorí ọlọ́run ẹ wá aṣọ ẹ̀mí di pure water ẹ̀mí tó jẹ́ pé bí kòkòrò ti kéré tó nì bẹ́ẹ̀ èèyàn bá ṣe èṣìtọ́ tẹ̀ ẹ́ pa kò lè dá a padà sílé ayé mọ́ kábọ̀ nítorí èyí tó jẹ́ todi ń di ẹ̀mí èèyàn nítorí ọlọ́run jẹ́ ń bẹ̀rù àtúbọ̀tán tí ẹ̀ tiẹ̀ ń bẹ̀rù ọjọ́ ọ̀dájọ́ tẹ́ ẹ bá sọ páyé lẹ́ ṣe kẹ́ ẹ tó ṣọ̀run ẹ mọ̀ pẹ́lẹ́ ayé fúngbà díẹ̀ ni gbére tẹ́ ẹ rí yẹn ń lọ́run gbére ọ̀hún wá ń kọ́ bó o lè ṣe fẹ́ ṣẹ̀ṣẹ̀ mí ẹ̀ ẹ fẹ́ pẹ́nu ìyàkánrin kése láì láforíjì ẹ̀rọ kẹ́ ẹ tún tó ṣe ẹ ronú pí wàdà kọjú tó pẹ́ o.
0: ilé ẹjọ́ kan tí ó ń bẹ ní ìpínlẹ̀ ti kano ló ti gbé ìdájọ́ alágbára kankalẹ̀ lórí arákùnrin kan wípé kí wọ́n lọ pa ojú pa okùn fún un bẹ́ẹ̀ ni kí ẹ̀mí rẹ̀ ó gbàbẹ̀ bọ́ o lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kan òun náà lọ́rọ́ bá di gbàǹkangbì alágbára lórí ẹ̀ ṣókí níròyìn yìí kò gùn ún pọ̀jù náà wọ́n jùlẹ̀ ṣókí lẹ́yìn tí ìdájọ́ alágbára wáyé lórí ẹ̀ ni. ama ni ipinle ti Eko ni bi after party kan awon agbeban won gbe mi baba ayawo ati hype man awon ni chuku chuku you know oya gbe jori asoge you know ni jori aso won ni isele gbanko gbi ma waye lasiko ti won ni eto ayeye igbeyawo lowo dere ti owaye ni ipinle Eko loro ba di gbanko gbe lapade
1: isele ti o sele ti o mu ojo ayo ti o pada ti o si so dojo ebi mo ni lo olorun
0: abe o
1: ajari o
0: amen
1: o wa ayo ni ka ma ri se
0: amina amina
1: ibanu je ko jina si gbogbo
0: ami o ase idun
1: ire kan na ma tun leleyi o ni ipinle Niger le ti sele o fe jo bi eni pe won jo bi ara won bi ki ba se pe ototo ipinle to gbe waye ni abi be ko
0: bani
1: nibi ti o ti ni awon igara olosa won de mi enikan legbodo be ni won ji toko ti yawo kan gbe o ni ipinle Niger le ti sele
0: loju ayeye again
1: o ti le je pe won ni awon ara abule ohun na ni asiko igba na n gbianju lati se ikolu pada si awon eni bi be eyan ba wule sukan giri na tele dandan ni kiri won yiju pada ni ileise logun le Nigeria o iko ti olowo kini kan to je ti iko iriju ti white stroke won ni na ni owo won ti te daran daran kan lori esun to ni se pelu biba oko enikan je ni ipinle Benue daily post lo post yen nigbati a oko ba to dandan ni lase edumare ke gbo lekunre re o
0: se ki a ma bo lodo re ni oluwa de si lowo yi won ni awon osise ajo ile ise amunawa kan IBDC meji ototo na ni won o ti ri bayi leyin ojo kefa ti won ni ati ji won gbe o isele yi o sele ni ipinle Ogun na ni oro ba di gbanko gbe nibe be ni iroyin mi tun jade lapa bi to nso wipe enikan ti gbe mimi eyan meta ototo mi to fi ara pa leyin ti wahala ati bilisi kan bele
1: kai
0: ni Lagos Street Fair oja gbaju gbaja itaja ti nbe ni ipinle Eko loro ba di gbanko gbe lapa be yen na
1: wa je oke oja kasare lo papapa ka de papapa nigbata ba dari de ta pada de a wa kan sinu agba mi iroyin ni ekurere gbanko gbe iroyin na ni agbawo owo re amulele igba na leto amo n to n se
2: So this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
4: T-U-R-N-E-R-I-C.
2: Yes, so.
4: Turmeric.
2: Correct. What a ton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Here you go there.
6: Mom, you didn't add milk.
5: No need to. Taste it and see why.
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, Mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
8: Milo!
9: I'm in love, oh. Sonia Tomato Sachet.
10: Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty.
11: When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
12: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
4: with love from Power Oil. From sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria. Power Oil.
8: Àìrìnjìnà làìràbù kí ọ̀kẹ́rẹ́ bá kọ́rọ́ bí mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
0: Akin kaabo pada si itẹsiwaju gbankogbe iroyin lori ikanni omoluabi
1: atide o
0: eja agbera tan ka bere sini dabole lolokokan ijeje lori awon iroyin to jade gege bi gbankogbe lowo yi awon iko olotele moye ti oke itoku division ni ile ise olopa nbe ni ipinle ti ogun nilu abe okuta gangan na ni ati itoku ni ehn ni ati bere iwadi alagbara pupo eleyii to ni agbara gan lori isele ikolu awon omo elegbe okunkun to fi n da wahala ale eleyii ti osokun fa bi enikan ti pada dagbere faye ni agbegbe na koda gege bi won ti salaye o lojo isimi sunday na ni isele na lo sele nilu abeokuta ngba ti won ma se alaye won ni ile ise olopa ngba ti won ma wi o wipe isele yi ko ni nkankan se pelu eto oloselu to waye ni agbegbe ake o gege ni ojo isimi sunday koda to ni nkan se pelu eto iwade ijade egbe oselu to ni se pelu oloselu kan yayi progressive movement agbanuso fun ile ise olopa ni ipinle ti ogun dsp oluseyi babaseyi ti ohun na tun seyi soro ninu atejade to fi to awon oniroyin leti oni ile ise olopa ni ipinle ti ogun na ni ati bere si lao ki won ma da eto ikomopo matoku nitori idi eyi la mi bayi ni patake lo tu fe won ni eja wi bo ti ye ko lo gangan koro o ma ba dapo isele to sele na isele yi oni se pelu awon omo elegbe okoko ni be si ni ko ni nkan se pelu eto ti awon oloselu yi nse ni afin ti alake o amalowo yi iwadi ti bere ni pere utanyanya lati wa awon obayeje mo legbe okunkun yi ti won nse saka lapa agbegbe un ti o si je ki oro di gbankogbe nibe
1: oda to iwe iroyin punch lo gbe gbankogbe iroyin yi lapo odo mi nbi ti mo si rin bere pe ile ise olopa nani owo osikun won titi awon eni afurasi meta kan ti won si ti ri awon agbelero ibon AK-47 kan kala kan loje Kalashnikov to fi mo awon ibon mi loni ran shakabula ati awon nkan mi to je nkan jagun ikolu ni to fi dori odindi malu 46 eleyi ti won ni won jigbe ninu kan ojo kan isele digun jale ji nkan gbe loni ran to waye ni awon agbegbe kan ni ipinle Sokoto gege bi atejade oro to di fifi lede lojo aje Monday latodo agbenuso ile ise olopa ni ipinle Sokoto Ahmed Rufai won ni na lo soro wipe laarin osu kerin si osu karun odun ta wa yi ni okan ojo kan awon agbegbe kan ni ipinle Sokoto ni awon isele iji nkan gbe won yi lo ti waye o ati idukuku laja mo adugbo gbogbo olopa soro wipe to akoko sele ni ojo kokandini ogbon osu kerin odun ta wa yi nigbati iko olopa eleyi to sumo ago olopa ti gidemadi ti won gbera ni waranse sa nipa lori awon ti won ni won je afurasi kan ti won ni won ri ni awon niyan niyan agbegbe kan ta mo si Tangaza leyin ipararo ara alaidawoduro ati alaiteti ati dida awon eyan duro lawon erona lati mo kini nbe ninu eru won gbogbo be lebo leru eti e duro mbode na won ni gbogbo won be ni opopona be ti o je ti Tangaza Gidan Madi níbẹ̀ náà ni ọwọ́ wọn ti padà tẹ àwọn mẹ́ta kan afurasí o wípé àwọn eléyìí wọn ẹ̀ ṣe ènìyàn lásán àwọn eléyìí wọn lẹ́bọ lẹ́rù wọn sì ń rìn tìfura tìfura ni lára ohun tí wọ́n ní wọ́n rí gbà lára lọ́wọ́ wọn òun náà ni àgbélẹ̀rọ ìbọn AK-47
0: ìṣẹ̀dá
1: òun tí ó dindi ọta ìbọn náà tó jẹ́ pé àwòdindi àpòpọ̀ ọta ìbọn yìí one magazine àti àwọn ọta ìbọn míì tó jẹ́ ti AK-47 tí wọ́n máa lò lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ni wọ́n tún rí àwọn àpòpọ̀ ọta méjì ọ̀tọ̀ míì bá ń lọ o àti àwọn ìbọn ṣakabula àti onírúurú oògùn abẹnugọ̀ngọ̀ ẹ má ṣe gbàgbé pé ìjọba tẹ ẹ rí yẹn gangan la mú ni móògùn panitiyetiye ọlọpàá sọrọ wọn ní àwọn ẹni afurasí yìí o ní ìwádìí ń lọ lọwọ wọn sì ti ń ṣèrànwọ tó pọ fún wọn pẹlú ìṣàpatẹnujẹwọ lórí onírúurú àwọn ibi gbogbo tí wọn ti ń hùwà láabi wọn àtàwọn tí wọn jọ ń ṣiṣẹ láabi náà nígbà tí ọrọ bá bù ṣe tán nípa wọn nípa lórí ìwádìí wọn ni ilé ẹjọ náà lọrọ wọn ó kan o ilé ẹjọ yẹn gangan ni wọn ti máa túbọ tán irúfẹ ìwà aburú èyí tí wọn ń hù kí.
0: kò dín ní èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti gba ẹ̀mí lẹ́nu wọn báyìí kódà ní àṣálẹ̀ ọjọ́ ìsinmi sunday náà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tí àwọn agbébọn tí wọ́n sẹ́bùrú àwọn tí wọ́n yabo ilégbé àwọn èèyàn tó ń bẹ ní fan district níjọba ìbílẹ̀ ti barikinladi ìpínlẹ̀ plateau ìyún wà léyìí tó tún padà bẹ̀rẹ̀ sí bí àwọn ìṣẹ̀lẹ̀ ìjáyà àti ìbẹ̀rùbojo sí ọkàn àwọn èèyàn tí wọ́n jẹ́ olùgbé lágbègbè yìí wọ́n ní àwọn olùgbé lágbègbè yìí tí ìṣẹ̀lẹ̀ gbankọgbì náà ṣẹlẹ̀ sí lẹ́yìn tí wọ́n darí dé ilé wọn lọ́wọ́ aṣálẹ̀ o bí nǹkan bí ọwọ́ aago mẹ́sàn-án ni àwọn amòkùnṣìkà ẹni ibi tí padà pọn mọ́ reléèwẹ̀ náṣínà ìbọn bolẹ̀ lẹ́yìn tí wọ́n yabò wọ́n bẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ gbankọgbì yìí kódà láì fúni lára pínpín èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ló kọ́kọ́ gbẹ̀mí mi lójú ẹsẹ̀ ń bẹ̀ tí ò sí wákàtí àbí ká lọ kábọ̀ nígbà tí wọ́n ní ẹnì kan tó kù òun náà padà dágbére fáyé lẹ́yìn tí ẹ dùú gbìyànjú àti dùú ní ilé ìwòsàn gẹ́gẹ́ bí ẹnìkan tí ó jẹ́ pansidi wọ́n ní pé orúkọ rẹ̀ tó jẹ́ olùgbé ní fan kódà wọ́n ń fìdí ẹ̀ múlẹ̀ wípé fún àwọn oníròyìn wípé lọ́jọ́ ajé monday àná yìí ìṣẹ̀lẹ̀ burúkú gbáà náà ni èyí tó ṣẹlẹ̀ yìí lọ́jọ́ ìsinmi sunday kódà àwọn ọ̀dọ́ tí wọ́n bẹ ní birom ìyẹn birom youth molders association àwọn náà fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n fi múlẹ̀ akọ̀wé wọn bẹ̀ ó ṣe àpèjúwe ìpani ní ìpakúpa yìí gẹ́gẹ́ bí èyí tó burúkú jáì tí ò sì bójú mu pẹ̀lú bí wọ́n ti ń ké sí àwọn òṣìṣẹ́ elétò ààbò wípé ẹ̀ tún bá ní jáwé sóbìsì ẹ gbìyànjú ẹ dáàbò bo ẹ̀mí àti dúkìá ọmọnìyàn lágbègbè yìí ó ń pèpè yìí bẹ́ẹ̀ náà lomisi ń bọ́ lójú rẹ̀ pòròpòrò torí ìṣẹ̀lẹ̀ tí ó ṣojú rẹ̀ yìí kì í tètè kú lọ́pọ̀lọpọ̀rọ̀ àwọn olùgbé lágbègbè náà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ gbankọgbè tó bẹ̀rẹ̀ sí ní bí ìbẹ̀rùbojo àti ìjáyà yìí ó jẹ́ kí wọ́n máa pèpè fún ètò ààbò tó gbópọn àti ọkọ̀ ìpàráàrò tí ó máa lọ tí ó máa bọ̀ láti lè rí wípé tọ̀ bí wọ́n bá gbáwájú kí wọ́n ó dé wọn bí wọ́n bá fẹ́ gbọ̀nà ẹ̀bùrú yọ látẹ̀yìn kí wọ́n ó ka wọn mọ́ kí wọ́n má lè dẹ́bù àwọn èèyàn débi tí wọ́n máa dẹ́bù sẹ́bùrú wọn débi tí wọ́n máa dẹ́ẹ̀mí wọn légbodò iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti plateau wọn ni wọ́n gbìyànjú láti kàn sí wọn ṣùgbọ́n wọn ò tí ì fi èsì padà títí dìgbà tí wọ́n fi ń kọ ìròyìn yìí sílẹ̀ kódà gẹ́gẹ́ bí wọ́n ti ní wọ́n kàn sí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ alabo alfred láti gbìyànjú àti gbé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ kí wọ́n lè fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n kò ì gbé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ láwọn àsìkò ìgbà náà títí di ìgbà tí wọ́n fi ń gbé ìròyìn jáde bẹ́ẹ̀ sì ni bí ìròyìn bá tún ti ń tẹ̀wájú sí lórí rẹ̀ ẹ fọkànbalẹ̀.
1: ó dáa tó èmi náà tún wò ròyìn kan ń bí báyìí níbi tí àjọ gbógun ti gbígbé àti ìlò oògùn olóró lórílẹ̀‐èdè wa nàìjíríà national drug law enforcement agency ẹ̀ka ti ìpínlẹ̀ kánò lọ́run ni wọ́n ní nínú ìpàlárò ara wọn ni wọ́n ti gbé àwọn kan ní agbègbè ti ilé ẹ̀kọ́ ńlá fásitì ti bayero tó wà ń kánò níbẹ̀ ni wọ́n sì ní ọwọ́ ti tẹ àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n jẹ́ ẹni afurasí wípé won lo ogun won si nge ogun oloro won tun ni awon ise kan eleyi to lodi si ofin lewa Nigeria nipa gbigbe ati lilo abi tita ogun oloro abi sisowo re lapapo won ni to awon ton je oniroyin lati le ise woro the punch na lo gbaro ijo o ipe nipase yi gbogbo awon ibi kan to tun je bi ibuba won na ti won ma nfara pamo si lati huwa laabi irufin won yi won ni ohun na ni won ti baje patapata be won ni ikoni lominu po latari bi o se je pe lilo awon agbegbe ohun ni to je pe agbegbe ati ayika ile eko fasiti yi na ni awon kan tin huwa irufin lati ma gbe ogun oloro lati ma je lo fa fin to lati be lo gbe mu won ni eyi na ni n to wa di ipakiyesi awon eleto abosi o ipe idukuku laja ati mohuru mohuru mo abo awon abi emi awon akeko koda to fi mo awon osise nu ogba ile eko ohun leleyi o to nti awon agbegbe ti o ro kirika ile eko ohun bi won ba tete pe kan roko lati keke re won ni nigba ton fi di isele imule ninu atejade oro to bode lojo aje monday agbanuso ile ise olopa ti ipinle kanu lohun sadiq maigatari lo soro wipe to ise riju tawon lopa na lo waye o labe iko idari ti cndy lawa won ni igun iko ti riju ti ajo ti ndlea o jare eleyi ti o nbe ni ipinle kanu o na ni won se aseyori yi o labe ogagun oga won dy lawa eleyi ti won so pe won se aseyori be ni awon agbegbe kan ti o ro kirika ile eko fasiti bayero tibi to je bi agbegbe kan ti won ti fi gba kan lori ti won fi gbogbo gba ma lo moda bi alara to je tati jo won ni ibe ni awon ka ma fi ka gbe kata kala kaga kago kago kogunrege ti an je ti an famu ti won ti n sise irufin yi o nibe na si ni owo ti te won to won ti gbogbo awon ibi ti won pago si ti won si ti ba gbogbo ibe je megatari lo se lalaye o wipe awon ifesun kan lo ni ranran latodo awon alakoso ile eko fasiti ohun lori awon kan ti an fura si pe won sowo tita ogun oloro ati gbigbe ati jije re na ni o te won leti ti won si gbe igbese yajo yajo lori re gege bo se wi o ni awon mefa ototo na ni won mu lasiko eleyi ti won yalu won ni agbegbe ohun o mesi ni eri ma jemini so na ni ko sate awon to je agbofinro ohun leti lowo nigba ti won bere si ni ba awon ibuba awon gugu je won ba oniruru ogun oloro ni awon ibi ipamo won tawon to ogun ni won si ti ko papapa o di akata ajo agbogo ti gbigbe ati ilo ogun oloro
0: oke o a se nte siwaju lori iroyin gbankogbi futi osan oni gege bi eti se ngbo wa lowo lowo bayi adenike olowo kere fokan bale ma fo pisma mama no alaborun abi ma wori ọpẹlẹ bọ ju laaro a tun bọ ju losan yi ayo ẹkọ ni
1: ba wa
0: ba wa na
1: n tẹsiwaju
0: ba lo ba wa
1: igbari yen
0: okay ẹjẹ wo ṣẹlẹ eleyi iṣẹlẹ to tun ni agbara pupọ pupọ ni tori arabinrin kan agbalagba ni ni iroyin ti gbe bayi wipe emi mo ti bọ ni ẹnu ẹ ko lohun o jẹmọ iku lo pada yọwọ ẹ lawo ero ọkọ ni ninu awon eyan merin ototo mi ti won to fi ara pa gan popo popo lasiko gba ti oko meji kan Toyota Sienna ti won ni won fi ori sora won bi igba ti agbo meji ba kan ra won mani lori Third Mainland Bridge ni ipinle ti Eko lana aledumari sanu fun wa isele alagbara yi gan ba ti lo nsele ni yajo yajo gan ti eni ayin isele ti won ni o sele yi waye o ni agbegbe bi to sumo iyana woro de si o ma agbegbe ndada agbegbe iyana woro na ni isele ti waye ogbeni olawale afolabi eni ti se olori ni eka ibara lo soro lagba ti ajo ti lasema Lagos State Emergency Management Agency. O fi di isele yi o fi mule fan wo nero yin. Ni ikpele ko afolabi eni to shi ala ye. Wipe koda ni oro kutu kutu o ni gan ni isele yi wa ye o. Lasiko gbati oko meji. Ha! Oko ero meji. Ti oja siena. Wansi fi ori gbara wan gbola.
13: Ha!
0: Banko gbi ba ti be waye. Mba ti wo ma wi anwe yin ti o fi ara pa nbe. Wan ti pada gbe wan lo. Si trauma center nibi ti ti tete lo fun wa ni itoju ni papapa koda iwadi se afihan re wi pe iwaku oko lati agban ti oko onisiena yi ona lo ma bi isele gbankogbi yi ti oko meji fin fi ori sora won ki lo de koda won se alaye o wi pe pelu isele gbankogbi to sele yi won ni igbiyanju bere si ni waye Mba ti o di bi nkan bi ago meje abo ku bi seju merin 7:26 am awon tete debe ti isele ngba ti o di bi owo ago mejo 8 am awon ti debe won si ti bere si ni pale gbogbo le mo won ti ngbe awon eyan nbe lo si ibi to ba ye ki won gbe won lo fun itoju koda ajo la sema won se alaye bi pe pelu iran lowo awon osise leto abo ati awon ajo mi ti won jo nsise papo Lagos State Traffic Management Authority woni awon na tete de o lo ni papapa ni inte ko ninu awon tete mo jara mo kini ni ibadan na oyo na awapa awapa woni pelu eyi papapa won ti tete bere si ni gbe la oju ona bi pe ki sukere fakere oko ko mo ba tun ma lo si eni ti wa se olori ni ekan Permanent Secretary, eni ti shako, we agba ni mimi fa ajote la sema. Dokita, Olufemi, oke, osan intolu, o shi akwe, duwe shele, igege bie yiti, kibati waye, niti anle dinane, ti wabate le ilana, toto atie yito ye. O afasiko na, ofinro, anwa aji wako aji bari mo, wipe, eja te ejeje u, omo nile asite ejeje ni, eni toba mori dele, toju kokoro oko sori tabili gba
13: ti
0: awon ma re ni daddy oyoyo mami oyoyo
13: welcome
0: daddy kabo welcome woni that's the driver
13: yes
0: tori o ti dele layo
13: yeah the driver
0: sugbon eni ti an ba gbe lati be to di mortuary oku ni o
13: lo so wa nbe
0: iseda la wa lori yen ka ma ri o
13: ami o da to ka tun ma tesiwaju banko gboroyin o ntesiwaju ni koni splash 105.5 FM, the integrity station promoting right values. Eja ma lo si ipinle Akwa Ibom. Nibi ti won ti wi pe iko iriju ti ilese olopa ti ipinle Akwa Ibom lohun na ni won ni owo won ti ti awon 25 kan ti won fura si pe won je omo elegbe okunkun. Mewa won a ma je obirin. Be ni ki la nsele. Kilo de ta nba awon obirin wa ni di nkan won yi tokunrin lare ta se nwi obirin ewewe eyin ya wa lojo waju ya wa lojo ola oro kan to je bi atejade oro to bode latodo agbenu so ile ise olopa ni ipinle Akwa Ibom latodo DSP Timfon John lojo aje Monday na lo so di mimo pe owo ti awon ni afrasi yi o ni agbegbe kan ni ijoba ibile Abak ni ipinle ohun lasiko eto ni awon omo egbe won won se pade seyan se roku oni gege bi john se wi o oni iko ile iriju ti olopa ile to je pe won si won gbere pako lori awon agbegbe bi ti won tin sise laabi ti won tin pe pade ati ma sise laabi won yi to te won lowo to si te won leti na ni won gba ase taara latodo commissioner olopa nbe cp baba mohammed azari le to je pe won tubo jawe sobi lati ri wi pe ani ibi gbogbo ti awon koloran si ba wa ti won ti gbe se pade bu ipade okunkun ti won fi n sise laabi okun sukarun odun ta wa yi ani awon lopa na ni won ya wa gbegbe ti a mo si to nbe ni abule kan ta mo si oku abak ni ijoba ibile ti abak lohun nibi ti won ti ni awon eni afurasi yi yìí tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ní wọ́n péjọ péjọ pẹ́sẹ̀.

0: rẹ̀. Ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbọ̀n ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlágelú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: As a mom preparing for a big family party, what's the right soup that goes well with Golden Penny Semovita? A. Eforiro. B. Mi and Taoshe. C. Oha. D. All of the above.
2: All of the above.
1: Final answer?
2: Final answer.
1: Correct! Yes!
3: Golden Penny Semovita is my soup's first choice. Made with premium wheat and enriched with vitamins. It's the right combo for Nigerian soups. Golden Penny Semovita, my soup's first choice.
4: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? 737. GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime.

0: social media akẹ́kẹ̀ẹ́ ẹ̀ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
7: Social media today is live on the Splash Super Drive.

0: Harlot Woman.
1: Òdìtúrè bára lórí yẹ́.
2: Ó lọ mú agbára kún agbára ni.
1: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà.
3: Kájọṣe, ìwẹ̀ntàgbà kájọṣe
1: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o.
4: Ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 PM
1: Friday. Àti gbangba làṣáàtà.
4: Láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé.
5: 11 AM Saturday.
4: Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A.
1: Owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mú owó. Ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀rọ̀ rà.
4: Ó máa fọná sójú kẹ̀kẹ́.
1: Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kì í ṣe ti ẹnikẹ́ni tí ó ṣe é ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni níbi.

èyí tí ó jẹ́ kí nǹkan náà burú púpọ̀ ni pé kò sí ẹni tí ó ní owó rárá ní ìran ìyá mi. Kò tilẹ̀ sí púpọ̀ nínú àwọn iye kan rẹ̀ tí ó wà láàyè. Ẹ̀gbọ́n rẹ̀ àgbà tí ó wà láyé ti di arúgbó tó bẹ́ẹ̀. Ojú rẹ̀ ti fọ́. Kò ní eyín kan ṣoṣo lẹ́nu. Bẹ́ẹ̀ ni làkúrègbè ti sọ ọ́ di arọ. Ọjọ́ ikú ti òun pàápàá kò jìnà mọ́. Eléyìí yóò fi hàn án pé ipò tí ìyá mi fi mí sí nígbà tí ó kí ayé pé ó dìgbò ṣe kò dára. Ṣòkòtò kan tí mo jogún ní ilé bàbá mi ló wà ní ìdí mi nígbà náà. Mo ní ẹ̀wà kísà kan. Ìyí nì náà lórí lọ́rùn mi níwájú àdí ọ̀run. Mo sì ní ẹ̀pìnì kan sí inú àpò mi. Báyìí ni mo sì ṣe tí mo jáde láàrin ìlú tí mo kí orí bọ inú igbó. Fún odidi ọjọ́ méje àárín aginjù ìgbẹ́ ni mo wà. Èso igi ni mò ń ká jẹ. Ayé pàápàá sú mi bí ẹni pé kí ẹranko pa mí jẹ lórí ní ọkàn mi. Ìgbà tí ó pẹ́ díẹ̀ tí mo ti ń rìn ní àwọn rúgúdú tí ó mú ọ ní ìjọsí rí mi tí wọ́n mú mi lọ sí ọ̀dọ̀ adé ọ̀run. Ọ̀dọ̀ rẹ̀ ni mo sì ti pinnu pé wọ́n máa rìn títí wọ́n fi dé ọ̀dọ̀ ẹnìkan tí wọ́n dúró tì. Ṣùgbọ́n nísinsìnyí ayé ti yí padà.

olódù mare ti sọ mí di ènìyàn. Adé ọ̀run ló sì wí fún mi kí n lọ sọ ìtàn ìgbésí ayé mi fún ọ. Nígbà tí mo dé ọ̀dọ̀ ọkùnrin náà ní ìjọsí kí ìwọ́ tó dé wá bá wa, ọ̀rọ̀ tí ó sọ nìyí.

lónìí láì ní ẹnìkan, ṣùgbọ́n síbẹ̀ o ní ẹnìkan, o ní Olódùmarè, kò ní ṣàìdúró tì ọ́, ìṣòro wà níwájú rẹ̀, nǹkan wàhálà àti nǹkan líle bí akọ òkúta gbogbo ló sì dúró dè ọ́, ṣùgbọ́n ǹjẹ́ ìwọ mọ̀ bí ẹni tí kò bá da ojú kọ wàhálà kí ó borí wàhálà kò ju adìẹ lọ lóde ayé kò tilẹ̀ tó adìẹ nítorí náà mú ṣòkòtò rẹ kí o fún mi máa lọ ayé rẹ yóò dára bí wúrà àti fàdákà lẹ́yìn ìgbà tí o bá ti mú òkè ìṣòro rẹ tán ọjọ́ ń bọ̀ tí àwọn ọmọ ènìyàn yóò máa là kàkà àti dé ibi tí ìwọ́ dé àti láti ní àǹfààní tí ó wà ní ìkáwọ́ rẹ ṣùgbọ́n ìrìgé oníbùdó nígbà tí ayé bá yẹ ọ́ tán má ṣe gbàgbé ẹlẹ́dàá rẹ nígbà tí ó wí báyìí tán ẹ̀rù bà mí mo sì dáhùn mo ní ẹ jọ̀wọ́ ọ̀rẹ́ ẹ má ṣàìsọ fún mi ẹni tí ẹ jẹ́ ibi tí ẹ ti wá àti ibi tí ẹ ń lọ òun náà sì dáhùn ó ní ìrìgé oníbùdó mo ti mọ̀ kí ìwọ́ tó mọ̀ mí ọjọ́ ti pẹ́ tí mo ti ń ṣe àkíyèsí rẹ ikú ìyá rẹ kò ṣe ẹ̀yìn mi àìsàn bàbá rẹ kò ṣe ìpamọ́ lójú mi èmi ni ọ̀kan nínú àwọn ẹ̀mí òde ọ̀run tí àwọn ọmọ aráyé kò lè rí tí ń ṣe ìránṣẹ́ Olódùmarè adé ọ̀run ni orúkọ mi sì ń jẹ́ ẹ̀mẹ́rìnlélógún ni mo ń yí ayé po lójoojúmọ́ láti máa kọ ìwà olúkúlùkù sílẹ̀ nínú ìwé ìrántí àwọn ẹlòmíràn á gba ìwà rere méje wọn á gba burúkú mẹ́jọ àwọn ẹlòmíràn á gba burúkú mẹ́wàá wọn á gba rere márùn-ún àwọn ẹlòmíràn á gba burúkú mẹ́rìnlélógún wọn kò sì ní gba rere kan gbogbo ìwọ̀nyí ni yóò yọ nínú ìwé mi fún ìdájọ́ wọn ṣùgbọ́n ìrìgé oníbùdó ayọ̀ mi ni èyí wípé rere rẹ tayọ ibi ní orí ilẹ̀ ayé bẹ́ẹ̀ náà sì ni ti ìyá rẹ ìgbà tí ó sọ̀rọ̀ báyìí tán mo tún fún un lẹ́sì mo ní adé ọ̀run ìwọ ẹ̀mí pàtàkì òde ọ̀run ǹjẹ́ bí ó bá ṣe òótọ́ ni ọ̀rọ̀ rẹ wípé rere ìyá mi pọ̀ ju ibi rẹ̀ lọ èéha ti rí tí ayé rẹ̀ fi burú tó bẹ́ẹ̀ tí ó kú láì ní ohun kankan ọ̀rọ̀ yìí pa á lẹ́rìn-ín ó dáhùn ó ní ìkáwọ́ Olódùmarè ni ikú wà kò sí lọ́wọ́ rẹ kò sì sí lọ́wọ́ mi bí ó bá ti wo Olódùmarè ni ó ń ṣe ohun kan rẹ ohun tí Olódùmarè rí ẹnikẹ́ni kò lè rí ẹni tí ó bá ti mú lọ kúrò lórí ilẹ̀ ayé ó rí i pé ó tọ́ kí eléyìí ní lọ ni eléyìí sì jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan wọn ni tí kò lè yí àwọn ọmọ ènìyàn ní orí ilẹ̀ ayé ìwọ ọ̀rẹ́ mi ibi tí a sọ̀rọ̀ dé lọ́jọ́ náà ni èyí tí àwọn rúgúdú wọn ni fi mú ọ wá bá ni ó sì lè ṣe àkíyèsí wípé n kò sọ ohun kankan mọ́ nígbà tí ó ti dé àti wípé èmi àti ìwọ ni a jọ jáde nínú igbó náà
tí a jọ rìn títí ìwọ fi yà sí ọ̀nà oko yín tí èmi kọjá sí iwájú ní tèmi àti ìgbà tí a ti jọ pínyà yìí onírúurú nǹkan bàmí ni ó ti ṣẹlẹ̀ sí mi. Nígbà tí mo kúrò lọ́dọ̀ rẹ tán mo dé oko ọkùnrin kan báyìí mo sì yà sí i. Ọkùnrin náà kọ́ abà sí etí ọ̀nà. Nígbà tí mo dé ibẹ̀ mo bá a níbi tí ó gbé ń wá oúnjẹ. Ó ń lo ata lọ́wọ́ ni. Nígbà tí mo sì kí i tán mo béèrè kí ó jẹ́ kí n bá òun lo ata òun. Ó sì gbà. Nígbà tí mo lọ̀ ọ́ tán mo béèrè bí ó bá ní iṣẹ́ mìíràn láti ṣe. Ó wí fún mi pé oúnjẹ lásán ni òun fẹ́ wá àti wípé kí n má ṣe ìyọnu bí mo bá fẹ́ mo lè máa lọ. Nígbà tí ó wí báyìí èmi náà wá wí fún un pé mo ní ọ̀rọ̀ pàtàkì kan láti bá a sọ. Ó dáwọ́ dúró mo sì ń bá ọ̀rọ̀ mi lọ. Mo wí fún un pé mo ń fẹ́ ṣe lébìrà ni àti wípé bí iṣẹ́ bá wà kí ó jẹ́ kí n bá òun ṣe é ní oko òun. Pẹ̀lú ayọ̀ ni ọkùnrin náà sì fi dá mi lóhùn. Ó ní iṣẹ́ wà àti wípé ó pẹ́ tí òun ti ń wá lébìrà tí òun kò rí wípé Ọlọ́run ni ó rán mi sí òun. Báyìí ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní oko ọkùnrin náà. Nígbà tí ó di ọjọ́ kejì mo ṣe àkíyèsí pé ó ní àgbébọ̀ adìẹ kan tí ó ní ọmọ lẹ́yìn. Mo sì bẹ̀ẹ́ bóyá ó lè jẹ́ kí n máa bá òun tọ́jú àwọn adìẹ náà kí a jọ máa pín ọmọ ẹ̀yìn rẹ̀. Ṣùgbọ́n ó kọ̀ ó wí fún mi pé àfi bí mo bá máa ra ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn adìẹ náà. Bẹ́ẹ̀ ni wọ́n kéré púpọ̀ wọn kò ju ọmọ ọjọ́ mẹ́ta lọ. Mo béèrè iye tí yóò ta ọ̀kan nínú àwọn ọmọ adìẹ náà. Ó wí fún mi pé èépìnì ni. Mo sì rà á. Bẹ́ẹ̀ ni mo lo èépìnì tí ń bẹ nínú àpò mi. Báyìí ni mo ṣàṣe tí mo jókòó ti ọkùnrin náà. Adìẹ tí mo rà kò kú. Ó bẹ̀rẹ̀ sí í dàgbà. Mo sì ń fi owó lébìrà mi pamọ́ nítorí mo ń jẹun lọ́dọ̀ rẹ̀. Nígbà tí ó di ọdún kan géere adìẹ mi kékeré tí mo rà ti dàgbà ó sì yé ẹyin mẹ́jọ. Mẹ́jẹ̀jọ ló pa méje sì jẹ́ abo ọ̀kan jẹ́ àkùkọ. Ó yà mí lẹ́nu láti rí i pé ọ̀kan ṣoṣo kò tilẹ̀ kú nínú àwọn adìẹ náà. Nígbà tí ó sì tún máa di ọdún kejì àwọn abo wọn ni tún ti yé. Ọ̀kọ̀ọ̀kan tún yé mẹ́jọ. Àwọn ọmọ wọn tún dàgbà tí èyíkéyìí kò kú nínú wọn. Bẹ́ẹ̀ mo di aládìẹ mo sì ní tó ọ̀ọ́dúnrún adìẹ. Kí n tó bẹ̀rẹ̀ sí í tà wọ́n lọ́jọ́ tí mo kọ́ ta adìẹ mi mo pa pọ́n mẹ́wàá lóko wa. Ọ̀gá mi tí mo wà lọ́dọ̀ rẹ̀ fẹ́ràn mi bí ẹ̀mí. Èmi náà kò sì fi nkankan pamọ́ fún un. Ó mọ iye owó tí ó wà lọ́wọ́ mi. Òun náà ló sì fún mi ní ìmọ̀ràn wípé èyí tí mo gba lébìrà ní tó ó yẹ kí n dá oko tèmi. Ó fún mi ní ilẹ̀. Èmi náà sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ púpọ̀. Bí ọkùnrin náà ti ṣe ìtọ́jú mi jọ mí lójú tó bẹ́ẹ̀ tí n kò sì ní èrò mìíràn lọ́kàn mi ju bí wọ́n ti ṣe san oore náà fún un. Bí àlejò rẹ̀ bá dé ṣe ni ajọ́ ń tọ́jú rẹ̀. Bí àìsàn bá sì ń ṣe é èmi ni mo lọ ń wa egbò igi rẹ̀. N kò kúrò lọ́dọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan. Ìyàwó kan ni ọkùnrin náà ní nígbà tí mo dé ọ̀dọ̀ rẹ̀. Ojú mi báyìí ni ó sì ṣe ní èkejì. Èyí èkejì yìí náà ló pín wa ní ìyà. Báyìí ni obìnrin náà jẹ́ ẹni tí kò ní ìfẹ́ pípé sí ọkọ rẹ̀. Bí ó bá ti rí ẹni ẹlẹ́ni á dàbí ẹni tí ó gun orí oyè. Ìgbà tí ó wà ní wúndíá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọ̀gá mi máa ń rán mi lọ sí ọ̀dọ̀ rẹ̀. Ìgbà tí mo bá sì ní nǹkan
èmi a fún un. Ṣùgbọ́n dípò kí ó fẹ́ràn ọ̀gá mi dáadáa, ó ń kọjú ìfẹ́ rẹ̀ sí mi. Ó sì ń ṣe ohunkóhun láti fi wá ojú mi mọ́ra. Ọ̀rọ̀ ọ̀gá mi tí ó máa ń sọ fún mi burú, a sì máa wí fún mi pé ìwà mi dára ju ti ọ̀gá mi lọ. Mo ní ẹwà pàápàá ju ọ̀gá mi lọ. Ìfẹ́ tèmi wà lọ́kàn òun. Òun là lárí mi. Ọkàn òun kò kúrò lọ́dọ̀ mi. Bí ó bá rí pé mo ra aṣọ kan, òun náà ra irú rẹ̀. Bí ó bá gbọ́ pé mò ń lọ sí ibì kan, òun náà bá ibẹ̀ lọ. Bí mo bá lọ sí ilé, ojoojúmọ́ ni ó ń wá kí mi, tí ó sì ń gbé oúnjẹ ránṣẹ́ sí mi. Bí mo bá ti rí abú sí ẹ̀rín, bí mo jókòó sí ibì kan, àti ojúmọ́ mi. Bí mo rojúmọ́ a fi ẹ̀rín dá mi lóhùn, ó jẹ́ ọ̀kan nínú àwọn olùṣìwọ̀nì. Inú èyí tí èṣù jọba sí, tí èṣù ti jókòó lórí ìtẹ́, tí èṣù dé adé, tí wọ́n ń hùwà ìkọ̀kọ̀ sí baálé wọn. Nígbà tí ó pẹ́ títí, tí n kò fẹ́ràn obìnrin náà ní ìfẹ́ àṣírí tí ó fẹ́ mi yìí, ó bẹ̀rẹ̀ sí kórìíra mi. Mo dàbí ìgbọ̀nsẹ̀ lójú rẹ̀. Ó kórìíra mi láti àtẹ́lẹsẹ̀ dé orí kókó. Nígbà tí ó dé ilé ọ̀gá mi, ó bẹ̀rẹ̀ sí bà mí jẹ́. Ọ̀gá mi náà kò sì hùwà ọlọgbọ́n. Ó jẹ́ ọ̀kan nínú àwọn ọkùnrin wọ́n nì, tí wọn kò mọ ìwà àlùmọ̀kọ́rọ́ yìí oníbàjẹ́ obìnrin. Nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kan báyìí, ọ̀gá mi pè mí. Ó ní òun fẹ́ kí n kúrò nínú ahéré òun. Mo béèrè ìdí rẹ̀, kò sì sọ fún mi. Báyìí ni mo ṣe tí mo fi kúrò níbẹ̀. Ṣùgbọ́n oṣù kẹta tí mo kúrò níbẹ̀ ni obìnrin náà kọ̀ sílẹ̀. Nítorí Olódùmarè ti rí ọkàn mi pé n kò ṣe ibi sí ọkùnrin náà. Mo ti ní owó díẹ̀ lọ́wọ́ kí n tó kúrò ní oko ọkùnrin náà. Èmi àti ọ̀rẹ́ mi kan sì pinnu àti lọ ṣe òwò díẹ̀ ní ìdálẹ̀. Ara onírúurú nǹkan, a dì í, a pinnu àti gbé e lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Èrò Ẹ̀yìn. Àwa náà ń gbọ́ orúkọ ìlú náà ni, a kò dé ibẹ̀ rí. Ọ̀nà inú igbó kan báyìí sì ni ènìyàn ń bá dé ìlú náà. Ọ̀nà àwọn ọdẹ.

èmi àti èkejì mi jí ní àfẹ̀mọ́jú. A gbé ẹrù wa, a fi orílẹ̀ ọ̀nà inú igbó yìí. Nígbà tí ó tó déédé agogo méjìlá ọ̀sán gan, a dé ibi omi kan báyìí. A sọ̀kalẹ̀, a ń mu omi. Ilé-iná ni à ń ṣe lọ́wọ́. Àfi ìgbà tí a déédé gbọ́ igbe ńlá kan láti apá òkè odò. Tí ó ń ké báyìí wípé.

0: yẹ bí ọrẹ ojúlùmọ ṣe ní ìbápàdé pẹlú ara wọn tí wọn tún ní ìbáṣepọ pẹlú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ bí a ti ń jẹrin iléyà pẹlú ìdárayá lóríṣiríṣi bẹẹ ni ayọ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyà ṣe wọlé dé káàṣe náà bọ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní iléyà cashport 2026 ó jí àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́ káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹ́ẹ̀ni 500,000 iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kú kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Dangote salt give food ogbonge taste. Plus, it carry the Dangote name, who I trust. My people, time don't reach to shine eye when you reach your salt. Too.
2: Dangote salt. Choose quality. Choose Dangote salt.
3: Flash FM 105.5.
4: Irike ni kudwa.

yo ti wi bayi tan o fi eyin ti igi ti mo wa ni ori re were se ni eka ti mo joko le lori si pe mi lo ba omo mi gba o fi oko nla kan bayi bo mi lorun o fa mi lo emi na si n temi Nígbà tí ó pẹ́ díẹ̀, ó mú mi dé ibi òkúta kan báyìí. Nígbà tí ó dé ẹnu ọ̀nà òkúta náà, ó kàn án bí ẹni pé ẹnìkan wà nínú ilé. Àti wípé eléyìí ni yóò ṣí ilẹ̀kùn fún un. Ṣùgbọ́n wẹ́rẹ́ ni ilẹ̀kùn náà ṣì. Ìgbà tí mo wọ inú òkúta náà, ni mo sì tó mọ̀ pé ó tóbi. Àti wípé ọ̀pọ̀lọpọ̀ iyàrá ń bẹ nínú rẹ̀. Ó mú mi wọ ọ̀kan nínú àwọn yàrá ibẹ̀. Ìgbà tí mo dé ọ̀hún, ó pa ilẹ̀kùn ibẹ̀ dé mọ́ mi. Ibi tí mo wà náà ní fèrèsé. Gbangba ni mo sì lè rí inú rẹ̀. Nígbà tí mo wo òkè, mo rí ọ̀pọ̀lọpọ̀ irin tí wọ́n kàn mọ́ ẹ̀gbẹ́ ògiri. Mo sì rí ọ̀kẹ́ àìmọye agbárí ọmọ ènìyàn tí wọ́n fi kọ́ ọ. Nígbà tí ó ti pa ilẹ̀kùn yàrá tí mo wà dé tán, ni ó tún ti jáde. Kí ó pa ilẹ̀kùn gbogbo ìyókù dé, kí ó ké lọ. Nígbà tí ó ké lọ yìí, mo wo inú yàrá tí mo wà dáadáa. Mo sì rí okun lọ́gọ̀ owó góòlù níbẹ̀. Ṣùgbọ́n n kò tó ẹni tí yọ̀ pé mo rí wọn. Nítorí ikú ni mò ń ṣe ìrètí. Kí ó tó dé, mo ké pe Ọlọ́run. Mo ní, ìwọ ẹlẹ́dàá mi, ìwọ ẹlẹ́dàá mi, ìwọ ni ẹlẹ́dàá mi. Báwo ni ayé mi ti rí yìí? Ìgbésí ayé mi láti ẹ̀yìn wá kún fún ìbànújẹ́. Ẹlẹ́dàá mi, má ṣe jẹ́ kí ó parí sí ìbànújẹ́ báyìí. Ìgbésí ayé mi kò ṣe mí ní àǹfààní sẹ́yìn. Ẹlẹ́dàá mi, má ṣe jẹ́ kí n fún báyìí láì gbádùn rẹ̀. Ayé mi kúrò. Ẹlẹ́dàá mi, sọ di dídùn. Ayé mi dàrú. Ẹlẹ́dàá mi, jẹ́ kí ó tòrò bí omi inú àpáta. Ara kan mi, ẹlẹ́dàá mi, tù mí lára. Ọkàn mi kò balẹ̀. Ẹlẹ́dàá, jọ̀wọ́ jẹ́ kí ó balẹ̀. N kò ní ìbátan àti iye kan. Ẹlẹ́dàá mi, má ṣe dúró bí ìbátan àti iye kan fún mi. Dá kí n yọ lọ́wọ́ ewé burúkú yìí. Kí n sì fi ọ̀ràn yìí ṣe ìtànpá. Gbàmí o, ẹlẹ́dàá má ṣe ìgbàmí. Lọ́wọ́ ìbànújẹ́ àìròtẹ́lẹ̀ gbàmí o. Ẹlẹ́dàá máṣe ìgbàmí. Lọ́wọ́ apanijẹ bọ́ra gbàmí o. Ẹlẹ́dàá máṣe ìgbàmí. Báyìí ni mo ké pe ẹlẹ́dàá mi tí mo fi ara mi sílẹ̀ fún Ọlọ́run ọba. Nígbà tí ó ṣe, tí mo wo yàrá tí mo wà dáadáa, mo rí irin olórí ṣóńṣó kan. Mo sì yẹ̀ wò bóyá mo lè lò ó kí n fi gún ẹbọra náà lójú. Ṣùgbọ́n nígbà tí ó tún padà bọ̀, tí ó ń kígbe ńlá bíi ti ìṣáájú, n kò tó ẹni tí ń yọ ojú sí i. Nígbà tí ó wọlé,
mo ri ti o gbe oku ekeji mi ti o sa lo bo oju mi lo si se je ton leyin ti o je ton o fi eyin le ile o sun lo mo n gbọ bi o ti harun nibi ti o sun si mo si ri pe gbogbo ilẹkun ni o ṣi silẹ mo ba rọra ṣi ilẹkun yara ti o fi mi si mo bọ okun kuro lọrun mo mu irin ṣonṣo yara rẹ mo fi gbogbo agbara mi kii bọ lójú.

dìde ṣùgbọ́n òṣùpá dàbí ọ̀sán ẹrù mi sọnù ṣùgbọ́n n kò bìkítà fún èyí ni nítorí mo kó díẹ̀ nínú owó góòlù iwin náà jáde èmi pàápàá kò mọ ọ̀nà ìlú èrò ẹ̀yìn dáadáa nítorí ọ̀nà àwọn ọdẹ ní ibẹ̀ nítorí náà n kò lè dé ibẹ̀ ní ọjọ́ kejì ó sì tilẹ̀ pẹ́ kí n tó dé ibẹ̀ lẹ́yìn èyí ṣùgbọ́n ní ọjọ́ kẹta mo dé ìlú abu.

0: ọ̀rẹ́ wa ṣàlàáfíà ni a ò sì wá ríra mọ́ lánàá tí ò sí.
1: Ẹ ò máa ní bínú ni ọ̀rẹ́ mi. Okun ẹ̀jẹ̀ tí mo lọ ni n ò ti tètè dé. Ọ̀bẹ́ mo ò gbẹ́ni tó lọ ọ̀gbà yìí sáà níbẹ̀. Gbogbo rẹ̀ ni wọ́n ti kú kan erùpẹ̀. Ṣùgbọ́n ó jọ pé mo rí pátákó ẹ̀sìn ọba àná nílẹ̀. Pátákó ẹ̀sìn ọba àná ni ó gbà yìí sáà níbẹ̀.

tí ó sì nojú nù. Ó dáhùn, ó ní. Ọmọ ènìyàn, ìlú Òkú ni ìwọ́ wà yìí. Ìrẹ̀wẹ̀sì ni orúkọ ìlú yìí. Èmi sì ni ọba ibẹ̀. Orúkọ ẹni tí ń jẹ́ Ìlẹ̀pa. Ọ̀kan nínú àwọn ẹ̀dá òde ọ̀run ni mí. Ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ènìyàn ti hu ìwà àbòsí sí Olódùmarè ní ìṣáájú, tí ó di pé ayé di àfọwọ́gbà fi sílẹ̀ fún wọn, ni Olódùmarè ti fi mí sí ìlú ìrẹ̀wẹ̀sì yìí láti máa ṣe ìtọ́jú àwọn òkú.

Sísàn àti àwọn òkúta gbogbo kòtò àti pẹ̀tẹ́lẹ̀ gbogbo ìwọ̀nyí jẹ́ nǹkan rere òde ayé nínú gbogbo àwọn ẹ̀dá tí ẹlẹ́dàá dá sí inú ayé kò sí èyí tí ipò rẹ̀ tó ti ènìyàn Olódùmarè fẹ́ràn ọmọ ènìyàn àyànfẹ́ ni ènìyàn jẹ́ fún un àti nǹkan tí ń bẹ ní òfurufú àti ti inú omi àti ti ìsàlẹ̀ ilẹ̀ ìlú ènìyàn ni wọ́n wà fún ènìyàn sì tún fi ọgbọ́n tí ń bẹ nínú agbáríta gbogbo ẹ̀dá yòókù yọ ibi tí ìwọ sì wà lónìí ní àǹfààní rẹ ó sì tún ní ìbànújẹ́ rẹ pẹ̀lú

0: báyìí ni ọba ìlú yìí sọ. Ìlẹ̀pá ọba ìlú Òkun. Nígbà tí ó sì dákẹ́, mo béèrè lọ́wọ́ rẹ̀ bóyá ó lè mú mi yí ìlú náà ká tàbí kí ó fi àwọn nǹkan abàmì díẹ̀ hàn mí sí i. Bí mo ti wí báyìí tán, ó fọn fèrè kan. Mo sì rí ogunlọ́gọ̀ ẹsẹ̀ tí ó rìn bọ̀ lọ́dọ̀ rẹ̀. Ẹsẹ̀ ènìyàn ni àwọn ẹsẹ̀ náà, ṣùgbọ́n n kò rí òkè ara wọn. Ìdí wọn dé ìsàlẹ̀ ni mo rí mọ. Lẹ́yìn náà, mo rí i. Ó ń ránṣẹ́ kan. Mo sì rí ọwọ́ tí ó na nǹkan sí i. Ṣùgbọ́n n kò rí ìyókù ara. Lẹ́yìn náà, ó mú mi wọ iyàrá kan lọ. Nígbà tí mo dé ọ̀hún, ó fi dígí ńlá kan hàn mí. Ó ní kí n máa wò ó. Mo sì bẹ̀rẹ̀ sí wò ó. Mo rí ogunlọ́gọ̀ ènìyàn tí wọ́n tò lẹ́sẹẹsẹ, tí wọ́n ń kọjá òkè odò kan. Bí wọ́n bá ti máa gòkè, wọ́n á bù díẹ̀ mú nínú odò náà. Bí wọ́n bá sì ti ṣe bẹ́ẹ̀, n kò ní rí gbogbo ara wọn mọ́. Nígbà tí mo wò díẹ̀, ó dá mi lóhùn. Ó ní.
1: Òkú ni ìwọ́ wò wọ́n nì. Wọ́n kìí ṣe ẹni ayé mọ́. Wọ́n ti bu omi ọ̀run mọ́.
0: Lẹ́yìn èyí, ó wá mú mi lọ sí ibi òkúta kan. Nígbà tí ó dé ibẹ̀, ó pàtẹ́wọ́. Mo sì bẹ̀rẹ̀ sí gbọ́ gìrìgìrì ẹsẹ̀ ní etí òkúta. Lẹ́yìn náà, ó kọjú sí mi. Ó ní.
1: Eléyìí ni òkúta ìṣirò. Ibẹ̀ ni àwọn ará ayé ti máa ń ṣírò ohun tí.

0: perfect woman.
1: Splash FM 105.5.
2: Ètò tẹ́fẹ́ gbọ́ báyìí òun ni àkókò ìyìnrere láti ilé iṣẹ́ ìránṣẹ́ People of God Evangelical Ministries POGEM.
3: Irun mi láwùjọ ọmọ lọ́rùn. Irun mi láwùjọ ọmọ lọ́rùn.

0: láwùjọ ọmọ lọ́rùn anú mòrì ìgbà la fi ń pè mí o láyànfẹ́ anú mòrì ìgbà o ta fi ń pè mí o láyànfẹ́. Àkòrí ọ̀rọ̀ mi tòní àánú ni mo rí gbà ẹ̀yà ara mi nínú olúwa bíbélì jẹ́ ká mọ̀ pé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo ọlọ́run Romans 3:23.
1: Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo ọlọ́run.
0: Gbogbo ènìyàn ló ti ṣẹ̀ o èmi náà ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ nígbà kan rí bíi tiwọ náà ṣùgbọ́n mo rí àánú gbà lọ́wọ́ Jésù tó sọ mí di òmìnira. Àánú yìí náà ni mo fi rọ̀ pé kí o wá jẹ àǹfààní yìí bó o ṣe rí àánú yìí gbà kó o sì jẹ àǹfààní yìí ni pé kó o gbé ìgbésẹ̀ tí èmi náà gbé. Kí ni ìgbésẹ̀ yìí? Kéé jẹ́ tí mo gbọ́ ọ̀rọ̀ ìrere bí ìwọ náà ṣe ń gbọ lọ́wọ́lọ́wọ́. Mo fi ayé mi fún Jésù, mo gbà á ní Olúwa àti Olùgbàlà mi, mo bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọmọ Ọlọ́run péjọpọ̀ láti jọ́sìn fún Ọlọ́run. Kò mà pẹ́ púpọ̀ ìyípadà má dé bá ayé mi, mo di ẹ̀dá tuntun bíi ti Paul. Paul apọ́sọ́lì ń jáwọ́ pé nígbà kan rí òun jẹ́ àsọ̀rọ̀ òdì, nígbà kan rí òun jẹ́ onínúbíni, ó ní nígbà kan rí òun jẹ́ eléwé ènìyàn, ó ní ṣùgbọ́n òun rí àánú gbà. Bákan náà ni èmi náà ń sọ fún ọ lónìí pé àánú ni èmi náà rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀ṣẹ̀ ìgbà ìmọ̀ Ọlọ́run wí pé òun ó fojú fòdá ìwọ olùgbọ́ mi, kò sí bẹ́ẹ̀ ṣẹ̀ rẹ ti pọ̀ tó tí Jésù kò lè dáríjì ọ. Ìwé Àìsáyà 1:18 kí ló wí?
1: Olúwa wí pé wá nísinsìnyí,
0: olùkọ́ wá nísinsìnyí,
1: kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀,
0: a jọ sọ àsọyé pọ̀,
1: bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó,
0: ó ní bí ẹ̀ṣẹ̀ rẹ bá tẹ̀rí bí òdòdó,
1: wọ́n ó sì fún
0: bí òjò dídì, wọ́n á fún bí ẹ̀gbọ̀wú bí òjò dídì,
1: bí wọ́n pọ́n
0: bí àlárí, bí àlárí,
1: wọ́n ó dàbí irun àgùntàn,
0: ó ní wá dàbí irun àgùntàn. Ìwọ olùgbọ́ mi, tí o ronú ara rẹ pé èmi ò kí ń ṣe ẹlẹ́ṣẹ̀, mi ò pànìyàn, mi ò jalè, mi ò ṣàgbèrè, mi ò ṣe pàṣágà. Jésù wípé ẹni mímọ́ kan kò sí irọ́ tí òun pa ńkọ́, ẹ̀ṣẹ̀ ni bíbélì kà sí irọ́ pípa. Bíbélì jẹ́ kó yà wá ní ìwé Revelation 21:8 ìwé ìfihàn 21:8.
1: Ṣùgbọ́n àwọn ojó,
0: ó ní ṣùgbọ́n àwọn ojó,
1: àti aláìgbàgbọ́,
0: aláìgbàgbọ́,
1: àti ẹni ìríra,
0: àwọn ẹni ìríra,
1: àti apànìyàn,
0: àwọn apànìyàn,
1: àti àgbèrè,
0: àwọn alágbèrè,
1: àti oṣó,
0: àtàwọn oṣó,
1: àti abọ̀rìṣà,
0: àtàwọn abọ̀rìṣà,
1: àti àwọn èké gbogbo,
0: àtàwọn èké gbogbo, èké gbogbo,
1: ni yóò ní ipa tiwọn nínú adágún,
0: ti wọn nínú adágún,
1: ti ń fi iná àti súfúrù jó, èyí ti ń ṣe ikú kejì.
0: Tó o bá tiẹ̀ ṣe gbogbo àwọn nǹkan ta kà í, ṣùgbọ́n tó bá jẹ́ òpùrọ̀ ńkọ́, tó bá jẹ́ èké ńkọ́, bóyá irọ́ funfun ni tiẹ̀, bóyá irọ́ dúdú ni, tàbí irọ́ pupa. Ó mà ní ipa tiẹ̀ nínú adágún iná ti fi súrù jó. Àfi kó o má parọ́ rárá, kí bẹ́ẹ̀ ni rẹ jẹ́ bẹ́ẹ̀ ni, kí bẹ́ẹ̀ kọ́ rẹ jẹ́ bẹ́ẹ̀ kọ́. Irọ́ pípa ẹ̀ṣẹ̀ ni o, sá fún irọ́ pípa. Ẹlòmíì adágbére fẹ́ lọ sóru ilé Manfred ló máa lọ, ìbínú Ọlọ́run rèé o, ẹ sá fún irọ́ pípa. Ẹlòmíì wà ní Mọ́kọ́lá tẹ bá bí á ní ọ̀dọ̀ ọ̀nà kékeré lòun wà lọ́nà Ìjẹ̀bú. Irọ́ pípa ẹ̀ṣẹ̀ ni o, sá fún irọ́ pípa, sá fún ìbọ̀rìṣà, sá fún ìríra gbogbo, sá fún àwọn ìwà ẹ̀rí tó lè mú kí Ọlọ́run kó bàjẹ́ sí ọ. Bá tọkàntọkàn kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ onílọ́jọ́ ìgbàlà ọ̀làlẹ́pẹ̀jù fún ìgbaniníyànjú àti àdúrà pé nọ́mbà yìí 08088038265 lẹ́ẹ̀kan sí 08088038265. God bless you.
2: Oníwàásù ni Pastor Mrs. Moji Akinyemi. Ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.
3: Flash FM 105.5.
4: Flash 105.5 FM. The best and the best.
5: Mini sun olejo ara n toka. Bìní mẹ́wàá rẹ̀ bọ̀ látòdì ọ̀run ni. Àbí ni bí ò ṣe fi wá ò ṣe. Flash 105.5 FM, your Washington, IB radio.
6: Washington IB radio.
5: Flash! Ẹ́dìkọ́ta rédíò. 105.5 FM.
6: 105.5 FM.
5: Splash!
6: Numero uno.
5: Numero uno.
6: Uno.
7: Special ni Splash 105.5 FM. Ugbu akọkọ

0: So, Ade Bashinde eyin olugbo wa jake jado origun mererin orilede agbaye se daada ina ni aba yin ni asale tuni aki yin o sese ko je pe afere mojumo lowo owuro lawon kan ti n gbo wa baun kaakiri orilede agbaye awon kan wa lowo irole tabi asale gbere awon kan n gbo wa to se pe osan ni won wa awon kan wa lale awon kan wa ni idaji a je pe atun ti de ni akoko yi lori eto ta pe ni agbo ife special agbo ife special eto wa to se pe o ti wa lori afefe lati gba to ti pe seyin gingin bayi loko ti fe wogbon odun ti eto yi ti n se bebe lori afefe ope pataki lowo amulaga to me duro loke enu inu mi wa dun ara mi ya bi ara keko aso lode inawo tori eto ta leyi o ma je anfani la la feyin idile alayo toko ti yawo to se wi pe ire koja ila koja ipenija lotun ipenija lo si ipenija lotun
1: be ni
0: o ti poju kaakiri lorilede agbaye afiko olorun saanu wa
1: saanu ni o
0: pabambari ibe ti mo fe ki awon alejo wa soro nipa re gan fun ti ale oni ohun na ni bi awon odo takota bo ti won ti balaga bi won se nse papa julo ajosepo ife tele ibo n pe ni love relationship ko ti e wa fe ye eyan mo
1: o ti foju po
0: tori be la se pe baba wa ninu oluwa lati wa to wa sona ni ale eto ni lori eto ta pe ni
1: agbo ife special
0: ah
1: tale ni o lati ke
0: ope lowo olorun
1: adupe
0: ta ba n soro nipa awon woli to si n gbo oro olorun ati imisi lotun imisi losi eni to wa tun sipaya eni to nife omo niyan eni ti ma ran yan lowo ti o si suri lati amoye odun seyin eni ti ina mi mimo njo hehe loka ya re eni to fi aye re fun Jesu Kristi olugbala araye eni to je oluran lowo oluran lowo to se pe ibi t'Olorun ba ti se pe bayi ka sa bayi ka wodi na ni ko ma lo ta ba n soro nipa eni ti Olorun n lo fun nkan to fe sele nijo waju ta wa n si emeji le lori abi a n ronu nipa pe oda na asa ti jade ilewe iru ise wo ni ki n wa yan laayo bayi ara awon onisowo kara kata kata kara to se wi pe won sowo lojojumo ti wa doju e o ti su won to wa wo pe njo awon ni pa oja ti awon ta yi ti bayi toro ba fe debi to lagbara e lo ba awon to loye emi ti won si dari yin soju ona lagbara wa ni akoko ina mi dun ara mi ya gaga lori eto agbo fe special ti aleye lati ki baba wa nu oluwa woli ruben ayi kore le ba gbo oruko yi daada ayi kore
1: oko gan ri juwe
0: o ti juwe iro eyan ti baba je mo wa gbadura won ni atare lo lori ire kiti yin o dire kita wa na ko dere laye ewe rere ko wa gbere wa pade gbogbo lori ire tire tere tere tire
1: ni ase
0: ko ni lere fo wa jo ma rere mere baba wo ni waju le ma le ka lesa
1: e ka le
0: e ki àwọn èèyàn tí ó wà studio àti àwọn tó ń gbọ́ wa káàkiri àgbáyé.
1: Mo kí gbogbo ẹ̀yin olùgbé ètò yìí mo kí yín pé ẹ kú ọjọ́ mẹ́ta. Mo lè gbàdúrà pé àánú àtìrànlọ́wọ́ yóò dìde fún gbogbo
0: àdúgbò yìí. Àmì àṣẹ Ìdùmàrè bàbá fún àǹfààní ẹni tí kò tí ì mọ ẹni tá à ń bá sọ̀rọ̀ yìí prophet wòlí ruben àìkọrẹ wọn wá láti ìjọ celestial church of Christ òkè ìràpadà parish ní gbogbo èèyàn mọ̀ sí sele gospel láti apẹtẹ àwọ̀tán nílùú ìbàdàn bàbá ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí.
1: ẹ àjàkálẹ̀ olótù.
0: Ẹ ta bá ń sọ̀rọ̀ nípa ọlọ́wọ́ ọ̀tún tó ṣe pé bí ọlọ́run ṣe ń kọ sí bàbá ló ń kọ sí ẹnì kejì wọn tó sì jẹ́ pé ọ̀rẹ́ tòótọ́ ni wọ́n ọmọ tòótọ́ ni wọ́n wọn ìṣọ́dalẹ̀ ọpẹ́ ni fọlọ́run. Àwọn náà ni Evangelist Shina Badmus. Kò sẹ́ni tí ò mọ Shina Badmus alias Natural. Kí ni tí mo Natural sà?
2: Ọlọ́run ni.
0: Ọlọ́run.
2: Ọlọ́run ni.
0: Gbogbo tó bá ti tòkè wá Natural ni.
2: Natural ni.
0: Ọlọ́run kì í gbé gbàdó ó kàn rọ́jò ni.
2: Bẹ́ẹ̀ni
0: sà. Kàbíyèsí Olódùmarè. Wọ́n wá láti apẹ̀tẹ̀ náà ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Arola.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé mo pè dáadáa?
2: Arola.
0: Apẹ̀tẹ̀. Apẹ̀tẹ̀. Arola.
2: Bẹ́ẹ̀ni.
0: Apẹ̀tẹ̀. Arola. Bóòni bàbá ìbéèrè àkọ́kọ́ lílé yìí. Ẹ jẹ́ kí ẹnì kejì yín kan kí gbogbo àwọn tó ń gbọ́ wa.
2: Ẹ ṣe atọ́kùn. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wa tẹ́ ẹ̀ ń wò wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Etí tẹ̀ fi ń gbọ́ wa, ojú tẹ̀ fi ń wò wa, kò ní di ohun ànáwọ́lé sí.
0: Àmì.
2: Gbogbo wa á jèrè lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣe púpọ̀.
0: Ẹ bàbá wa nínú Olúwa wòlíì Reuben Àìkọrẹ. Tá a bá wo ibi tí ìfẹ́ dé dúró láwùjọ wa lónìí, ṣó tẹ ẹyin lọ́rùn àbí ò tẹ ẹyin lọ́rùn? Kí ló dé ẹlẹ́ẹ̀kejì ẹ múra sílẹ̀? Kí ló dé tí ètò ìgbéyàwó ń túká láyé òde òní? Tó bá yẹ pé lóòótọ́ torí wọ́n ní aṣọ ọgbà ẹ̀yin bàbá wa lẹ máa ń sọ bẹ́ẹ̀ làádá fúngbà. Tó wá jẹ́ pé ìgbéyàwó kò pẹ́ mọ́ tó fi ń túká yẹn gá nísìn.
1: Pàápàá
0: ẹ̀yin tí Ọlọ́run bá sọ̀rọ̀ kí lọ́nà àbáyọ tá a lè ṣe sí?
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún irú àsìkò bíi eléyìí. Ìgbà tí a bá ń sọ nípa ìfẹ́, ìfẹ́ ò jinlẹ̀ bíi tìgbà kan mọ́.
0: Kí ló dé bàbá tí ò fi jinlẹ̀? Ìfẹ́ ò jinlẹ̀ àbí?
1: Ìfẹ́ ò jinlẹ̀ mọ́. Ìdí tí ìfẹ́ ò fi jinlẹ̀ ló ń fà á tí ìdílé fi ń túká. Because àwọn èèyàn tó ń fẹ́ra wọn, wọn ò ronú ìlàkọjá tó wà nínú ìgbéyàwó. Wọn ò kẹ́kọ̀ọ́ nípa ìgbéyàwó because ibi tá a ń lọ tá a mọ tá a bá bẹ́ẹ̀ ni. Ó gbàdúrà o. O gbàdúrà o. Ibi tó ń lọ tó sùkùn ni. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ìfẹ́ táwọn èèyàn nílé ni wọ́n á kàn nífẹ̀ẹ́ ìwọ̀nba ọjọ́ ìwọ̀nba ọdún ìwọ̀nba oṣù.
0: Ìfẹ́ rí ìfẹ́.
1: Ìfẹ́ tí ò lè dúró tí ò lè bá ní jìyà tí ò lè dúró nígbà tó bá le. Ìfẹ́ tó máa ń dùn nígbà tó bá dẹ̀ nígbà tí nǹkan bá ṣe dáadáa fún yàn. And then nígbà tí nǹkan bá wá le ìfẹ́ yẹn wà ní símọ́. Ìfẹ́ tá à ń fẹ́ra wá ń sìn à ń fẹ́ra wá nítorí ní ta fẹ́ dà àti ní ta fẹ́ jẹ́. Kì í ṣe pé à ń fẹ́ra máa ń torí pé a fẹ́ bá ọ kú a jọ wà títí dọjọ́ gbó ni.
0: Bàbá wòlíì Reuben Àìkọrẹ, ṣé ẹ ṣàkíyèsí pẹ̀lú bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ láwùjọ wa báyìí wípé owó ti fẹ́ rọ́pò ìfẹ́ àbí kílẹ̀ ni mo sọ sà?
1: Òtítọ́ lẹ sọ olóòtú. Nígbà tí a bá ń sọ nípa ìfẹ́, agbára tí wọ́n ń lò lórí ìfẹ́ sìn ni bá a ṣe tó bó kìkì ṣe tó borúkọ sì wà tó. And then ìfiri social media náà tún wá pọ̀. Ìfẹ́ tí ò jinlẹ̀ ìfẹ́ tá a kan ríra wa tá a wúra wa dáadáa tá a plan fúnra. Nígbà mìíràn àwọn kan máa ń ṣe àṣìṣe wọn ní ẹ kọ́kọ́ lọ gbàdúrà o. Ìkíní mo máa ń sọ fáwọn èèyàn pé number one kì í ṣàdúrà ní síwájú. Ṣé ẹni tí mo fẹ́ fẹ́ yìí ṣé màá lè bá gbé títí dọjọ́ ogbó? Ìkejì ṣẹ́yìn tí màá lè dùn tì ni. Ìkẹta ṣẹ́yìn tá a jọ gbé ńgbà wàhálà bóyá wàhálà dénú fẹ́yìn tàbógún dénú ìdílé ṣẹ́yìn tá a jọ gbẹ́rù ni
0: tá a jọ gbé délé.
1: So nígbà tí ẹnìkan bá wo èèyàn bẹ́ẹ̀ tó bá rí pé eléyìí ẹni tí mo lè bá gbé nígbà bá lóyún sí mo lè bá gbé. Ìgbà tó bá sick sí mo lè bá gbé. Ìgbà tí ogún bá ń le sí mo lè bá gbé. Àwọn èèyàn ò kì í sábà wo yẹn ilé aládùúgbò náà kọ́ gbà lọ. Wọn ò pilẹ̀ ìfẹ́ wọn because nígbà tọ́lọ́run tó yọ egun Adam tó fi dé fà. Ohun tá a rí ńbẹ̀ ni pé ayọ̀ ara ẹ̀ ni ẹni ara ẹ̀ lọ fẹ́ ni bí ẹni ara ẹ̀ lọ́run fi ló fún gẹ́gẹ́ bí aya. Ṣùgbọ́n lónìí ẹni tí à ń rí bí aya wa bí ọkọ wa kì í ṣara wa. Kì í ṣe ẹni àlejò gbẹ́rùdúrí kì í ṣe ẹni àlejò wà títí kì í ṣe ẹni tó yẹ pé àlejò pínú yàrá wa.
0: Bàbá Àbíkà ẹ kú iṣẹ́. Ẹ jẹ́ ń lọ pápápá kó tó di pé a lọ sí abala kejì ìbéèrè tá a ṣètò sílẹ̀ fún yín. Evangelist Shina Badmus Natural. Ṣé ẹ̀yin náà ẹ ṣàkíyèsí bó ṣe ń lọ nígboro nísìn?
2: Gidi gan.
0: Pàápàá jùlọ bàbá wa ní Olúwa wòlíì Reuben Àìkọrẹ, wọ́n ṣàlàyé nípa ti ìdílé aláyọ̀. a si fenu ko wi pe owo ti fe ropo ife o
2: ben
0: to ba si lo ropo ife ti o ba so mo
1: baba ki lo ma sele
0: a je pe obirin to wole oko o wa fe owo ni ko fe oko
2: ben yo
0: tori ti nkan o ba ri bo ti ye ko ri mo ija lo ma sele
2: ben
0: mo temi wa fe bi yin se mo pe mo ti yan
2: ben
0: yin na ni pe eyin gege bi enikan ajin rere sina badmos laye ode oni nje bi awon odokunrin ati odomobirin nitori pe gbogbo nta ba nso ni radio agbodo se ni dogba ndogba tele igbo npe ni agbodo balance dada seyin o sakiyesi pe bi odokunrin ati odomobirin ton ni fe ara won se nse ni isin won se ajosepo ife tele igbo npe ni love relationship se bi won se nse awon odolokunrin odolobirin won lo sile oti lale won ma bo laaro se bi won se nsaye yi se o ran yan lowo lati le mo obirin to ye ke yan fe se o ran yan lowo lati le mo okunrin to ye ko je ade ori eni e da wa lohun ka to bo se abala keji
2: e se atokun e je ka pada sinu bibeli psalm 11 verse 3 o so pe ti ipile ba baje kini olododo se
0: yo se
2: e ri awon igbese ti awon odomokunrin ati odomobirin gbe la koko yi o tako in ti bibeli wi o tako in to ti sele laye atijo e ri pe laye atijo a ma nsoro nipa larina a ma nsoro nipa okunrin atobirin se bi won se nse laye atijo na ni won se nsin ipo alarina da a kan sadede be sinu relationship okunrin yo ma wo obirin lole okunrin obirin yo ma wo okunrin lole won pada sinu fe ku fe iru awon kan bayi ko leto
0: ife ti bu legbe nisin
2: gidi gan gidi gan ipile yen gangan la gbodo tun se ti a ba ti tun ipile se ohun awon relationship laarin okunrin atobirin yo je nkan to je pe yo se fojuri
0: oda mo fe ki baba wa ke gba isori awon eyan meji ti won gbo wa kaakiri agbaye ni moran e ka mura lati idile alayo baba ki lo de ti idile alayo iyan eto igbeyawo fi n sare tukalaye ode oni nibo ni nkan ti yegere ki la n se ti ko tona tinu wa bi olorun
1: olorun alaanu ni nigbakigba ti a ba fi olorun siwaju ati wa bi olorun o ma n rorun ninu ife nigba miran ti a ba wo bigbeyawo se n lo lasiko yi o je nkan to n ba ninu je pe ibatan baba ati ya wa fera won won jiya nitori omo bo ko seni kankan awon obi awon ta ni sin tan fe jiya nitori omo won ti oko won ti o ba ton ba ti o ba toju won won ni omo awon toju awon ona se ra wa wo tori pe ko si awon obi wa ngba tan gbadun baba wa sugbon tori pe won mo pe omo awon ma o ma si sanjo fa won sugbon ohun to n da ife ru loni o ni pe a kanju wonu idile
0: a kanju tu oluoran be igba re o to se lo be
1: ba se kanju wonu idile o lo n fa kidile omo pe kidi lo tete tu sugbon mo ti mo fe fawun yan ni pe ibi a fe rolu e je ka joko ka wo a koko joko a wo ka to fi inu adura igba ta wa n kekere won e lo gbadura enikan boyo ju mi lo lojo ori boye gba anti mi agba ni ti mo de mo pe ko ro mi lorun ma wa tiju pastor to fi eni yen fun mi mi ni ro pe pastor ni ba mi gbe mo wuli o ni ba mi gbe mo oluso ni ba mi gbe mo mi ni ro pe sa kan mo wa nbe sa mi o le si nbe mo e wa ri pe dile won ni gbadun ara won and then nigba ton ba gbadun ara won won ti fi ati so papo loruko baba loruko omo loruko emi mo won la won ti fi mu won papo bi won se fi mu won papo yi ninu inira na dejo fi ngbe ninu ikun na jo fi ngbe ninu idam na jo fi ngbe and then it so papo yen na fi mo tan so mo pe a le kora ba si wule nira wa to bibeli so pe ka mo tuka o gbogbo awon kan won yen o n da wahala le loni an kan ju wonu dile ni
0: baba wa wole Ruben Aikore ka to ma lo si eka ipolowo oja mo ni mo fe bi na ni baba bi pe oro ta nso nipa idile to ntuka lotun ati lusi oda pe eyan le kan wi pe elomi nfe oko nitori owo ki lo wa de kini ona bayo ti ale gbe igbese re ki nkan ti e le yato si rere baba
1: en ta boro mo ni pe ki sowo la fi feyan eni to fe fe bi oni loni yo ni lola ngba ta wa fe yawo yawo kan ti mo ni mi o lowo na mo nje gbese mo nji aka ni sugbon o mo pe oni ri be ni o lati ma dara to bi ni ba ti ro wu pe ki se but ni gba miran nkan ti n flash awon eyan o na tele le ni o ti n lo moto o ti kole o ti jeyan no awon te jo pile lo ma doju tejo pile idile yin
0: baba kin to lo se ka polo oja iseju ko pere loko won ni eyin te je woli awon ta je oluso aguntan won la sise wa to papa ju lo ise igbani ni eju ko to di pe atorun wa la ko labo bonu eto gbeyawo to le bo npe ni counseling psychologist oludani ni moran nipa ba se se ta fi ni je binu eto gbeyawo baba se se pe ni odo pastor ati woli iya to luso ni kini ohun fi si
1: awon eyan fi oro gbeyawo won fi lo luso mo won fi lo woli mo won fi lo olohun fun re awon eyan jalu funra won ni n te ba mo pele re e le ko won ngba ti pile ba ti baje ki le fe se so to saba se ni pe awon odo sin kankan ti e to wa pa kan to wa pa pa so imi nu won o ti se ifekufe tan ti se idoti and then
0: bene bene
1: idoti tan se yen o le fa kan mo ro mo bimo kan to wa mo ba pa pa so nkan ti la koja won ni le so fun yan so awon nkan yen ni sele oju se eni kokan to fe fe yawo to fe fi oko oju se ta wa lo se pataki ju ki se oju se oluso agutan si omo ajo because emi nba temi gbe mo de mo bi mo se mileage temi iwo nba ti e gbe omo bo se mileage e bo to ba le da ti e mileage a je pe o kin se okunrin tabi o kin so obirin bo se e kolo
0: bo se bo evangelist na bad mus ki le be so an lo se e ka polo oja bayi ni shoki
2: in to wa nbe na ni pe ki gbogbo wa ka da olorun mo ai da olorun mo ai ni olorun lo mu ki awon odo wo yi ki won ma gbegbe se ti o ye ki won gbe teyan ba ti dolo mo to si foro e mo olorun pe olorun lo le se nkan yi fun mi iyawo ti mo nbere lowo olorun oko ti mo nbere lowo olorun olorun lo le se fun mi a ni le ma jalu ijakuja won ma nso yi pe a o ti ja eyan nja si kanga niyan o olorun ni ja ja sinu kanga
0: e se adupe e je kin lo si odo studio manager lawon to se pe
1: owo se koko
0: iriri lenu ise yi bosun alayede mana coach apalaroba abracadabra ipolowo oja loko
1: owo na don ni
3: Flash FM 105.5 An adventure is here. Ivory cream coffee liquor.
4: They call it the experience of a smooth blend.
5: Ivory cream.
3: Adding the right amount of cream put a beautiful touch of luxury.
5: We styled it with the most accessible treat just because you deserve it. This is for the special one.
3: Ah, yes. And when you take a sip of Ivory Cream Coffee Liquor,
5: it takes you on an exceptional journey. Ivory Cream Coffee Liquor,
3: giving you an all-round rich, smooth, and creamy satisfying experience.
5: Ivory Cream Coffee Liquor, this is for the special one.
3: Presenting Ivory Cream Coffee Liquor, another product of Intercontinental Distillers Limited, now available in 75cl and 20cl bottles. Available in stores near you. Ivory Cream Coffee Liquor. Rich, smooth, creamy. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
6: Aisha, injo ti gbo ni pe eto gateway wo gateway.cchub.africa gateway rara o kini o je eto ofe ni eyi ti mastercard foundation ni ifowo so wopo pelu cchub gbe kale lati tun awon odo lowo paapa julo fun awon odo birin lati so ise imo ero di ise gidi eyi dun gbo pupo sugbon o fe ruju die
7: ko ri be o ti o ba ti ni imo ero tele eto na yo fi kun akosile imo ti o ti se akojopo re ti yo si fun ni ore ofe ati anfani miran ti iwo ba sese bere o le ni imo ero nipa digital marketing graphic design UI US design video production ti o si ma pe sewo fun o koda o le bere bayi ni gateway.cchub.africa
6: duro gbogbo eyi ni a o ko lofe be ni patapata
7: bi o ba ni ero ayara bi asa lapamowo tabi ero ayelujara o le lohun elo tech up
6: to tun mo si wi pe ko si awijare
7: rara ati rara
6: o da be ni asale yi na ni ma fi oruko sile
7: kan si gateway.cchub.africa lati fi oruko sile ofe lo bade
8: For you, every day is day one. Day one for you to give 100. 100 on the tracks, on the road, at work. Because it's your job to give your all. 100 with the gang, head on the dance floor. Truth is, you're not wired to give less. Your future is now. So live it real.

0: ọpẹ́ pàtàkì lọ́wọ́ àmúlàgà tó mẹ́yìn dúró lókè ẹnu agbófẹ́
1: special
0: iná ni ètò tí ẹ̀ ń tẹ́tí sí lọ́wọ́lọ́wọ́ láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwú fẹ́lẹ̀lẹ̀ láti ń kàn sí yín nìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́ ẹ̀ bá gbàgbé mo ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan wípé àwọn àlejò ti alẹ́ yìí ó tún ṣàrà ọ̀tọ̀ èyí tá a mọ̀ sí special wòlíì ruben àìkọrẹ láti inú ìjọ celestial church of christ ní òkè ìràpadà parish tí gbogbo èèyàn mọ̀ sí sẹ́lẹ̀ gospel àti bàbá wa nínú olúwa tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn pẹ̀lú bàbá wòlíì ruben àìkọrẹ àwọn náà ni evangelist shina badmus tí gbogbo èèyàn mọ̀ sí natural láti àrólà àpẹtẹ nìbàdàn mo kí yẹn kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí ṣé ẹ tún ìjókòójó torí ìbéèrè tí mo fẹ́ máa rọ̀ bí òjò yìí ọlágbára díẹ̀ bàbá ti tún ìjókòójó
2: lóòótọ́
0: ìbéèrè àkọ́kọ́ leléyìí ti yá ìbéèrè àkọ́kọ́ adémọlá ọlágbẹ́njọ bàbá àbàdàn
1: mo ń bẹ́ ń kalẹ̀ kò ṣe wú lẹ́nu ọ̀nà
0: àlẹ́ bẹ́ẹ̀ náà ni slicky lady abiola adékànbí àjọ ń ṣètò yìí náà ni bọ̀sún aláyẹ̀dẹ́ àwọn lòdì studio mú fún ìpele tá a wà yìí ìbéèrè àkọ́kọ́ lélẹ̀ bọ̀sún aláyẹ̀dẹ́ bá ń fa orin yẹn lọ sílẹ̀ díẹ̀ ẹ ṣe báwo ni bàbá wa nínú olúwa wòlíì ruben àìkọrẹ báwo náà ṣe máa ń pe ìyàwó wọn yálà nínú ilé tán bá jọ wà gẹ́gẹ́ bí ìyàwó wọn náà ṣe ń gbádùn ètò yìí lọ́wọ́ nínú ilé wọn ti yí rédíò sókè àbí bẹ́ẹ̀ kọ́ tó bá sì wàá jẹ́ pé nínú ṣọ́ọ̀ṣì tí bàbá bá fẹ́ pe ìyàwó wọn bóun ni wọn ó ṣe pè wọ́n ìbéèrè tó látọ́bọ́gí léléyìí o
2: ẹlẹ́ ò pàkà sọ díẹ̀
0: augustus ìbéèrè eléyìí látọ́bọ́gí o ẹyẹ dáhùn ẹ farabalẹ̀ dáhùn torí mi fẹ́ gbà yín ní àkókò.
2: Gẹ́gẹ́ bí wòlíì ruben àìkọrẹ ṣe máa ń ṣe àpèjúwe ìyàwó wọn yálà tí wọ́n bá wà nílé tàbí tí wọ́n bá fi wọ́n ṣe example.
0: Báwo ni wọ́n ṣe ń pe ìyàwó wọn ni mo fẹ́ mọ̀ nínú ilé àbí nínú kọ́ọ̀chì. Ìgbà míì ìgbà míì
2: wọ́n máa ní wọ́n máa ní madame. Madame.
0: Madame mi bọ̀sún aláyẹ̀dẹ́ magic finger yẹn túmọ̀ sí pé ẹni tó mọ àdámú ẹni bá mọ àdámú yóò lè ṣiṣẹ́ tó yẹ kí àdá ṣe tí èèyàn bá dẹ̀ lè ṣiṣẹ́ tó yẹ kí àdá ṣe bọ̀sún ó yẹ kẹ́ni tó lo àdá kó làágùn bọ̀sún àbọ́kàn mi dọ̀tí lálẹ́ ọ̀dà náà tó bá wá jẹ́ nínú ìjọ tí ìdí pàtàkì bá wà tí bàbá wa nínú olúwa wòlíì ruben àìkọrẹ ó fẹ́ pe ìyàwó ẹ̀ ní church of god sẹ̀lẹ̀ tá à ń sọ yìí bóun ó ṣe pe ìyàwó wọn ṣé wọn sọ pé máa ìdíyà màmá alágbájá
2: bákan náà ni
0: báwo ni ẹ sọ fún wa àwọn kan ṣẹ̀ṣẹ̀ ṣí rédíò sókè ni ẹni tó mọ àdámú ìbéèrè kejì lọ báyìí ẹyin tẹ wà ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé a ní ìbéèrè kan fún yín tí a jọ ń ṣe kinní yìí kí ọlọ́run náà àánú ẹ̀ kó ṣàánú wa ní orí ẹ̀rọ ayélujára oríṣiríṣi nǹkan ló wà nbẹ nísìnyí
1: rẹpẹtẹ
0: kí la wá fẹ́ ṣe tá a fi ṣàtúnṣe ohun gbogbo tá à ń rí lórí ẹ̀rọ ayélujára social media láyé òde òní àbí bẹ́ẹ̀ náà ni ó ṣe máa lọ ẹ yá tètè bá wa kọ́mẹ́ǹtì kẹ fi èrò ọkàn yín
1: ṣọwọ́ ṣé ló ní gọ́ọ̀lù bí ṣe ń lọ yìí náà
0: ni agbára ìbéèrè
1: ẹlẹ́ẹ̀kejì
0: lọ báyìí kí ni nǹkan tó máa ń dùn mọ́ ẹ̀yin gangan nínú tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí gbogbo èèyàn nínú ìjọ ṣẹlẹ̀ níbi tẹ́ ẹ ti wá táwọn èèyàn mọ̀ pé evangelist shina badmus tó mọ̀ yín ó ṣe lù ní àbí wàásù àbí kínni.
2: Nǹkan méjì kí a gbadura adura pelu esi idahun adura ko si se
0: gbadura laarin seju meji bayi fun gbogbo eti to ngba wa leto yi kakiri agbaye
2: olorun baba ma ti emi mi
0: ami
2: gbogbo ju eti to ngbo mi lakoko yi e lo rire gbamu
0: ami
2: jesu ase anu ko ba leyin
0: ami
2: Olorun ko fire wa yin ri.
0: Amen.
2: Bibeli so pe ni toto ire ati anu yo ma to yin leyin. Oya ire ati anu ko ma to yin leyin.
0: Amen.
2: Inu osu karun yi ko pe yin.
0: Amen.
2: Be ni yo si ma ri. Jesu Kristi Oluwa wa.
0: Amen. Oda na. Ko le ba fi ese mejeji ti le dada. Ewo ni gbogbo omo ojo ti won ma npa tewo gan fun baba wa woli Ruben aikore se waasu ni abi jojijo abi abala wonu se ranse ka so aso tele gege bi woli abi adura gbugba abi kini ta momo baba wa ti won jade laipe
2: iwasu Ruben Olorun
0: aikore
2: iwasu ohun ni daddy nefe si ki won so ti toro Olorun ka so gospel yi jade ki gbogbo ile miti titi
0: eje aso ti to ki adaba ofo
2: tori
0: ta ba paro
2: eyin ko lo
0: dada
2: beni
0: baba bada
2: eh
0: ademola lagbe ijo ibere kele lo
1: keta
0: ni papapa eh ibere kele lo kan
1: ibere keta
0: ibere keta o lo bayi aha okay o se ibere keta lo bayi mo fe ki e so nipa woli nipa ibi ti won ma n saba ni fe si o da pe ti so pe iwasu
2: be ni
0: se e n fi we lori jomola
2: be ni
0: e ja lo si kerin abi
2: oyoyo ikere
0: orisirisi ni ebun woli ati pastor
2: be
0: papa julo laye ode oni ewo ni awon omo ijo baba woli Ruben aikore ti won ma n gbadun ju ninu ise ranse won yato si adura gbigba
2: ko si ta awon omo ijo sele gospel king gbadun ta ba n so nipa aso tele
0: prophecy
2: ben ta ba n so nipa eko ọ̀rọ̀ ọlọ́run tó yè kooro tá a bá ń sọ nípa àdúrà gbígbà tá a bá ń sọ nípa kí a sọ òtítọ́ ọ̀rọ̀ bóyá èèyàn ṣe nǹkan kan ni o tí ò da kí bàbá wòlíì Ruben aikore kí wọ́n sọ pé n tó ṣe yìí kò bójú mu kí wọ́n sọ jáde kò sì síbi tí wọ́n ti lè sọ̀rọ̀ séèyàn o ba ga gongoju be lo mo ni ji o lo koda ki eni to gaju ni awujo to ba wa nbe to ba se nkan ti o da won so fun pe nkan to se yo boju mu ko ye ko ri be
0: oda etete dawun bere oro Olorun ninu bibeli o fi ye wa wi pe láì sí ààwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kankan ò lè wáyé báwo ni ìhàwó ni ìjọ yín ìjọ sẹ̀lẹ̀ ló kọ sí ààwẹ̀ gbígbà ṣé túláàsì ni àbí ẹni tó bá fẹ́ni kó gbà
2: ẹni tó bá fẹ́ni kó gbà o
0: èyí ti jẹ́ tó fi rí bẹ́ẹ̀
2: nítorí pé ààwẹ̀ àtàdúrà tá à ń gbà nínú ẹ̀ṣẹ̀ bíbélì sọ pé a ò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní korí ọ̀fẹ́
0: máa pọ̀ sí pọ̀ sí
2: ká má rí
0: kò ṣeé ṣe
2: ẹni tí ó gbàwẹ̀ àti àdúrà yóò ní ọkàn mímọ́ tádùrà yẹn náà fi jẹ́ ìtẹ́wọ́gbà
0: psalm
2: 24 sọ pé ta ní ògo orí òkè olúwa lọ tàbí ta ní òdo níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn ààwẹ̀ àtàdúrà tá à ń gbà tá à ń búra ìtàn ẹni tó bá fẹ́ gbàwẹ̀ àtàdúrà yóò gbà ní according to bóyá pé nǹkan tí wọ́n jíṣẹ́ fún pé kó ṣe
0: ní ìbámu pẹ̀lú ọkùnrin jíṣẹ́ fún pé
2: ṣùgbọ́n tó bá wá di túláàsì túlanga ẹ mọ̀ gbàwẹ̀ ogójì ọjọ́ ẹ mọ̀ gbàwẹ̀
0: torí àkókò tó yẹ mi fẹ́ dá yín dúró ṣé bèrè kàrú lókàn
1: a ti fi yen se kan ko to card yen le
0: eh
1: iyawo ni
0: awon ko si iṣẹ e fi ṣe abala keji iwe le to dawun yen
1: ibere kerin.

0: àkójù tó.
1: Tọ́ a kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń tẹ̀lé wa láti gbà tá a ti bọ́ sórí afẹ́fẹ́ lórí ètò tá a pè ní
2: agbo ìfẹ́ special.

0: ọ̀rọ̀ ìfẹ́ ọlọ́run bọ̀ ẹ ti ẹ̀bù ọlá fún mi Mr. Mido Mido lérè ṣìtú kẹ́dẹ̀ parí ẹ̀ kó dẹ̀ tán síbẹ̀ ọlọ́run ọba yóò sì máa gbọ́ àdúrà yín so kó tó di pé mo yọ̀ǹda àwọn bàbá wa nínú olúwa àti ọlọ́wọ́ ọ̀tún wọn evangelist bàbá wa prophet Reuben Aikore mo dúpẹ́ pẹ́ lọ́wọ́ yín gan-an lára ẹ̀bùn tí wọ́n ní ká fún yín ni èyí tó wá láti ọ̀dọ̀ alàgbà Akeem Opasola aṣọ 5/10 ní ọjà agbági tuntun New Ife Road Nìbàdàn ni alàgbà Akeem Opasola wà wọ́n ní tó wá jẹ́ pé rechargeable lamp ni pílò méjì mo fẹ́ kẹ́ ti ẹ̀ gbà evangelist ṣe n fọkàn bá mi md telecoms shop tí wọ́n ti ń ta oríṣiríṣi fóònù ìgbàlódé tó jẹ́ bẹ́ẹ̀ mi díje ọ̀rẹ́ mi pàtàkì md telecoms bá mi ronú nǹkan tó fẹ́ fún bàbá ẹ̀ àti ọlọ́wọ́ ọ̀tún wọn torí pé ẹ fẹ́ràn mi gan mo ṣe ń sọ bẹ́ẹ̀ o md telecoms shop tí wọ́n ti ń ta oríṣiríṣi fóònù ìgbàlódé tó jẹ́ bẹ́ẹ̀ mi díje gan tó lé nlẹ̀ kùsàrì jákẹ́tẹ̀ santansoma ní ọ̀gangan ibi tí àwọn ọlọ́kadà ti máa ń gbèrò gbagi ní ògbèrè ìdí ọ̀sán nìbàdàn ni md telecoms ilé ìtajà tó ti ń ta fóònù ìgbàlódé wà tẹ́fásà àti béèrè md telecoms shop ibẹ̀ náà ni fóònù ìbáraẹnisọ̀rọ̀ lóríṣiríṣi ó wà ń bẹ́ gsm smartphone tó wà portable tó wo rẹ̀ tí ó dẹ̀ ga ju ara lọ tecno infinix iphone àti àwọn modern phones míì fóònù tuntun tó ṣẹ̀ṣẹ̀ tó ń jáde ó yẹ ká kíra fún àwọn èbó wọ́n tún ti gbé fóònù kan tó oríṣiríṣi tẹ́yìn náà máa láìkì àti àwọn èròjà téèyàn fi ń gbádùn fóònù tẹ́lẹ̀bù ń pè ní phone accessories ó wà bẹ́ẹ̀ ní md telecoms níbi tí àwọn ọlọ́kadà tó ti máa ń gbèrò gbagi ní ògbèrè ìdí ọ̀sán nìbàdàn pouch skin guide charger memory card power bank easy buy tẹ bá fẹ́ ra fóònù ẹlẹ san díẹ díẹ lọ́nà mẹ́ta káṣírí rẹ òfin ní tú àṣírí ẹni tó ń gbọ́ mi lónìí kò lè tú láìláì ọlọ́run wa bù sápò rẹ md telecoms wọn fẹ́ ràn wá bá mi fún bàbá mi nínú olúwa lẹ́bùn pàtàkì
1: òun náà ti ń gbọ́ báyìí
0: mo jẹ́rìí rẹ̀ èèyàn gidi ni
1: èèyàn ti rédíò lọ́jọ́
0: èèyàn gidi ni mo bá fi jọ bàbá mi ni ẹ bá mi fún lágbájá ní nǹkan báyìí bá mi ló wà bí o tẹ ẹ bá fẹ́ kínú mi dùn ẹ bá ń fún ọ lẹ́bùn tó wà òkè ojú òní yín tí o ẹ ní tẹ o láṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe máa rí gbogbo àwọn nǹkan míì tó jẹ mọ́ fóònù làwọn ń ṣiṣẹ́ fún atọ́kùn mídò mídò lérè ṣìtú tó ń sọ̀rọ̀ yìí àwọn ìwé tá a pè ní ọmọ pákí
1: àtọmọnú
0: rédíò gbọ́dọ̀ ń ṣe fún mi ní ìmísí pé ń jẹ́ wọn bí mi sóko wọn wá lọ ń jẹ́ ewé kókò wọn ń tẹ́lẹ̀ nígbà tí mo jáde mo kàn ń wò wọn lójú báyìí wọn sì mọ̀ pé mo mọ ogbó tó ń lọ ṣe má mi ò ṣe má sọ wá láti ilé wọn ló bá wọn lójijì ni wọn bá ń gbé
1: oko labi ma si
0: oko labi ma ba si ode ni o fe ma fi mi pa
1: lara o
0: soda adupe lowo ọlọrun ojú òní yín tí ẹ ní tẹ gbogbo ẹyin tẹ bá mọ gbajúmọ wòlíì tó wà níkalẹ yìí ó yẹ kẹ mọ pé àgbà ńlá ńlá alágbádá alágbà alágbà alágbà láti gba nínú ìgbàkúùgbà
1: bó ṣe rí nìyẹn
0: ìránṣẹ jésù lójókò yìí o ọlọrun yóò máa tìyìn lẹyìn
1: sáré
0: ẹ ṣe mo dúpẹ ẹ ká tiẹ gbàgbé ẹbùn bẹ ṣe pọn wálé lónìí ó jẹ kí inú wa ó dùn ìwà láàyè ọlọrun bàbá mi inú olúwa kò ní fi yín sílẹ
1: tẹbisẹbi
0: tayataya tọkọtọkọ tijọtijọ gbogbo ibi tẹ bá náwó sí àṣẹ ọlọrun máa tẹlé jésù agbára wa
1: àmì lórúkọ jésù
0: ẹ kí àwọn aláṣẹ ilé iṣẹ wa tó fún yín láyè láti wá kí evangelist náà kó sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún yín lẹ́bùn ó yá kẹta tó yọ̀ǹda
2: adúpẹ́ lọ́wọ́ gbogbo aláṣẹ ìkànnì yìí
1: pe se
0: latodo olotuwa
1: tunde
0: olawo
1: tunde olawo
0: ibumo alase latodo baba oludasile
1: ibumo alase latodo baba oludasile adupolowo
0: ni o
1: ese gan adupo
0: e mefa
1: olohun fa bubu yin agba
0: mi kale latodo abeko o ti suni
2: be ni kabi
0: la o ye ko gbedi fun baba
1: baba kabi si la
0: fun alase splash ti la ge
1: gbo west media patawata
0: ya ga ni kusari jakete santa soma ba mi agba e se baba
3: kini gbolo nkan te fe fun gbogbo aye to ngba wa
1: eh ohun ti mo fe so fun gbogbo awon olugbe eto ni pe e je ki anife ara wa e seun seri ife on la koja ofe ko sin te yan ri o ma se laye te ba ti fe ro mo ni keji eyin le roju re olohun
0: bi ede aye de ba wa de laarin ore meji tabi oga atomo
1: se
0: bo lo se kun yanju
1: o je kan yanju e ni to bi nu bi nitori pe bi o se si le ni lari bi ti o se si lola ati
0: mo kankan o mo
1: ni bi mo ti lo yawo lojo ti mo ko fe se online lodo kan lo lotu first bi mo ko ti joko pe mo ko lo se online program lodo kan lo lotu enikan wa nse paga nbe amo nfun yan lo amo ngbowo nbe mo wa lo ba pe an fun mi lojo pe ki mo wa njo bayi bo ko so ti fi lo o le lo mo lodo 1000 eni en be ni esise ni se mo pe ibe emi wa mo wa pada ara be
0: kan bi
1: so ti mo n try lati so ni pe ko si eda to larupin a gbo ro wa pin eyin ba yen e je ka mo fife se gbo nkan ka mo ro pe to ba je pe mi ni ru nkan isele si se ma le gba and then o da ka soro nu wa jade tawon yan ba gboro nu eyan ton gbo jade eni ti nkan yen de ba o ye ko wa wa pe to ba pe bayen ni eja fi to binu bi se sugbon kaka be awon eyan ma danu won ma ja gbogbo nkan yen se fe Jesu ni ebi n pa mi e fun mi lo nje orugbe n gbe mi e fun mi lo mi mo wa ni o e da so mo wa le won e da ki lo de
0: mo wa ninu tubu
1: ninu tubu e wa wo mi a wa ni ngba wo ni
0: se ni fe eyan
1: o ni ngba wo ni o ni ngba to ngba to ti sele si kanu arakunrin re to lo bo lasiri o ni o tumo si pe opolopo awon eyan ni won ni eje eyan lorun ki lo de fa eni yan ronu o fe pare iwo re o gali se ni o iwo re o so gali se o le ran lowo nta mi o le se tori 30,000 o fe se le se kaka ko ran lowo o ni ran lowo ti ru eni be ba lo be orun yan ni yen ni kini yan
0: wa o ti ti payan ni kan lo le ge orun
1: nti Jesu wa fun nto ran wa wa se ni pe ka toju ara wa ka ran wa lowo ka munu wa dun tori inu awon ti mo je ni gbese to ti mi mole won te pada wa pe awon na je gbese ki rescue awon
0: to emi o biri laye
1: eh mi o gbesan o kan won ni ko se nti kan
0: so la se ani ani o da bi ki e ma ti e kuro bi won bo ta ti wo pa go nlo bi be si nlo o jina die olohun ki o dari yin be se agbara olohun a ma tele yin imisi olohun ko ni fin sile lai lai oro te ba so o dase ibi rere ati nkan rere te fe gbese olohun a je ko ro yin lo
1: amen
0: ijo yin a ma po si ko ni tuka oju oni yin ti e ni te loruko Jesu Christi oluwa wa la
1: gbadura amen
0: somebody shout hallelujah
1: hallelujah
0: let's now switch over to Boson Alaide for a beautiful music kosari
4: Flash FM 105.5. An adventure is here. Ivory cream coffee liquor.
5: They call it the experience of a smooth blend. Ivory cream.
4: Adding the right amount of cream with a beautiful touch of luxury.
5: We styled it with the most accessible treat just because you deserve it. This is for the special one.
4: Ah, yes. And when you take a sip of Ivory Cream Coffee Liquor,
5: it takes you on an exceptional journey. Mm. Ivory Cream Coffee Liquor.
4: Giving you an all-round rich, smooth, and creamy satisfying experience.
5: Ivory Cream Coffee Liquor.
4: This is for the special one. Presenting Ivory Cream Coffee Liquor, another product of Intercontinental Distillers Limited. Now available in 75cl and 20cl bottles. Available in stores near you. Ivory Cream Coffee Liquor. Rich, smooth, creamy. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
2: Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀lẹ̀ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
6: Ẹkú àmójúbà ìtàn àròsọ tó gbé wa kúrò láàrin àwùjọ ẹ̀dá ènìyàn
7: tó sì gbé wa tààrà
6: lọ sínú ìgbé ayé àwọn ẹ̀ṣẹ̀.

0: ọ ṣe bọ̀ sún aláyẹ̀dẹ́ bá mi kí augustus mi àyànfẹ́ ìwọ náà ó mọṣẹ́ rẹ ó sì máa dọbẹ̀ sí ẹ lọ́wọ́ ó máa dowó sí ẹ lápò kí ló dé tó lè ṣàmí mo kí adémọlá ọlágbẹ́njọ́ bàbá àbàdàn mo kí abiola adékànbí slick lady pé mo dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà níbẹ̀ yẹn tẹ́ ẹ nígbàgbọ́ nínú wa látàyè alálùsókè ẹ wo ẹjẹ́ aṣọ́nà ìfẹ́ láàrin ara wa yẹn gan ló dáa ju járe yẹyẹ náà tù adàràdà tí ò raṣọ ní gbági adàràdà tí ò ra bàtà lálẹ́ sí lọ́yẹ́ ẹgbẹ̀rún dọ̀bálẹ̀ òsàn gbèsè òṣó máa lọ tọ́ bá rìn títí ẹjẹ́ máa kíyèsí ẹ̀yìn rẹ torí ìwà ìka tó ń hù lọ́wọ́ yìí ọmọ rẹ ó forí kó ń bẹ ò kì í ṣe pé ẹjọ́ ẹjẹ́ ká mọ ohun tá à ń ṣe ẹ jẹ́ ká sì mọ ipò tá a wà ẹ jẹ́ ká rántí pé àwa náà ń gbàdúrà pé ká dàgbà ẹni bá fẹ́ dàgbà dẹ́mọ́lá ọlágbẹ́njọ́ kó tún àgbà ṣe ni èyàn ọmọdé wọ̀nyí bẹ ṣe ń gun àgbàlagbà gàràgàrà ó pọ̀ lápọ̀jù kí lẹ gbójúlé náà àánú ẹlòmíín máa ṣe mí o ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ọgbà kámpọ́ọ̀sì kan àfẹ́ dárúkọ torí wọ́n ní àgbà ajá kì í bá wọ́ jẹ́ ó ti pẹ́ náà ta ti wà lẹ́nu iṣẹ́ yìí a lè máa ṣe báwọn kan ṣe ń ṣe ṣe rí ẹ̀yin tẹ́ jẹ́ òbí àtàlágbà tọ́tẹ láǹfààní láti máa gbọ́ wà lálẹ́ yìí nǹkan ń ṣẹlẹ̀ káàkiri o nǹkan kan o láwọn kámpọ́sìsì ilé ẹ̀kọ́ gíga yálà ilé ẹ̀kọ́ gíga fásitì ni àbí ilé ẹ̀kọ́ gbogbo ìṣe poli àbí college of education or colleges of technology tó pọ̀ káàkiri àwa òbí àti alágbàtọ́ àṣìrọra lórí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́mọbìnrin wọ́n ti sọ̀rọ̀ àwọn di olóṣó sí ìlú ibi tí wọ́n ti jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n ibi tá à ń lọ gan lálẹ́ yìí adémọlá ọlágbẹ́njọ́ ọmọ tó ní ẹwà tó sì gba ẹ̀kọ́ òbí láti ilé wá kó tó di pé ó láǹfààní láti kẹ́kọ̀ọ́ wọlé sí yunifásitì bó tiẹ̀ jẹ́ pé àwọn òbí àti alágbàtọ́ ọmọ yìí wọn ò ní gá wọn ò nígo wọ́n sì ti kìlọ̀ fún kó tó di pé yóò di gbádagbọ̀n rẹ̀ yóò máa lọ sí ìlú tí ó ti fẹ́ lọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yunifásitì ọmọ náà dẹ̀ jẹ́ ọmọ obìnrin tó gbẹ̀kọ́ ó ti bàlágà bí màmá ṣe ń bá a sọ̀rọ̀ bó ṣe ń di gbádagbọ̀n tó ń di ẹrù rẹ̀ páwọn fẹ́ lọ wọlé sí ìlú ó ti ẹ̀ dùn bàbá rẹ̀ pé ibi tó rí admission sí yìí ti jìnnà jù dákun torí ọlọ́run má bà wá lójú jẹ́ níbi tó ti fẹ́ lọ rèé kẹ́kọ̀ọ́ jọ nítorí ọlọ́run màmá náà ibi tó ti ń gba ọmọ rẹ̀ obìnrin ní ẹ̀jọ́ ọmọ tó ti bàlágà ńṣe ló ń sọkún ńṣe ló dàbí ẹni pé ara ń rò fún màmá níbi yòówù tí ẹ̀yin màmá gbogbo bímọ tẹ́ ẹ wà ní alẹ́ yìí àwa ọkùnrin a mọ̀ pé manufacturing company wa ni kùnyín tá à ń wò yìí due respect our mummies ẹ ń ṣe wàhálà lórí ọmọ bíbí ńṣe ni wọ́n fàtìmọ́nú lórí pé wọ́n fẹ́ bímọ gbogbo bímọ obìnrin tẹ́ ń gbọ́ ètò yẹn jèrè àwọn ọmọ yín
1: kì
0: í ṣe yẹn nìkan adémọlá ọlágbẹ́njọ́ slick lady abiola adékànbí ìkọ̀ọ̀kan àwọn ọmọ tẹ́ bí ẹ jèrè wọn ní kọ̀ọ̀kan lẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ tún jèrè kọ̀ọ̀kan àwọn ọmọ ọmọ yín o bẹ́ẹ̀ ló ṣe máa rí ọlá agbára afẹ́fẹ́ ta fi ń sọ̀rọ̀ lálẹ́ yìí ẹ wàá rí yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní atún ní àwọn àrọ́mọdọ́mọ
1: bẹ́ẹ̀ni
0: definition ìtumọ̀ àrọ́mọdọ́mọ ni pé ọmọ tọ́lọ́run bá fẹ́ ṣàánú ẹ̀dá anikẹ́mi kálukú ogun mo gbàdúrà o mi ìfẹ́ mọ irú èèyàn tẹ́ jẹ́ o ọlọ́run àjẹ́kẹ́mi ìwà ogun ọlọ́run àjẹ́kẹ́mi yín ogun
1: nínú àlàáfíà
0: tẹ́ sì gbádùn ara yín lọ́mọ bá di gbádagbọ̀n wọ́n dẹ̀ kówó káàṣì fún rọ́ra o ìbàdàn jìnnà sákúrẹ́ o òwe mo fi pa o àgbájá ni mímí gbúdọ̀ báwọ jẹ́ o ẹ̀yin ọmọdé gíràgìrà yìí ẹ lọ rèé sùn bẹ́ẹ̀ ṣe ń bẹ́ níbẹ̀ bẹ̀bẹ́ tó yí pọ̀ jù ẹ lọ rèé sùn eyan ba so run eyan meji opo lo re aji
2: bene
0: e wa ni kilode tawon omo obirin ton ba ti wole eko giga beyen awon kana kori omo obirin kan wa ti won je senior student won ma ba won sore won ma wa na owo fun won awon omo obirin yen ejo eyin mama wa baba wa te ngbo wa nle mo fe ke ri nkan di so wa lafia ke le kilo fa won omo yin papa julo awon isori awon omo obirin ton fe wo ile eko giga
1: yo ma gbe won nu
0: la nla awon kan tin se un ta npe ni pari olodo
1: pari
0: yes won awon obirin to je senior yen won wa du lorun awon omo to je ogomo
1: ti an se se
0: baba baba man ton je ogomo
1: ogomo
0: ni awon omo to fresh awon omo to se pe won rewa to se pe won sese fe wole si class kini university ni won ma fi owo won ma fi tan won
1: awon ko de le ri
0: ka to bojuwo abela ade kan bi ka to bojuri awon obirin to n fi fe han si won yen ani won so fun iru omo obirin be to sese wole si class kini bi pe se omo ko mo feran re ni gbogbo mo se n toju e lati je yi mo fe ko ri mi gege bi university mo mi re lai mo pe o ni nkankan nkankan nbe leyin nkan to fi
1: nkan bayin sun
0: okan re sun bere bi awada omobirin to sese wole eko giga o ti wa ninu awon odomobirin to balaga ti won fi n sise olosho sewari omo yi itumo so pe o je odomode to wa lati molebi omoluabi won kose si lori university mommy yen be lo yo boro boro be lo so fun won pe auntie
1: to
0: ba mo ri eyan ti baba mi ati mama mi je e ma se mi lona
1: o mo bi to ti jade wa
0: e dakun e sora o te ba fi mi lorun sile yin pe won lori phone ma de daruko yin olopa nbo wa gbe yin o sibe na nko won ba lo lale won ma bo lago mokanla ojo keji won se nse niyan lo ba di lojo ti university mommy yi to wa fe da ogbon fun omo to je olori pepe yi o kan lo ba university mommy lori po mu nkan oni drink kan sese se ni a se won ti fi oti lele si
1: ipo nkan mo o wo ku mo
0: kokoko mo nkan kan be lo ti ba ede kan se adehun to jokunrin ago bayi ni ke wa gbe wa
1: be pa tu itu otu owo won
0: a se eyi odomobirin akeko ti mo so pe awon ti wa ni university yen ti pe o ti ta omo yen fun customer kolon
1: ko sanu wa
0: e je ka lo si eka polowo ja
3: Flash FM 105.5.
4: For you, every day is day one. Day one for you to give 100. 100 on the track, on the road, at work. Because it's your job to give your all. 100 with the gang. Head on the dance floor. Truth is, you're not wired to give less. Your future is now. So live it real

dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.

o ti get ye ba un tabi www.cashier.ng basna ba ti gba league tan to gba champions league ah a celebrate ye o ah yo gba league yo gba champions league e ti da nkan kan mo gbo yin te fi mi ke la te ta pa nje oni pe it coach ni ti o wa tan bayi bi eh yo gba league yo gba champions league IT. I want to yin ti is IT. Ibo ti e to Chelsea. Awon ti e ti is IT. Ibo ni won ti ko Chelsea de. Awon ti e ti is IT. Ibo na ti ko Chelsea de. Ti mo kankan. Lati beyen ka sun owo waju. Ninu ko bi agbabolu ti Man City. Oluko ni Pep Guardiola ni omi táwọn takojúkọ Everton yẹn o àwọn ò ní fi jálẹ̀ o pé káwọn wá fi torí pé àwọn ti ta omi káwọn wá gbé ìgbàgbọ́ àwọn lé pé Arsenal ti gba league àwọn jọ jàdópin ni o torí tó bá fi lè mú àwọn ta omi kojúkọ ti Everton kò tí ìdájú pé Arsenal náà na gbogbo tó kù pàápàá jùlọ West Ham ti ń jà sí relegation ìfigagbága yẹn máa lé o ìfigagbága yẹn máa lé Arsenal. Ó fi ìyàjẹ́ Atletico Madrid àmì ayò kan sódò tó fi ìyàjẹ́ òun àti ilé àtòkíta ó jẹ́ méjì sẹ́yọ kan ìyẹn náà yóò ṣe àfikún fún ìkẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal nígbà tí wọ́n bá ń kojú kọ West Ham torí pé inú ìbàlẹ̀ ọkàn tó gá yàtà ni wọ́n wà ká ni wọ́n lọ pàdánù lálẹ́ yìí òun lèmi lè rí bóyá bíi pé ó lè jẹ́ wàhálà fún ikọ̀ ti Arsenal nígbà tí wọ́n bá ń kojú kọ ti West Ham. *347*1004*1#, tàbí www.cashier.ng. Wọ́n yí koto láìpẹ́ ní ìsìn. Olóòtú ń play káàsì ẹ̀ látijọ́ ẹ̀ ò tí ì jẹ́ káàsì ẹ̀. Ṣé o ti play talẹ́? Play talẹ́ àbí? Ntí kálọ̀ ti play talẹ́ ni. Ọ́ ti jẹ́ káàsì ẹ̀. Ògbólé Chelsea ó win ní FA Cup. Se FA Cup Arsenal fẹ gba FA Cup ni ẹyin fẹ gba ti yin ẹdin mo Ajibola Oyediran Chelsea FA Cup ogbo egbe yin ja fun league won ja si Champions League ẹyin ja si FA Cup e mo gba FA Cup lo Arsenal mo gba league lo ẹyin mo gba FA Cup Arsenal mo gba Champions League asiko ti gbogbo ẹyin Chelsea o ru lewa yi àwọn ni ọ̀tá pàtàkì tí Arsenal ní. Augustus studio manager mi lálẹ̀ inú Liverpool ni ṣùgbọ́n ó Arsenal ni ó ẹjẹ́ ká Arsenal náà ẹjẹ́ kó náà gba gbogbo ẹ̀ látijọ́ yìí ṣé kò wá tó gẹ́ ni. Peter Cech aṣọ́lé fún ikọ̀ ti Chelsea ńgbà kan ó ní ṣé ẹ rí àwọn tí ń ṣe àkóso gẹ́gẹ́ agbábọ́ọ̀lù Chelsea lásìkò yìí tí wọ́n bá ń wá àgbàwọ̀ ọ̀fọ́nú àwọn gangan lọ̀fọ́nú ẹ̀yin ẹlẹ́ ẹ̀ ń sunkún fún líìgì ẹ wá lọ ń sàn àwọn pléyà under 18 under 17 ṣé tó fi mọ́ ń gba líìgì nu ó láwọn pléyà téèyàn.